0: ilé òjò Comfort Life Mission International Adogona Show Eke Ọlọ́run Ojiji àti Zona Pastor Ayọ̀dẹ́lẹ̀ Oyèkúnlé àti Kété Naira òjò nípẹnupẹ̀ iṣu wọ́n ti ṣọdún wá ṣọ̀kan rẹ̀ láyé wá gbọ́ wá tán adé orí rẹ̀ àṣìlójijì àmì ní olùkéde ní Kété òjò Comfort Life Mission International Adogona Show Eke Ọlọ́run Ojiji
1: mo ge mo ya yẹn lẹ́nu ni ngba to ni bo nki mo wa lo ba n wa won ti en mo ilu ti en ti bi mo lo si ilu baba re iyawo mi awon ara ilu yin o se n to le mo monkey bi ara ilu eni o n loje ni won mo ba nki o gbogbo eyin ara ile le ba mi ki o enikan ni ehe ko ni pe ti ma fi number re enikan ni saka number e ba n ta iyawo mi lo re e ba n bo ni nkan e ba n se pe gbogbo eyin te n gbadun re orin e na la fi n dogbon mo n gbada bo ki n to fi number re sita gbogbo se n je ti ọlọ́run gbogbo eyin ọmọ ọlọ́run fọwọ́ kan wájú orí ẹ mo sọ lẹ́ẹ̀kan náà báyìí lolúwa wí ògo rẹ yọ tanná kò ní pẹ́ kò ní jìnà tí òkìkí rẹ yọ bẹ̀rẹ̀ sí kan ẹnìkan ní ẹbẹ́ fi nọ́mbà wọn àkáǹtì nọ́mbà rẹ rí gbogbo eyin ọmọ ọlọ́run ẹ mọ bá ń fún lẹ́bùn ẹ wọ́n ní yinni kẹ́ni ó sì mí ẹ wo àkáǹtì nọ́mbà rẹ rí o odo méjì 59 50 25 18 odo meji 00 ninje be 59 50 25 18 access bank nigba ti o ba re eni to je pe o ngbiyanju gbogbo nkan le yan ma fi ge won e ki lori facebook e follow re lori youtube e follow re lori aimoye eko lori sirisi mo kan so pe an gbadun yin lasan o ni mo sise fun yin nipa temi e da pada nipa tara binu eyan se mo dunu eja munu edun loni o nlo lojo obi toni gbogbo eyan mo july eyin le loni e gbadun ara yin e enjoy ara yin mama ipari owe
2: emi na si gbe ibale ni mi lowo yin o tin ba ti mo ti pe lati gbogbo mi ni gbogbo ise ti mo ti da ni da kankan ah gbogbo awon to logun le se aye jesu ele nigba ti jesu ba de o ri de o se ko le ni ya fa se mo po jesu city na la se po leyin ni ijoba oro o mo wi pe ki se re baba mi o mi d

ìyá wọn sọ pé ṣé ń wí ní ìsìn èbó wọn tó fi parí ẹyìn èbó pọ ń tẹ sọ ni pé láti inú kọ jẹ nǹkan kan ó mú mi lọ sínú nǹkan gbogbo ẹyin ọmọ ọlọrun ẹ dìde fún àwọn ọmọ rẹ lọwọ àmì ọmọ báyìí lolúwa wí gbogbo ẹyin tá ti ayé ti rò pé òní jẹ nǹkan gbogbo ẹyin tí wọn ti rò pé òní dìde láyé pẹlú májẹmú ìpè ni mo sọ tẹlẹ ojú wọn ni ó ṣe ìpinnu ọlọrun kọ bẹrẹ sí sọ di nǹkan you will become you that are nobody from nobody to somebody today grace orí ọ̀fẹ́ ni mọ̀ọ́dé yìí ó ṣe bẹ́ẹ̀ àánú ni mọ̀ọ́dé yìí ó move from nobody to somebody rababa kwame nasha ìwé àwa tá à ń dún yìí àwa lẹni tó yẹ kí wọ́n tà kí wọ́n fowó tiwa kí wọ́n lọ kó lẹ́jà ń gbó bùlàbùlà but àánú kan wá wa àánú sàánú wa gbogbo ẹni tó ń gbọ́ mi káàkiri àgbáyé tó ọba fòkè nígbà márùn-ún mo sọ́lẹ̀ kan náà àánú ọ̀sọ́ di nǹkan àánú ọ̀sọ́ di nǹkan àánú ọ̀sọ́ di nǹkan àánú ọ̀sọ́ di nǹkan àánú ọ̀sọ́ di nǹkan nínú ayé yìí in the name of Jesus Christ. Ẹ jẹ́ à lọ sí church aago mẹ́sàn-án ni sábìsì ó bẹ̀rẹ̀ ẹyọ kan ni bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run bàbá ti ń parí ní section ilé láàbọ̀ sínú section ìgbọ̀wọ́lé láti gbàdúrà fún gbogbo àwọn ọmọ ọlọ́run tó bá ń bẹ̀ ńbẹ̀ yìí ṣe tí ọ̀pẹ́ ju ìsìn kan náà láàánì lónìí náà ni ó sì bẹ̀rẹ̀ bó kí n tó lọ ẹ já lọ sórí facebook aago mẹ́fà àbọ̀ ni wòlíì ọ̀dẹ́kùnlé ẹ̀pàfà yọ àpíà ìgbà tí ó bá fi di sí 7:30 màá ti kú ńbẹ̀ lórí youtube àti tiktok ọ̀dẹ́kùnlé ẹ̀pàfà mọ́ bẹ́ẹ̀ nìkan kan chaati o gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ mi ò ní time bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run èyí tó wá dáa ju gbogbo lé àtọmọdé àti àgbà n tí jésù mọ̀ lè sọ ayé yẹn dàre ẹ̀wọ̀n tí ìyá yẹn sọ ó ní ká pé mo ti mọ̀ yín ni ayé mi ìbá tún dáa jù báyìí lọ kò tí ì pẹ́jù kì í pẹ́jù kì í pẹ́jù gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń wo mi káàkiri àgbàláyé wake up the day kí wọn náà fàyè rẹ fún jésù ibi tó bá dé yẹn ó lè tún ṣe wòlíì ọ̀dẹ́kùn lè lọ inú church ẹ̀yin wo lẹ ní ìdá mẹ́wàá tẹ́ fẹ́ san láàárọ̀ yìí ó ní ọrẹ olúwa sọ mí di nǹkan ẹ fi tì í account number church ni mú ọrẹ olúwa sọ mí di nǹkan ìdá mẹ́wàá gbogbo ẹ̀yin tẹ́ má jẹ́ ìdá mẹ́wàá rẹ mọ́lẹ̀ àṣírí ni account number church lele 19 66 36 38 73 ẹ jẹ́ n tó pè 19 66 36 38 73 access bank comfort life mission international ni ó gbé jáde ẹlẹ́ẹ̀kejì ni 20 17 42 90 47 first bank nìyẹn ọlọ́run yóò gbà fún yín and comfort life mission ló náà gbé jáde first bank ni. gbogbo ẹyin ọmọ ọlọ́run ìwé jeremiah láti wá o kó tó di pé mo gbàdúrà fáwọn ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ìwé jeremiah àtọmọdé àtàgbà láti chapter 43 jeremiah 43 sí ti wọ 48 ìyẹn náà a parí ẹ done and dusted. gbogbo ẹyin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ọyẹ wá kúnlẹ̀ mo nawọ́ mi sókè ayé tó dáa jù láyé ó ní kí ọlọ́run kó di ẹgbẹ́ láti ṣe lọ tó máàkì birthday rẹ látòní lọ tẹ máàkì wedding anniversary yín kí ìdùnnú kọ́ mọ subúlù ayọ̀ ẹ ó ṣe rere gbogbo ẹyin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jẹ́ loud kó neat 08081 71 65 66 ẹ send the message yìí ire àtànú kọ bá yín ẹ jẹ́ mọ́ lọ sórí facebook god bless you.

0 0 0 7 0 0 7 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0

0334472X. That is 0804297666.

òde fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Mo tún kí yín o, gbogbo olùgbọ́ ọ̀rọ̀ mi àti gbogbo olùgbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Mo kí ọmọdé, mo kí àgbà ọkùnrin àti obìnrin ní ayé kan tí ẹ wá yìí, ara kò ní ní yín. Lórúkọ Jésù, ohun tó máa mú kẹ sun ẹkún, ogun tí máa mú kẹ́nìyàn ó sun ẹkún àsunrin tàbí ẹkún àdásun tàbí ẹkún àjọsùn, ogun náà kò ní jà yín. Mo gbàdúrà lọ́sẹ̀ yìí, oore ló gbà yín lálejò. Bí a ṣe ń tẹ̀síwájú nínú ìrìnàjò ayé yìí, lórúkọ Jésù, èmi àti ẹ̀yin a ò ní di apadà sẹ́yìn. Mo mú èèyàn lórí ayọ̀ fún yín wá láàárọ̀ yìí tí ń ṣe ti Kristi Olùbalà. Mo gbọ́ kan tó bá wá láǹfààní láti gbọ́ mi lónìí. Mo gbàdúrà lórúkọ Jésù, búburú kan kò ní ṣẹlẹ̀ sí ọ. Mo gbọ́ kan tó láǹfààní àti gbọ́ mi láàárọ̀ yìí. Mo bẹ̀ yín bẹ́ ẹ bá láǹfààní láti rekọ́ọ̀dù mẹ́sẹ̀gì yín sílẹ̀. Ẹ jọ̀wọ́ ẹ bá mi rekọ́ọ̀dù mẹ́sẹ̀gì yín. Kẹ́ ẹ bá mi sẹ́ndì ẹ̀ sí 5 nínú àwọn tẹ́ ẹ mọ̀ tí wọ́n jẹ́ ọmọ Ọlọ́run. Mẹ́sẹ̀gì yín sì ò ṣe pàtàkì sí mi débi wípé mo fi ọ̀pọ̀lọpọ̀ àkókò sílẹ̀ láti wá ojú Ọlọ́run lórí rẹ̀. O ti ń gbọ́ mi lánàá tàbí níjẹta. Mo fi Ọlọ́run Ísíráẹ̀lì, Ábírámù, Ísáàkì àti Jákọ́bù bẹ̀ ọ́. Bá mi mú fóònù rẹ̀, rekọ́ọ̀dù mẹ́sẹ̀gì yín sílẹ̀. Bá mi sẹ́ndì ẹ̀ sí àwọn

agbẹ́lẹ̀kú nítorí èmi àti ìwọ. Mo gbàdúrà gbogbo iṣẹ́ rẹ lórí mi, gbogbo iṣẹ́ rẹ lórí rẹ lórúkọ Jésù kò ní já sásán. Kí ni ọ̀rọ̀ tí mo mú wá fún wa lónìí? Ó náà ní pàtàkì èrè pọ̀mi. Màmá onírúurú ẹ̀kọ́ olólọ káàkiri àgbáyé lónìí nípa ìrìbọmi. Mo ti ẹ̀rí àwọn ènìyàn tí a ti tako ìrìbọmi lónìí sá. Àwọn ènìyàn ń pè mí bàbá ẹjọ́ sá. Ẹjọ́ lóòótọ́ ni ìrìbọmi kò jẹ́ nǹkan kan mọ́ rárá o. Wọ́n béèrè ìbéèrè méje, wọ́n sì dáhùn ìbéèrè méjèèje náà. Kí ni ìrìbọmi sá? Ìrìbọmi jẹ́ àmì òde ara.

ọdí sílẹ̀sà gbọ́ntí mò ń sọ láàárọ̀ yìí mo gbàdúrà wàhálà rẹ̀ láyé yìí kò ní já sí asán ẹ wá wò mí sà tí o bá gba kristi gẹ́gẹ́ bí olúwa àtolùgbàlà rẹ ẹ sà tí o bá tí ì ṣe baptism o tí ì complete iṣẹ́ ìgbàlà ọkàn rẹ ẹ yọ ẹnì kálá òfin láǹfààní láti ṣe baptism o náà ni o lè orí àgbélébù nítorí pé kò sáǹfààní fún mọ láti sọ̀kalẹ̀ láti orí àgbélébù ẹ wá wò mí sà bí baptism ṣe ṣe pàtàkì tó tí kò bá ṣe pàtàkì a ò ní rí Jesu in the Luke chapter 3 verse 21 Jesu ti karare o lo sodo John the Baptist o ni ko ti ohun bo mi immediately ti an ti Jesu bo mi o ni iri agbara isele meta sele number 1 o n su number 2 e je jade bi adama o ba de lori number 3 o n ka jade latorun o wi pe eyi yi ni ayanfi omo mi eni ti inu mi dun si gidigidi e mo gbadura ileri o se fun o gbogbo eyin omo olorun pata ni aro yi mo fi olorun pe ẹgbẹ igboro kan ẹ pàdé mi lórí facebook mo ma wa lórí facebook ní agbègbè mẹta àbọ lóru ẹ gbọ dáadáa o ní ọgànjọ o agbègbè mẹta àbọ lórí no more war prayer monday ní ọgànjọ o agbègbè mẹta àbọ sí agbègbè márùn àbọ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí tiktok ẹ máa pàdé mi lórí tiktok lórí youtube àti lórí instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹjọ́ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí ń bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dímọ́ tàbí ẹni tí ń wá eré kan ó fẹ́ẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbófẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ̀ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ yóò dára fún yín. Number 2 ti baptism kò bá jẹ́ correct tí kò bá jẹ́ ohun tó ṣe pàtàkì fún ọmọ ọlọ́run.

Baptism for Bagdell, Indiana. Why? Yes, no, so funny.

pé ẹ̀ọ́dẹ̀ sí ju bẹ́ẹ̀ lọ. Now, Jésù ṣe baptism o. Wá ìfẹ́ni kan wá sọ fún ọ wípé baptism kò ṣe pàtàkì. Bọ́lá mo bù ọ́ láàárọ̀ yìí, o lè jẹ́ pastor, o lè jẹ́ ọmọ pastor, o lè jẹ́ evangelist, o lè jẹ́ ọmọ Ọlọ́run tún. Bẹ́ẹ̀ jẹ́ kí n sọ fún ọ pé o bá gba Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ. Ẹ̀sìnsà ó di ìgbà tó o bá lọ ṣe baptism nínú omi kó o tó complete. Tó o bá lọ sí láti ṣe baptism, ó dàbí ẹni tó fẹ́ kí òun tó lòun ní sàlùbàlà. Orí pé kò complete. Mo gbàdúrà bí Mary àti Májẹ̀mú Ọlọ́run yóò ṣẹ lórí ayé rẹ. Àánú Ọlọ́run yóò sọ̀rọ̀ lórí rẹ. Mama yìí ò ní dá padà sẹ́yìn. Bàbá ò ní dá padà sẹ́yìn. Gbogbo ìrìn àjò èmi àti ẹ̀yin, òun náà ni ìlépa ọ̀run. Wípé ká mórí délé lórúkọ Jésù. Èmi àti ẹ̀yin, I will never dánú ìjọba Ọlọ́run. God bless you and it shall be well with you in Jesus name. Láàárọ̀ Thursday, anywhere tó bá wà, ó lè darapọ̀ mọ́ wa ní challenge nínú àdúrà tó ń lọ lọ́wọ́. Gbogbo tí wọ́n tẹ yọ ká lọ́wọ́. Láàárọ̀ la aago méje sí aago mẹ́wàá àbọ̀ ní every Thursday àti láàárọ̀ ọjọ́ Sunday. Tó bá ti dé challenge nígbàdàn, mo má tètè lọ sí Màdété. Sọ kalẹ̀ nínú ọmọ wọ̀ lọ́dọ̀ bàbá Eke 47. Gbáyà náà àdúrà ó ń gba yagi yagi yagi lára mi. Lórúkọ Olúwa, ìjọba Ọlọ́run, ìní àti ẹ̀yin, a ò ní pàdánù rẹ̀. Orí ọ̀fẹ́ Kristi kó wà pẹ̀lú wa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní ìjẹ̀bú òde, ẹ já pàdé níbi tẹ́ ibẹ̀ náà ti ń pàdé fún àdúrà. Every Friday morning ní ìjà níbi tẹ́ ibẹ̀ ni yóò mọ wọ branch wà ní ìjẹ̀bú òde. Lórúkọ Jésù yóò dára fún ọ. Sọ pé yóò dára fún mi. Bẹ́ẹ̀ màá lágbára Ọlọ́run. Mo ń lọ sí Jerusalemu ní ọjọ́ kejì oṣù kẹsàn-án. Ẹ jẹ́ àjọlọ tó o bá ti dé tọ̀hún rí. Jẹ́ àjọlọ ayé àwọn orí ọ̀fẹ́ tó o lè ṣe báwo bí rẹ rí láti ràn wọ́n lọ. But tó o bá máa bá mi lọ, ẹ máa mú òróró méjì lọ́wọ́. Ọ̀kan bàbá ti fẹ́ wo ọmọ dálé Olúwa ni dálé lórí. Èkejì bàbá ti dálé nínú ọjọ́ dálé Olúwa ni dálé lórí. Omi yẹn kan náà ni Jésù fi ṣe baptism. A máa bí òbí òkè kan tí a ń pè ní Sinai bá a ṣe lọ yìí. Mo gbàdúrà yóò dára fún ọ. Jẹ́ ká òbí rẹ̀ lọ wo ẹnìkan tó.

Jesus, we worship you.

0: ìkànnì yìí. Wòlíì Adéníyì Olópà Òkú ni yóò máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Bàbá ẹ káàárọ̀ sà.
1: Ogo máa ní fún Ọlọ́run ní
2: ọkọ.
1: Dáni wáyé ajúbà rẹ̀.
2: Ẹsẹ̀ Jésù.
1: Àgbẹ̀ ọ̀gá.
2: Ẹsẹ̀
1: o. Ọba táàrí tá à ń ṣe ọwọ́ rẹ̀. Òṣùbà rẹ̀ rè o. Òṣùbà rẹ̀ rè o. Òṣùbà rẹ̀ rè o. Ọba àwọn ọba. Ajáde má tán lé. O nìkan gbéra rẹ̀ níjà. O nìkan ṣèjọba. Láàfin ńlá. Láàfin àjọbọ. Bàbá mi ò ṣe o. Mọ́lẹ̀ láàrin òkùnkùn ayé. O ṣe gan ni. O ṣe gan ni. O ṣe gan ni o. Ọba tó ń pa wá lára dà. Ọba tó ń múnú wá dùn. Ọba tó ń máyọ̀ wá kún. Ẹ kọ́rin yìí kan sí ọba.

0: Oluwa nbe ni ago mimo ife Oluwa nbe ni orun ife npeju re nwo wa oju re nwo se eniyan lati do omo eniyan wo Oluwa ni mo gbe okan mi le e a ti wi fun okan mi pe sabe ye ti fo bi adaba Oluwa ni mo gbe okan mi le o ife lai koko gi agbara ni yan da fun Olorun ba to boju lo ba to gbokan le Olorun anu to banu re gbe ara ta fi lanfani ati deni ta ba deni ko si ejo kan ta fe ba Olorun wi o Olorun so wa oja tun le wa lori eto koko nu werin loni le se Monday FM 92.9 to wa do ni gbogbo ji awe ni keja Lenny ti sojo ojobo Thursday ojo keson ninu osu keje odun 2026 a ma yan Olorun wa logo ni o babo logo ti o ma gbogbo lo tuji olalekun lo ko mi e ko ju mo
1: adupe lowo Olorun oba obo lori ana obo lori ni oba laanu obo lori lejo gbogbo ba fun mi ma si ede aba to fun alanfa lati de ke ti re ki lori eto koko nu ero ni laaro ti ni lagba Olorun bo ko se je pe oda e tofi da enu oda e tofi da di oda wo ki da dada oda ye ke ti da ni oda ore ko ni da wa lai se ede mari eni lojo kesan o ti seje odun 2023 eni a so wa sowo a so wa somo a so ase ati ti se bale oro e kaaro se e kaaro ma e kaaro eyin ore ile ise Bonde FM 92.9 to fi kalẹ si dr eyin onigbogbo níbi ìkẹjẹ la fi ń fi ń pe ẹsùn ìṣúná ganiyat bello ashley lórúkọ sí
0: ni
1: e kaaro ma e kaaro eyin ore ile ise Bonde FM 92.9 to fi kalẹ si dr eyin onigbogbo níbi ìkẹjẹ la fi ń fi ń pe ẹsùn ìṣúná ganiyat bello ashley lórúkọ sí
0: ni wọ́n ti ní kéréje ọ̀wìnrìn-ọ̀wìnrìn náà kéréje adiabo ọ̀pẹ̀ yẹ̀kẹ̀tẹ̀ tí ń ṣàwòrò de ìwéré wọn ní ẹbọ ni kò ṣe kọ́ba lè lajẹ́ ju ẹgbẹ́ rẹ̀ ǹjẹ́ a lajẹ́ lajẹ́ bí ara òde ìwéré kéréje ọ̀wìnrìn-ọ̀wìnrìn náà kéréje a lọmọlọmọ bí ara òde ìwéré o kéréje ọ̀wìnrìn-ọ̀wìnrìn náà kéréje a nire gbogbo bí ara òde ìwéré kéréje ọ̀wìnrìn-ọ̀wìnrìn náà kéréje ǹjẹ́ àtẹ̀mí àtẹ̀yìn àtàwọn àtọ́wọ́ wa pátá ire tá à ń wá yóò tún wà lọ́wọ́ wọn ti ní èdè ògbóhùn ẹlẹ́yọ̀ ara ilé ògbóhùn ara òkú láàrin àwọn wo láàrin àmọ́lẹ́gbọ̀n aṣòfin àtàmọ́lẹ́gbọ̀n aṣòfin

0: iṣẹ́ kan eléyìí tí wọ́n pè ní ayédèrú etí ọ̀rọ̀ rẹ̀ ń jà rìnrìn báyìí àwọn èèyàn tó wà lẹ́gbàá asòfin wọn ò fìgbà ló kàn sọ̀jà lórí ẹ̀ o.
1: ìjẹ́ ẹjẹ́ mọ̀ pé wọ́n ní ọmọ tó bá ní ìyáàwó ò ní sùn òun náà mà ní kojú korò ẹni tó jẹ́ alákòóso pé ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà mà ti ń sọ fún àwọn jagunjagun wọ́n ní kí ẹ rí àwọn àfẹ̀míṣòfò tó ń lọ orílẹ̀‐èdè wa nàìjíríà láàmú wọ́n ní pé ẹ bẹ̀rẹ̀ sí ní dáná ya wọn ẹ má dúró de ìpè pé bóyá kẹ dáná ya wọn àbí kẹ má dáná ya wọn.
0: ìṣẹ́ ló ṣẹ́gun lórí igun fi pa òṣèlú tàwọn òròṣà tó fi làwọ ọ̀ràn lẹ́yìn tó fi dẹni tí ń sunkún kiri ṣẹ̀rí ìṣẹ́ òun òṣì tí ń bá nàìjíríà pò kò sí lẹ́yìn àwọn owó ọjà tó ń lọ sókè tọkọ̀ tó lòun ní wá sílẹ̀ àwọn àjọ ayálówó àgbáyé international monetary fund ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
1: wọ́n ní àgbájọwọ́ la fi ń sọ̀yà jèjì ọwọ́ kan kò gbẹ́rù lórí sọ́ọ̀tà nílẹ̀ sokoto máa fi ń sọ fún àwọn ará òkè ọ̀yà wọ́n ní pé ẹ fọwọ́sowọ́pọ̀ lórí àti gbógun ti àwọn bandits àwọn afẹ̀míṣòfò tó ń da gbogbo òkè ọ̀yà láàmú.
0: kékeré ẹjọ́ ńlá ẹjọ́ ọlọ́run má jẹ́ ara ẹjọ́ omi gbọ́ná ni wọ́n pè lẹ́jọ́ ọlọ́run bó ní jẹ́ ó dàjọ́ alára torí ẹni tójú ọ̀bá rọ̀rìn máa ń fa ọmọ orogún ẹ̀ fọkọ. ǹjẹ́ ẹjọ́ mọ̀ pé ẹjọ́ mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ná ń sọ dímọ̀ pé ó ń bẹ níwájú àwọn ìgbìmọ̀ àjọ elétò ìdìbò orílẹ̀-èdè wa nàìjíríà báyìí níwọ̀n ìgbà tó jẹ́ pé àsìkò tá a di ètò ìdìbò ọdún 2027 ó ń kàn lẹ́kùn gbàgbàgbà wọ́n sì gbọ́dọ̀ yanjú ẹjọ́ yìí kó tó di pé a lọ dìbò.
1: wọ́n ní kòwùdà wọ́n ní ipa adéyẹmí ti kòwùdà lórí ọ̀rọ̀ gbàjàbíàmílà ó máa fi fi ń sọ nínú ẹ̀ pé kò dájú pé òun pa òun bá gbàgbàjàbíàmílà ṣèpàdé àbóhùn ti ẹ̀mí wọn ni ẹ fẹ́ fẹ́
0: kúrẹ́ ẹ̀rọ̀ ìrọ̀rùn ẹgbọ́ láàárọ̀ yìí. kárẹ́gbẹ́ ká má tètè ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé ìjàgbọ́rọ̀ ṣẹlẹ̀ ń lu ìbàdàn lánàá òde yìí kí ló sì fà á ọ̀rọ̀ àwọn tí à ń gbowó lọ́wọ́ wọn tá à ń fi ke sí àbí ká taari owó sí wọn tó ń pè ní POS ni o kódà lópin ìjà yìí èèyàn mẹ́rin ló gbẹ̀mí mi.
1: wọ́n ní gbèsè òsí ẹ̀ sí òsí o ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé lórí ọ̀rọ̀ ẹ̀ka ètò ààbò fún ètò òfurufú ọmọ àti ń sọ ní mẹ́ sí àwọn gbèsè tó wà lọ́rùn ilé-iṣẹ́ náà wọ́n ní pé oúnjẹ ilé-iṣẹ́ náà láàmú.
0: àwọn aráàlú ti ń kún o pàápàá jùlọ àwọn olùgbé ìlú Èkó kí ló fa kíkún wọn bí nǹkan ọ̀básà ṣe ẹ̀ṣẹ̀ṣẹ̀ òǹdédé ṣe wọ́n ní àwọn kòtò ti ń wà káàkiri àwọn ojú ọ̀nà nígbà tí òjò ti rọ̀ débi pé ọ̀nà tẹ́ ẹ gbà lánàá tẹ́ ẹ rò pé ọ̀nà tó já garaga nígbà ẹ bá fi débẹ̀ ó ti luhò ó ti ní kòtò dùà lẹ́jàbọ́ sínú kòtò.
1: wọ́n ní ikú tó ń fojú gbẹ̀yìn òwe ló ń pa fún mi o lórí ẹrí gbàlejò kó lọ ẹbí ṣaṣara gbàgbó tí àwọn ọmọ ilé-èdè south africa ń ṣe sí ọmọ ilé-èdè wa nàìjíríà ẹjọ́ bá apapọ̀ sí farasí o wọ́n ló ṣe é ṣe káwọn gbé ìgbésẹ̀ tó yá sí lórí orílẹ̀-èdè south africa.
0: ìyá ẹjẹ́ mọ̀ pé wọ́n ní kékun lé ọgbọ́n kó sọ fún toko kájọ gbọ́ kóró fòó dẹ̀ kádàbà gbàgbẹ́ gbé kó sọ fún jẹ díẹ̀ díẹ̀ ẹ ti rìn kankan lórí òjò. òjò ó sì máa rọ̀ tó sì jẹ́ pé omi yalé àgbẹ̀rẹ̀ yàgbọ́rọ̀ máa fojú àwọn ìrìn màbó kódà wọ́n tàka sí àwọn ìpínlẹ̀ kan láàárọ̀ yìí tó yẹ pé ibẹ̀ gan lòjò ó ti ṣọṣẹ́ àwọn àjọ nema ni wọ́n pariwo báwọn láàárọ̀ yìí.
1: ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ti ń pèsè pèrò lórí àbádòfin kan tó máa jẹ́ kí ẹnikẹ́ni èdè rẹ̀ kó ń ṣe ayédèrú egbògi olóró wọn ní báyìí o tí wọ́n bá sọ ọ́ dòfin tán wọ́n ní ẹ̀wọ̀n ọdún mẹ́ẹ̀ẹ́dógún lórí tọ̀hún yóò fi jura.
0: wọ́n ní kámúra gba kábítà arágbá kámúra àgbà kábítà àràgbà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ orí ìṣẹ̀ṣe ló dálé torí pé ìṣẹ̀ṣe làgbà ìjọba ìpínlẹ̀ Èkó ti ń kàn pa o pé gbogbo oníṣẹ̀ṣe pátápátá irú ẹ̀sìn ìbílẹ̀ àbí ìṣẹ̀ṣe yóò tí ẹ bá fẹ́ ṣe ẹ gbọ́dọ̀ gba àṣẹ lọ́wọ́ ìjọba ibẹ̀ Èkó òfin ó gbẹ̀yìn o.
1: wọ́n ní ebi kì í pa ni ká pa sílè mọ́ o ebi ń pa ni ọlọ́ṣẹ́ ń polówó ńgbà tí ìbá sì wẹ̀ ló bá òun ṣe fẹ́ wẹ̀ ta ìjọba àpapọ̀ làwọn ti ṣe tán láti ṣe ètò ààbò fún ètò oúnjẹ àti láti rí pé àwọn iléeṣẹ́ ilẹ̀ òkèèrè wọ́n wá dá sí ọ̀rọ̀ náà láti máa dáṣẹ́ sílẹ̀ lẹ́ka ètò oúnjẹ.
0: ẹni bá dé Abuja lásìkò tá a wà èèyàn mọ̀ pé iṣẹ́ akin ṣẹlẹ̀ èèyàn tí ọba tí ìdábùjá rí tó bá ṣàrí dábùjá yóò rò pé lu ọba ni bàbá tí wá rẹ́ni tó jẹ́ pé ó ti ń lo Abuja tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ń tọ̀hún ò tí ì mọ̀ pé ìdàgbàsókè ńlá ti bá Abuja inú mi sì dùn torí pé ó fi hàn yí pé ìjọba ti ń bẹ lóde yìí à ń ṣiṣẹ́ akin ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ sọ bẹ́ẹ̀.
1: ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀-èdè wa nàìjíríà lórí ayédèrú ilé-iṣẹ́ PFIPC tí wọ́n dá sílẹ̀ ọmọ náà ti gbé àwọn ìgbìmọ̀ kalẹ̀ láti pé wọ́n ṣe ìwádìí lórí ilé-iṣẹ́ náà.
0: yẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn tí wọ́n jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin wọ́n ti jíròrò wọ́n sì ń sọ dímọ̀ pé ó ti dódì ká mú àwọn ọ̀daràn ká wá sọ pé wọ́n ti pìwàdà wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ adáríjì wọn àbá da wọn lẹ́kọ̀ọ́ wọn ní àfàrò kò gbọ́dọ̀ wáyé mọ́.
1: alàgbà peter obi tó jẹ́ òdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ndc ó mà ti ń sọ nílẹ̀ pé ìdúkokò mú ẹ̀mí ètò ẹkún wọn ṣe fóun ó ní ó ṣeéṣe o kó
0: ẹni tó jẹ́ alákòóso ètò ààbò orílẹ̀ wa nàìjíríà wọn sọ ní mọ̀ fún àwọn ológun wọn ni ẹ wo jagunjagun ni yín ẹ yìí ṣẹgbẹ́ ọ̀daràn tẹ bá ti rí àwọn aṣẹrùbàlúàgbé afẹmíṣòfò ẹ dáná bọyá wọn ẹni bá pogun ẹjẹ orogun.
2: Ma bi no ma na mi ma bi odun ya taja

0: 92.9 Band FM 92.9
1: Dídákẹ́wò yẹ ṣe yẹ bí yẹ Lótọ́ ṣe ń nábí owó Òun ló àbí lo nínú re Àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já Ìbéèrè ń fàdà mú Ìbọ́rẹ̀ ń dáàbò bo ni Ẹ̀mejì ni ó gbàwòsàn Ẹni tó kẹ́gàn ẹ̀sẹ̀dá Ó léwu láti tì gbọ̀ngbọ̀n Òun tí ṣẹ̀dá fàyè gbà Ayé ń yí bí ṣẹ̀dá ti gbé ìkalẹ̀ Ẹkùn ń pariwo ara ẹ o Ẹni tó bá tó wojú ẹkùn kó gbọ́ sóde Ìwọ náà jẹ́ káyé aláyọ̀ tí ṣẹ̀dá dámọ̀ jáde pẹ̀lú Yo-Yo Bitters Ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye Sọ Yo-Yo Bitters di ààyò rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dá ṣáká farahàn nínú ayé ẹbí rẹ Àbí àkàrà wọn pa lókè ẹ̀kọ́ gírí Yo-Yo Bitters wà lólómi jẹ́ẹ̀lì oní-kápsùlù àtààpọ̀ pẹlẹbẹ sáṣẹ́ẹ̀tì lọ́jà àti ilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè Yo-Yo Bitters ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.
2: Polongo Mediana kiri ni tori ewo ko suru iyarun ta fi yarun adike ti ki sunku iru re le nigba to wa ya e si gbogbo le iru e be ni la palapa ki ran ri kan rin mu mi amo ni kete ti owo mi ba awon eroja tun se Mediana 0 to 10 ta pile se fun awon omode sese ni mu yo Mediana 0 to 10 air booster cream iye gogo ni aba ma pe ni odogu logo ti mo bere si lo ni ajerun ti ri bi duro fimo ninu iru awon omo mi la palapa sa lo be ni won gun toju re si mo Koda, ah, Mediana 0 to 10 pawon koko to ko ni iwaju ati awon ti won ti fa lo leyin. Do Mediana 0 to 10 air product. Ta pile se fa won omode wo loni. Mediana air product wa ka kiri ile itaja. O ya pe sori 0702 500 7861 0809 1799 333. Mediana, gbogbo ti run re nilo.

tẹ̀síwájú bọ́n fm láwà 92.9 rídíò fẹsọ̀wá pọ̀ tó kárí ayé sáà bá dé abala àgbéyẹ̀ wò láàárọ̀ yìí kí la fẹ́ kí ẹ̀yin bàbá ẹ̀yin màmá ẹ̀jọ̀gbọ́n lọ́ọ̀dẹ̀ kẹ́ ẹ tún bá wa dá sí tí yóò tún mú ìlọsíwájú ìgbà orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní díẹ̀díẹ̀ ní í ṣe é sàn kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ní í ṣe

0: kilogramu kan won ta ni egberun meji o le igba ibo mi gan won ta legberun meji abun 25 won si awon a tin gbo ko tin wale o awon ko so ko la gan inu awon dun gba ta won de ta o ti era pe o ti wale o ti wa kari
1: báwo
0: ni lọ́dọ̀ ti ṣe lóòótọ́ la fẹ́fẹ́ ìdáná gáàsì
1: tó tọ́jà bá wọn làwọn èèyàn máa ń sáré gbé sókè ó ti wọ́n gbé sókè tó bá ti wálẹ̀ àti wá gbé wálẹ̀ lówó tó tẹ̀yìn lọ́rùn lówó tó wálẹ̀
2: ẹ fi àtẹ̀ṣẹ́ ìṣọ́ sórí 07088100154
1: tàbí 07087492118 àtẹ̀jíṣẹ́ òní kẹtẹ̀ sí wa láàárọ̀ yìí
2: ojúwe kiri ìwé ìròyìn the punch ni wọ́n ti ṣe lè rìn mí láàárọ̀ yìí wọ́n ní iṣẹ́ ọ̀ṣọ́ àmúṣeré ọ̀ṣọ̀ṣọ́ àmúṣàwàdà adáfẹ́jọ́ ọ̀bàrà tí fúnbọ́là táyé rìn jẹ́jẹ́mọ́ ìpé àjọ ayálówó àgbẹ́ ìtamọ̀ sí international monetary fund wọ́n máa lanu bọ̀rọ̀ láàárọ̀ yìí wọ́n ní ṣe rí iṣẹ́ owó òṣìṣẹ́ yẹ pé ń bá orílẹ̀-èdè wa nàìjíríà pò wọ́n ní kò sí lẹ́yìn àwọn ọjà tó ń lọ sókè tó sì jẹ́ pé lílọ tó ń lọ sókè tí kì í wálẹ̀ lásìkò ó máa mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé wọ́n ń jèrè kí wọ́n máa tẹ̀síwájú fún àwọn fẹ́ máa jèrè bẹ́ẹ̀ sì rèé èrè tí wọ́n ló ń kó iṣẹ́ òun sì bá ọmọ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn gẹ́gẹ́ bí àwọn àjọ ayọ́lówó àgbáyé ìròyìn sọ dímọ̀ wọ́n ní tá a bá gbìyànjú láti rí pé àwọn ọjà tó ń lọ sókè kasì sa ipá lórí pé kí wọ́n wálẹ̀ wọ́n ní iṣẹ́ òun òṣì yóò tún máa forí mulẹ̀ láàrin àwọn èèyàn bí ẹgbẹ́ kódà wọ́n ní oúnjẹ ló burú jù wọ́n ní oúnjẹ náà ló jẹ́ pé ó tún máa ń wọ́n gógó wọ́n ní tó sì fa oúnjẹ tó fi wọ́n gógó sílẹ̀yìn pé kò sí ààbò lórí oúnjẹ lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní pẹ̀lú gbogbo ìlàkàkà ìjọba àpapọ̀ àti ìjọba àwọn ìjọba ìpínlẹ̀ lórí ìwà Nàìjíríà láti pé kí ètò ọrọ̀ ajé kó gbé fúkẹ́ tí wọ́n tún ṣe ìrànwọ́ fún àwọn ètò ọrọ̀ ajé alábọ́dé tí wọ́n sì sọ nímọ̀ pé ó ti dúró déédé wọ́n ní síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ oúnjẹ yìí wọ́n ló hohẹ́ o ìkìlọ̀ yìí náà ló ń jẹ́ láti ọ̀dọ̀ àwọn àjọ IMF fún oṣù kejì ọdún ta wà yìí níbi tí wọ́n ti ṣe àpérò kan lórí ọ̀rọ̀ ìpè ètò ọrọ̀ ajé tí wọ́n pè ní World Economic Outlook Update èyí tí wọ́n fi sọ̀rọ̀ tí wọ́n fi sórí orílẹ̀ wa Nàìjíríà wọ́n ń lóòótọ́ náà ló jẹ́ pé ètò ọrọ̀ ajé Nàìjíríà ló ti ń gbogbo sí o wọ́n nígbà táwọn gbé sórí wọn wọ́n náà rí pé ètò ọrọ̀ ajé Nàìjíríà ó ti lé sí ní ìdá 4.5% ìyẹn 4.1% lọ́dún 2026 ta wà yìí wọ́n ní ìrètí sì wà pé tó bá máa di ọdún 2027 yóò tún gbé pẹ́ẹ́lí jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n o pẹ̀lú pé ètò ọrọ̀ ajé ń gbèjú àti gbé pẹ́ẹ́lí wọ́n ní bí a ṣe ń sapá lórí pé à ń jèrè ní ètò ọrọ̀ ajé ohun àtúntò wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ kan sì ń wọn náà tí ọ̀pọ̀lọpọ̀ kan bá wá wọn ta wá ń sọ pé tó à ń jèrè ètò ọrọ̀ ajé tí ètò ọrọ̀ ajé òun tó yẹ pé a sì rí owó ń dirẹ̀ ṣùgbọ́n tó yẹ pé ara ni aráàlú tẹ́bí ń paráàlú wọ́n ní àjèrè kankan o torí ìdí èyí kó má dàbí ẹni pé yóò tún burú jù tí iṣẹ́ òun òṣì yóò sì máa bá ọmọ Nàìjíríà pò ó àfi ká wá ní ìsàláwo nípa bí àwọn ọjà ni ó ṣe máa wálẹ̀ àjọ ayálówó àgbáyé ní international monetary fund tí wọ́n máa ń gbà wá mọ̀ràn lórí kí la lè ṣe tó fi jẹ́ pé ètò ọrọ̀ ajé wọn rú gọ́gọ́ àná ló ń sọ bẹ́ẹ̀ láàárọ̀ ìtẹ́bá náà ọgbọ́n ìwé ìròyìn the punch ojú ìwé kìíní làkọlé rẹ̀ wà.
1: inú ìwé ìròyìn new telegraph láàárọ̀ yìí wọ́n ní ọmọ tó bá ní ìyá àwọn ò ní sùn òun náà máa ní fojú korun ó ń lọrọ ètò ààbò lóde dúró lórílẹ̀-èdè wa nàìjíríà báyìí o ẹni tó jẹ́ alákòóso fún ètò ààbò lórílẹ̀-èdè yìí ìyẹn general christopher musa ọmọ ti pàṣẹ fún gbogbo àwọn jagunjagun àwọn ẹ̀ṣọ́ aláàbò pátápátá wọ́n ní ṣe rí àwọn bandits àwọn afẹ̀míṣòfò tó ní pé ẹ̀ẹ́ni sinmi ẹ̀yin náà ẹ̀ má jẹ́ kí wọ́n sinmi wọ́n ní ẹ̀rọ máa dúró de àṣẹ o láti pé kó tó di pé ẹ̀ dáná yá wọn wọ́n ní tẹ bá ti rí ẹnikẹ́ni tó yẹ pé afẹ̀míṣòfò ni àbí àwọn tó ń jiyàn gbé wọ́n ní ẹ̀ máa dáná yá wọn lójú ẹsẹ̀ o ọ̀rọ̀ yìí jẹyọ níbi ètò kan tó wáyé ní ìpínlẹ̀ Sakoto níbi tí gómìnà ìpínlẹ̀ Sakoto tó fi kówó rọ̀gbù rọ́gbù sílẹ̀ tó lọ sí 137 billion ǹjẹ́ kí ni wọ́n fi ṣe o wọ́n ní wọ́n fi ra àwọn irinṣẹ́ tó da fún àwọn ẹ̀ṣọ́ aláàbò àti àwọn ọkọ̀ tí wọ́n máa lò àwọn ọkọ̀ alùpùpù àwọn irinṣẹ́ tó da wọ́n ní wọ́n rà fún àwọn ẹ̀ṣọ́ aláàbò lánàá òde yìí ẹni tó jẹ́ alákòóso fún ètò ààbò nígbà tí wọ́n ṣìde ètò náà wọ́n máa gbóríyìn fún gómìnà ahmed aliyu lórí àtìlẹ́yìn tó ṣe fún ẹ̀ka ètò ààbò àti àwọn nǹkan tí wọ́n pèsè fún àwọn ológun lórílẹ̀-èdè wa nàìjíríà wọ́n wá ń pàṣẹ fún àwọn ológun wọ́n ní àsìkò tá a dé dúró yìí lórí kí ètò ààbò kí ó lè gbopọ̀ dáadáa sí lórílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀yẹ dúró di àṣẹ pé tọ́gà kan bá ṣe pé kẹ́ ẹ ṣe nǹkan kẹ́ ẹ wá máa dúró bí ọdún ìgbà tọ́gà kan bá ṣe pé kẹ́ ẹ ṣe nǹkan kẹ́ tó ṣe wọ́n ní tẹ bá ti rí ẹnikẹ́ni àwọn afẹ̀míṣòfò tó ń dàlú láàmú wọ́n ní ẹ máa dáná yá wọn lójú ẹsẹ̀ inú ìwé ìròyìn new telegraph general christopher musa àwọn ni wọ́n sọ di mímọ̀ láàárọ̀ yìí.
2: lójú ìwé kiri ìwé ìròyìn the punch láàárọ̀ yìí wọ́n ní omi gbóná lẹ́jọ́ ọlọ́ọ̀ba lọ́jọ́ ìnáwó ní ọjà àdúgbò àwọn torí pé kí ni ẹni tó jó ọ̀rọ̀ rí ní máa fi ọmọ orogún ẹ̀ lọ́kọ̀ béèyàn bá sọ nímọ̀ pé tó òun ò ní rẹ́jọ́ òun ò ní rẹ́jọ́ wọ́n ní kì í ṣe ti ọ̀rọ̀ àwọn agbẹjọ́rò torí pé ìrọ̀rùn náà ń jẹun téèyàn bá sọ pé òun ò ní rẹ́jọ́ kì í ṣe bíi tiwa tó jẹ́ pé ajérojọ ni wá ṣùgbọ́n ẹjọ́ yàtọ̀ sẹ́jọ́ o ẹjọ́

0: ìròyìn tẹ̀ síwájú bọ́dọ̀ fm láwà 92.9 rédíò fẹsọ̀wápọ̀ tó kárí ayé nínú ìwé ìròyìn the punch láàárọ̀ yìí ilé ìfowópamọ́ àgbò orílẹ̀ èdè nàìjíríà ti pàṣẹ gbogbo aráàlú o gbogbo olókoòwò gbogbo ilé ìfowópamọ́ olókoòwò pátápátá pẹ̀lú gbogbo ẹni tí bá ń fi owó ṣòwò wípé owó kan bẹ tó ń pè ní ọgọ́rùn kan náírà èyí tó jẹ owó bébà wọn ní ṣe rí ọgọ́rùn kan náírà owó bébà wọn ní owó tó da owó tí gbà ń lò ní o wọn la gbọ́ pàwọn kan ń kọ́ ẹ gbọ́dọ̀ kọ́ o owó nàìjíríà ni owó tó da ni kò sí nǹkan tó mú pé bóyá a fẹ́ kó lé àkó ọgọ́rùn kan náírà ńlẹ̀ o gbogbo ẹnikẹ́ni tó bá dàbẹ́ ni pé wọ́n bá kọ ọgọ́rùn kan náírà tí wọ́n bá fún tó bá fi lè kọ́ wọn ló ń tọ̀ yọ kan dúdú inú ẹ̀kọ́ o àṣeyẹ náà la gbọ́ pé ó jẹyọ lẹ́nìgbà tí wọ́n sọ nígbà pé àwọn aráàlú pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ olókoòwò abọ́dé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olùkọ́wà nílé ètò ọ̀rọ̀ ajé wọn ní pọ̀ nú àwọn èèyàn ló jẹ́ pé wọ́n ti ń kọ̀ tán bá fún wọn ní ọgọ́rùn kan náírà tí wọn ò ní gbà ilé ìfowópamọ́ wọn wá sọ nígbà pé kí ló dé kí ló tó fi jẹ́ pé ẹ máa sọ pé tó ẹ̀gbọ́n ọgọ́rùn kan náírà bá ṣe ṣe bá ṣe gbé kalẹ̀ ó wà bẹ́ẹ̀ kò sí nǹkan tó ṣe a sì ń na dáadáa torí ìdí èyí ẹnikẹ́ni inú ẹ̀yin èèyàn ẹ gbọ́dọ̀ kọ ọgọ́rùn kan náírà owó tó bá gbàmọ́ tó gbófin mu ni ta sì ní láti máa lò ní orílẹ̀ wa nàìjíríà ẹni tó bá ti kọ ọgọ́rùn kan náírà kélé òfin ó gbé ohun tọ̀hún o ẹ̀nà ọgọ́ ìwé ìròyìn the punch láàárọ̀ ẹ bá ròyìn yìí nílẹ̀.
1: kókó inú ìwé ìròyìn tẹ̀síwájú láàárọ̀ bond fm láwà 92.9 wọ́n ní ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́nu kejì ẹ ó ya tètè ya tọ́jú ẹ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ pé lórí kí ètò ìlera kí ó lè gbópọn pàápàá jùlọ àtìlẹ́yìn fún ìjọba àpapọ̀ lórí ètò ìlera àwọn àjọ kan tí wọ́n sọ di mímọ̀ pé wọ́n ti bẹ̀rẹ̀ ètò àtìlẹ́yìn fún ìjọba lórí ètò ìlera tó gbópọn fún aráàlú wọn ni wọ́n porúkọ wọn ní wọ́n porúkọ ètò tí wọ́n ṣìde ní ughc gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ di mímọ̀ wọ́n ní àwọn gbé ètò yìí kalẹ̀ láti ṣe àtìlẹ́yìn fún ètò ìlera ètò ẹgbẹ́ ìjọba àpapọ̀ gbé kalẹ̀ kí ètò ìlera kó lè kálé kako pàápàá jùlọ ní orílẹ̀-èdè wa nàìjíríà níbi ìṣíde ètò náà ẹni tó jẹ́ olùdarí àgbà fún àjọ ultimate health hmo ọ̀túnba lẹ́kan èwe ńlá wọ́n sọ di mímọ̀ pé ìpinnu ilé-iṣẹ́ náà òun láti pé ètò ìlera ó kálé kako káàkiri orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní àwọn ṣetán láti máa ṣe ìpàdé pẹ̀lú àwọn olókoòwò àwọn oníṣẹ́ ọwọ́ àwọn ẹ̀ka tó rí sí ìgbòkègbodò ọkọ̀ àti àwọn ẹgbẹ́ ọlọ́jà àti àwọn olókoòwò kéékèèké wọ́n lè ní ètò ìlera tó pé tí àwọn sì ní àfojúsùn lórí bí àwọn ṣe ti ní àkọọ́lẹ̀ 138 àwọn èèyàn láti pé àwọn wà nínú payroll àwọn láti pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gba ètò ìlera tó péye níbi ètò ọ̀hún bákan náà ẹni tó jẹ́ olùdarí lẹ́ka ètò àkànṣe iṣẹ́ ìyẹn dókítà chima francis madu wọn sọ di mímọ pé tòtí àwọn gbé kalẹ̀ làwọn ti ṣe ìpàdé pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lórí àti gbé àwọn irinṣẹ́ tó da kalẹ̀ fún àyẹ̀wò ojú àyẹ̀wò eyín àti bẹ́ẹ̀ lọ bákan náà nínú ọ̀rọ̀ tó yẹ kí wọ́n fi tẹ́wọ́ gbà wọ́n ní ẹ̀ka ti lagos state ìyẹn ti national health insurance authority nhia dókítà kasim abraham wọn sọ di mímọ pé ṣe rí ìpinnu tó yẹ pé àwọn universal health coverage tí wọn gbé kalẹ yìí wọn ní kí àwọn orílẹ̀-èdè nàìjíríà kí wọn tẹ́wọ̀ gbà lójúnà àti pé wọn ní ètò ìlera tó péye torí pé tí wọn bá ní ètò ìlera tó péye wọn á lè máa ṣiṣẹ wọn bó ṣe tọ àti bó ṣe yẹ nínú ìwé ìròyìn wa ròyìn ọhún wà ń bẹ láàárọ yìí.
0: kókó inú ìwé ìròyìn tẹ síwájú inú ìwé ìròyìn the punch láàárọ yìí wọn ní igbó biribiri òkùnkùn birimu birimu ẹdá tọmọ ṣe òkùnkùn ẹsọ fún ọkọ mẹ́ẹ̀ẹ́dọ́ ṣùpá lóró orí níṣe nẹ́rìnrin òkùnkùn yọmọ èèyàn òkùnkùn yẹwà lórílẹ̀-èdè wa nàìjíríà ṣùgbọ́n wọn ní òkùnkùn ti gbilẹ̀ o ní àwọn apá ibìkan ní ìpínlẹ̀ èkó àti ìpínlẹ̀ ọ̀ṣun lórí pé wọn ní àwọn kinní kan náà ló jẹ́ pé ó forí sọ́pọ̀ o wọn ní iléeṣẹ́ èkó electricity distribution company ni wọn kéde lọ́jọ́ àìkú sunday pé àwọn apá ibìkan ní ìpínlẹ̀ èkó omi táwọn ti ń pèsè iná fún wọn ó ṣe ṣe kọ́jẹ́ pé wọn ò ní láǹfààní àti lo iná òtí iná ó sì dínkù ní àdúgbò wọn ní kí ló fà á wọn ní ibìkan bẹ tí wọn ń pè ní oṣogbo ìkẹjà 330kv transmission line wọn ló ní àbàwọn wọn ní àwọn omi kan ó ṣọṣẹ́ ní oṣogbo wọn lo èyún ló ṣokùnfà bí iná ò ṣe wá láti dọdọ bákan náà wọn ní ní benin egbin 330kv transmission line wọn léyìn náà wọn ní wọn iná kékeré náà ń fà wọn láti bẹ torí ìdí èyí wọn ní ẹyin tẹ jẹ aráàlú wọn dàbí pé òkùnkùn yóò gbilẹ láwọn apá ibìkan o ní ti àwọn discos míì wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn omi tó dàbí ẹni pé àwọn èèyàn ń retí láti ọ̀dọ̀ àwọn ibùba ìṣúná jáde náà ló jẹ́ pé wọn ò lè láǹfààní àti wá kí ló fà á wọn ní àwọn ìgbégi nínà kan wáyé kò jẹ́ kí olùwọ́n lè láǹfààní láti pé wọ́n tàrí iná torí ìdí èyí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ka iléeṣẹ́ apínlẹ́ka ni wọ́n sọ̀rọ̀ láàárọ̀ yìí o lórí bí òkùnkùn bó ṣe gbilẹ̀ ní àwọn apá ibìkan ṣáà sọ pé iná mọ̀nàmọ́ná ṣe pàtàkì láti ran okòwò lọ́wọ́ láti mú ìgbélárugẹ bá ètò oko àti pàápàá jùlọ ó máa ń tan ìmọ́lẹ̀ káàkiri ayé bó lẹ̀ jẹ́ pé baálẹ̀ ìlú láòkè odò olóyè sọ́ni bàbá dídà ń sọ nímọ̀ pé tí iná mọ̀nàmọ́ná bá wáyé ti rọ́gbọ́n ẹ̀dá tó máa fi lè dóde nàìjíríà ó yàtọ̀ ìlọsíwájú ọba torí pé ọ̀pọ̀lọpọ̀ ló ní iṣẹ́ akílọ́ ṣùgbọ́n iná mọ̀nàmọ́ná eléyìí tí ò fi bẹ́ẹ̀ dóde náà ló fà á tó jẹ́ pé wọn ò fi lè ṣe torí ìdí èyí àwọn àjọ apínlẹ́ka ń rawọ́ ẹ̀bẹ̀ sí aráàlú o wípé àwọn ibi tẹ́ ti rí náà lò dáadáa tẹ́lẹ̀ ó ṣeé ṣe ki ina fe la ba won tori awon nkan to baje koda won ni kiri kan na be to pe ni oworun soki 132/33 kV ati leki 330/132 kV transmission substation won gbogbo eyun na lo je pe omi yale agbare agboro o sose lawon apa be eyun na yo je ki o brimbrimu ko wa ni awon apa bi kan ni ipinle eko en ogbon iwe ero ni punch la aro yi e ba run yi nbe
1: koko nu iwe ero yin te si waju la aro e bond fm la wa 92.9 won ni enikeni ti iwo ba nipa lati seran lowo fo ohun na le ni keje o ya tete ya toju e ebi npa mi olose npo lo won gba ti ba ti wenu ba mo se fe weta nje je mo pe egbe kan to wa nilu musin ti won pon ni musin one love o ma gbe eto kokale ti won pe ni one love food bank e ti won fi pin ounje to nlo si bi 100 kan o le ni 50 fun awon olugbe papa ijawo lanode yi won ni awon ounje bi iresi gari onu won fi se etoju anu lati ma pin fun awon araalu en to le waju iko na o ni comrade razak folorun so tupo yan mo si abija amani ti won je alaga ngwt musin ojo olowo ojo oyi branch nigba ti won so di mimo won ni won ko wori pelu awon egbe musin won lo fohun ati awon adari won lati pe won bere si pin ounje na won ni yato si ounje ti won pin won ni won gbe eto na kale lati le je ki ife o wi ife ba pe o ma wa ni ilu musin ati pe ki agba yowo la fi soya jeje owo poko gbede ti won fo so po lati pe awon araalu won gba alaafia laaye lori ipolongo ti won se won ni egbe musin won lo fo hun e ti pe adari awon alaji comrade awal ismail ti won je alaga to wa nti branch bi musin awon na so ni mi pe ni bi iside eto na won ni awon gbe eto ju anu ohun kale lati deni pe lati deni pe ke awon araalu ti gbogbo awon ara ilu musin won ma tewo gba ounje na pelu ife ki awon si ma se ipolongo lori atileyin lori eto ijoba lori kore gege bi alale iside musin won love good food bank e te fun won gbe kale fun oju anu ati ki isokan ati dagba soke le wa fun agbegbe musin lapapo
0: koko nu were na le ngbadun bond fm lawa 92.9 radio fe so wa po to kari aye won ni odo ti o muyan dorukun ta ba sora o le gbe ni lo tori pe kini odo ti o ba toju enikun ko ti gba ti o le ruyan lo won ni odo to ro ti je ki awon mi ko ma ku awon oju ona awon to wa ku oju ona yi wa ti wa nfa koto ni awon oju ona koto to wa nse lawon oju ona yi o nse akoba fun opolopo awon ti nlo oju ona papa julo awon awako won ni ki wa se yun ni ko o ti wa nfa sukere fakere tori opolopo nu awon awako to mo pe to oju o ti gbe koto si awon oju na won ni won rora nfa bi igbin loju ona ni eyun wa nfa sukere fakere won lawon mi gan won a ro lu gba nmo ba ro lu gba loko baje ese oko adun winwin ngbe ese oko badun o se ki eyun ki oko gan ko duro ko so pe won lomo won gbe eyun lo je pe be si se akoba bayi leyin ose bi meloko ti ojo padade to bere si niro tori pe kini ojo kan so ojo a ma bori oda won ni opolopo awon ti wa je won ti won a je olulo ona ni ipin eko won ni awon ona ta won gba lose to koja to pe o ja gere won gbe lo je pe o ti luwo bayi o so je pe o ti nfa wahala abi ki ijoba ipin eko ki olorun lo rowon lo kan se gbe awon igbese won ni opolopo abi ti won ti ri pe awon oju na ti luwo lo to je pe ona ti koja abe ti o nfa sukere bakere lati ri iseri agege sasa akowojo ikeja baga obanikoro fadeyi ilupeju ati awon kabi kan ni ojuna leke expressway won ni iseri dimu ko to nla kan be nbe to je pe nibi to npe ni iseri roundabout to je pe o tin jile si bayo won lo si nje ki opolopo awon wako bo je pe won fa bi igbin lawon oju ona enikan to je pe o je awa kokan to pe oruko re ni gift o so ni mo fa awon niroyin pe awon oju ona to je pe o ti luwo yi bi pe wahala nla gba lo je pe o nje ki asiko ta won lo loju ona ko ma po jojo ni pe epo si ngbenu oko epo si re ohun oko ja si so en o gbo iwe ro di punch la ro yi e ba ro yi nbe
1: inu iwe ro yi Nigeria Tribune la ro to ni je je mo pe legbimo asofin agba lorilede wa Nigeria won tin jiro lori eto ofin kan nje eto ofin ohun lo jiro le lori won so di mo pe ni bayi won ni odun 15 oni o ma fun awon to ba je pe won lo nse ayederu ogun to je pe o nba mo ilede Nigeria o n ba won laye je o gege bi oro atejade to jade ninu ero Nigeria Tribune laaro toni won ni pelu ibamu pelu ofin orilede wa Nigeria to odun 2004 la won fi gbe eto yi kale en to mu aba na wa senator Suleiman Sadiq to n soju agbegbe Kwara North ninu egbe oselu APC won lo ma mu aba na wa won ta ba lo si awon ile iwosan opolopo awon ile je pe aisan kidney o n ba won fira aisan liver o n ba won fira ati awon aisan mi to je pe awon ogun ayederu to awon eyan lo ra ti won lo o lo fa gbogbo eleyi o wa so di mo pe bi awon se nri oro hun lori ero ayelujara o je ki awon ke awon jiro le lori e bi po da bi pe aisiji ya to gbopon lori awon to nse ayede ru ogun ata awon to pelu e ti won tun ta ti oja o lo je ko ma ma feju keke o bi awon ile de Nigeria fi ra o wa ni bayi awon ajo to ri si onje ta nje ati ogun ta nlo awon na gbodo gbe igbese lori e ni ibamu pelu ofin won ni eniken to wa ti mu bayi ewon odun medogun onu o ma fi ni o ma tari se na ko lo fi jura lori pe aye de ru ogun opolopo to ti se lo ye pe o ti mu emi awon ile de Nigeria lo ti mu emi won lo inu were Nigeria Tribune royon wa nbe laaro yi
2: 92.9 Bond FM 92.9 That's the sound of life, the rhythm of people on the move. And you, you remember every step, the side-stepping setbacks, and the glides through growth. And then there's ICO Insurance, made for the moves you make. Through life's rhythm and joy protection that moves with you, connect with us today. Visit icoplc.com. ICO Insurance, made for the moves you make.
3: Saka the carpenter, how you dey?
4: I dey ogami o. This your roof don't tey small.
3: Me self no. It don't tey what they plan to change the roof set. Now my daughter wedding go make am happen now.
4: Ogami, na correct thing be that o.
3: I no fit receive my in-law under this yama roof. Make them no go provoke cancel the wedding.
4: Yes so my oga. I beg Biko make her introduce Solo Extra Roofing Sheet from Nigerite.
3: Which one be that?
4: Nigerite Solo Extra Roofing Sheet. Now the new correct roof from Nigerite with they very strong. You know they move. It the last way well, Ogami. Nigerite Solo Extra Roofing Sheet get different colors where give them fine patterns. And the patterns, they sweet body well.
3: Saka, now that Solo Extra Roofing Sheet go. You go use to replace this roof. Now cellulose, polyvinyl fiber, and cement only they take to make Nigerite Solo Extra. Make sure say that the ones where get authority stamp and blue mark for side you buy you. And they are available for all Nigerite distributor shop near you. Nigerite Solo Extra Roofing Sheet. Carpenters Association of Nigeria give them A1.
5: Alaye mi o ya ja lo awon boys tin duro de wa
6: bros ko jo o mi o ti pa mi se nse mi
5: ile nto ko sa fi ara ti ogiri joko ko ba mi soro kilo se now
6: joko ke ani kini yo se fi joko
5: o ti ye mi kini jedijede eyan niyan o oro jedi o se mulere o se ti wiwu ni ka so ni tabi ti yin tabi ti ko ma seje ati joko wa di oro anudol suppositories ide anudol suppositories pelu eroja bismuth of garlic balsam peru ati zinc oxide ni oko jedi ti yo mu ara re le lati sise tabi lati se faji pelu awon boys
6: Omo Oya Eje Ka Mutown e fa won boys ni 1-1
5: Anudol suppositories n fun ni itura lati owo jedi daily need industries lo se e ka iwe pelebe inu apo re bi ara ko ba se wori leyin ojo meji lo ri dokita re
7: Let us shine provision to legacy
8: My father used to say, Entubani Lira, and what could be better than a government that puts the health of its people first? Today, more Lagosians now have access to affordable health insurance. Through Ilira Eco, children now have new home. Through the Mercy Children's Hospital at Adeniji Adele, families in Iba or Jo now have quality health care. Through the new 280-bed General Hospital, expectant mothers and newborns are receiving quality care through mother and child centers. In Epe, Aja, Badagri, Sururi, and Igodo. In fact, new health facilities in Ikorodu, Ikotu, and Ebe. Because when people have good health, they truly have everything. That is the legacy Governor Babajide Olusola Sanwo-Olu is building for every Lagosian. Because, after all, in Lira Loro, Babajide Olusola Sanwo-Olu leaving a lasting legacy.
9: Moro to bat dare no do to doniki oselete. Ula travel medical in home. No danto tegoni he. Rishirish you mone pa cafe wea tebu to do a lua nimu. A moto niti tolu. Ula travel medical in home. Kiba wonu mnobu. A won wonshe oshe yajebu. Fui to duara. Oshe yajebu. Tude bubu tio fara. Fe yonua ti shebu. Abue yajebu. Fenti mbuwa. Ishelo shishebi gugunishi. Mugba to jepe. Ibita abani di nona kukumona de. Oshe yajebu konja fenuri. Siwane number 8. Alaja Limota Idera Street. Off Isale Aria. Dale no bus stop Songo Ubu State. Tabiko Kubasuri. 080
10: 0803629 32 ṣe ìyá ìjẹ̀bù láti ilé iṣẹ́ Olad Tribal Medical Healing Home. Wo ko confirm ni.
11: Fẹ́lá ni kẹ́ pé.
12: Ó ti àsó la fẹ́.
11: Ipa ọ̀pọ̀ ni kẹ́ pé jọ.
13: Ṣé yìí lè jo ni? Ẹ ń tiro, ẹ ń tẹ̀pà, ẹ wá ń bá sọ̀rọ̀ ìjó.
14: Ah, dèrò nkẹ́ lẹ́nu ẹ. Èmi ti sọ kánú ìjà lẹ́yìn. Ẹ dá yànmọ́.
15: Ẹ bẹ̀lẹ́ o, kí ló fa tó tó mi?
13: Bàbá, ẹ̀yin náà ti sọ̀pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
15: Bàbá ìgbà tẹ́ níbẹ̀ jí ló dùn ṣe o.

gbà wá lọ́wọ́ ìsanfini pamọ́ àwọn afiniṣẹ̀ sí ìdèmíjà ojú tó bá fàkókò ẹni ṣòfò ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà bàbá àgbà wà ní number 20 Amoka Street Dele Ara bus stop off Abarajeru Ikotun Lagos State ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821 6859 lẹ́ẹ̀kan sí 0806821

Bank FM.

0: so.
1: Pàtàkì lọ́jọ́ àbí ni jẹ́ ọjọ́ tí a wáyé ní ohun ọmọlúàbí láì mọ̀ tún yàtọ̀ sósì kí ọlọ́run ọba mi òkè tó wá dà wá lágbà tí ọjọ́ orí sì ń lékún sí i ló ṣe ṣe pàtàkì ká máa dúpẹ́ fún olúwa ọ̀gá ògo lórí ayẹyẹ orí kádún the executive chairman Lagos Island local government honorable prince Taiwo Ajibade Oyeko ọmọọba Èkó gidi arómisálẹ̀ gbẹlẹ̀gbẹ adarí tó tayọ nínú ìṣàkóso akíkanjú nínú ìdàgbàsókè ìpìlẹ̀ alágbàwí àwọn ènìyàn fún ètò àlàáfíà àti ìtọ́jú àwùjọ olórí tó ní ìran rere àti ìfọkànsìn tó jinlẹ̀ fún gbogbo ènìyàn àti àwọn alábàṣiṣẹ́pọ̀ wọn àṣeyọrí honorable prince Taiwo Ajibade Oyeko lékénka àwa ṣe ládùúgbà pé ẹ ó ṣe ọ̀pọ̀ ọdún láyé o torí gúnugún kì í pọ̀dún jẹ iná àkànnà mọ̀gbò wọn kì í ṣaláìlẹ́gbẹ̀rún ọdún láyé honorable prince Taiwo Ajibade Oyeko kẹ́gbó kẹ́ẹ̀tọ́ kẹ́ẹ̀tẹ̀ pákùjẹ́kùjẹ́ ilẹ̀ ọmọ ìrìn jogbo ọlá ọmọ bálùfọ̀ dòsùnmọ́ àkámọ́ ẹkùn ọmọ àtùpà ìdúkọ̀rọ̀ ọmọ òdẹkùn alára àgbà yìí dá wọ́n lé bọ̀ lẹ́yìn jagunlabi ńlára wájú ọmọ òrókò ńlàdó ọmọ ọ̀sán ìlàwẹ̀ ọmọ kò wẹ́rẹ́wẹ́rẹ́ lójúde ìlàdó wọn kì í fọkọ́rọ́ wọn kì í fàdárò bí wọn ò ró wọn gbọ́dọ̀ kúrò ní díẹ̀ happy birthday to you sir our lord mayor honorable prince Taiwo Ajibade Oyeko tẹ́ ẹ bá wá ń gbọ́ ní gbèjégbèjọ àwọn special advisers chief press secretary àti senior special assistants ni wọ́n ń pẹ́ ìgbà ọdún ìṣẹ́jú kan ni.

0: ó láwọn dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu GCFR ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ àti gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ tí wọ́n wò pé ọlọ́pàá ìpínlẹ̀ náà ló lè yanjú ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà ó láwọn dúpẹ́ àwọn tọpẹ́ dá ó ní ṣùgbọ́n o bẹ́ ẹ bá ti ń ṣe òfin yìí ẹ̀yà jẹ́ kó jẹ́ pátápátá ráúráú ni ìpínlẹ̀ yóò ní ìṣàkóso lórí ọlọ́pàá ìpínlẹ̀ o ó láwọn náà dẹ̀ máa ṣe òfin ní ìpínlẹ̀ èkó tó jẹ́ pé ráúráú pátápátá làwọn máa kó o nílẹ̀ tó jẹ́ pé kò ní jẹ́ pé wọ́n máa yà pé wọ́n kó kinní kan tán o nǹkan kan tún sì rùn ní ilẹ̀ pé a lè yanjú ẹ̀ pé ilé ìgbìmọ̀ aṣòfin ẹ̀ ṣeun o ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀ ṣeun gbogbo àyà ẹlẹ́nulọ́rọ̀ ẹ̀ ṣe pé eléyìí gangan ló máa yanjú ìṣòro ètò ààbò gẹ́gẹ́ bí alàgbà Mudashiru Obasa tó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ èkó bó ṣe ń sọ dímọ̀ láàárọ̀
1: nílẹ̀-iṣẹ́ bond fm 92.9 bó ṣe ń lọ òun náà là ń tọ nínú ìwé ìròyìn the nation láàárọ̀ tó ni wọ́n mà ti ń fìdí ẹ̀ múlẹ̀ o pé àwọn special offense and mobile courts tó jẹ́ pé wọ́n fi oṣòdì ṣe ìjókòó wọ́n mà ti dájọ́ àwọn 16 kan o tó sì jẹ́ pé wọ́n ti ní kí wọ́n lọ lo sáà lẹ́wọ̀n látàrí pé wọ́n tàpá sí òfin àyíká ní ìpínlẹ̀ èkó gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ di mọ̀ nínú ìwé ìròyìn láàárọ̀ tó ni wọ́n ní bí a ṣe ń kọ́ ẹ̀ ń parẹ́ à ń kọ́ ẹ̀ ń parẹ́ ṣe ní writing jù wá lọ ni a ní kẹ́yẹ dalẹ̀ sójú títì mọ́ kẹ́yẹ dalẹ̀ sójú àgbàrá ṣùgbọ́n gbogbo yín ẹ̀ gbọ́ wọ́n ní ẹnikẹ́ni tọwọ́ bá tẹ̀ òun tójú ẹ̀ bá rí kò fi ara mọ́ wọ́n sọ di mọ̀ pé wọ́n ṣe ìdájọ́ àwọn ẹni yìí àwọn tí wọ́n ṣẹ̀ sí òfin ní ìpínlẹ̀ èkó lẹ́yìn ìgbà tí àwọn àjọ lọ́mà tí wọ́n kó àwọn lọ́gbọ̀ngbọ̀n lọ sí iwájú ilé ẹjọ́ náà látàrí pé wọ́n da ilẹ̀ sí tó kò tọ́ àti pé wọ́n tàpá sí àwọn òfin àyíká míì ní ìpínlẹ̀ èkó wọ́n ní ọ̀kọ̀ọ̀kan lára àwọn tí wọ́n dájọ́ fún náà òun náà ni wọ́n ní kí wọ́n lọ lo sáà lẹ́wọ̀n fún oṣù mẹ́rin mẹ́rin ìgbà tó jẹ́ pé wọ́n ti bí wọ́n pé ẹ jẹ̀bi tàbí ẹ ò jẹ̀bi tí àwọn náà sì ti dáhùn pé kò jẹ̀bi pẹ̀lú àlàyé wọ́n ní ẹ̀sùn mẹ́ta láìkẹ̀yìn èkínní wọ́n ní pé ẹ̀ ń dalẹ̀ síbi tí kò tọ́ ẹ̀kẹ́jì ẹ̀ gbélé ẹ̀yìn fáwọn tí ìjọba fọwọ́ sí pé kí ẹ máa gbélé fún ẹ̀kẹta wọ́n sọ wípé ẹ tàpá sí òfin tó gbé ètò àyíká tó gbé e lọ́wọ́ ní ìpínlẹ̀ èkó ẹ̀kẹrin ni pé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin míì òun náà ló jẹ́ pé àwọn tí wọ́n ṣẹ̀ tí wọ́n dájọ́ wọn yìí òun náà ni wọ́n tún ṣẹ̀ sí àwọn tí wọ́n ṣẹ̀ sí òfin yìí òun náà ni àwọn àjọ lọ́mà òun ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú u lásìkò kan ilé ìtújẹ́ pé wọ́n ni wọ́n ṣiṣẹ́ lọ sí agbègbè gbàgádà expressway anthony oke oworo nsoki àti bariga níbi tó jẹ́ pé wọ́n ní ọwọ́ ti àwọn wọ̀nyí nígbà tó jẹ́ pé wọ́n ń gbélẹ̀ sí orí ibi tí ó jẹ́ pé àwọn èèyàn ń gbà rìn ní ojú títì àwọn míì níṣe ni wọ́n gbélẹ̀ bí òjò ṣe bẹ̀rẹ̀ báyìí wọ́n ta òkè tilẹ̀ wọ́n taari ẹ̀ sínú àgbàrá òjò ni àwọn míì òun náà ló ti jẹ́ pé kí wọ́n sáré páàkì kí wọ́n sáré gbélẹ̀ lẹ̀ kí wọ́n kó wọnú mọ́tò kí wọ́n máa lọ wọ́n ní gbogbo àwọn wọ̀nyí òun náà ló jẹ́ pé ọwọ́ tẹ̀ lásìkò náà o wọ́n ní eléyìí wá jẹ́ kìlọ̀kìlọ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ lọ́mà ìyẹn mú ìwà àgbàdégẹ̀ ṣe bí ó ṣe ń sọ pé gbogbo ẹ̀yin dẹ́ ṣe ń fi irú aṣọ bẹ́ẹ̀ tí ẹ ti ń san ṣòro wípé gbogbo yín ọwọ́ ìjọba ìpínlẹ̀ èkó yóò túbọ̀ máa pè yín ni.
0: kókó inú ìwé ìròyìn náà ló ń tẹ̀ ẹ́ síwájú ilé ọgbọ́n ní ìpínlẹ̀ èkó jẹ́ o ìpínlẹ̀ èkó náà ló ń léwájú láàrin àwọn ìpínlẹ̀ tó ń bẹ ní orílẹ̀-èdè wa nàìjíríà ìpínlẹ̀ èkó mà tún ṣe kinní kan bàǹbà bàkàtà kínní balógé kínní wọn ṣe o wọn ní ètò kan èyí tí wọ́n pè ní biometric staff audit system ní bisas náà ni wọ́n pe àkókírú ètò ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ alámọ̀ pàtàkì sí gómìnà babájídé sanwóolu lórí ọ̀rọ̀ nípa ti yíyẹ gbogbo àwọn ìwé wò nínú iléeṣẹ́ ọba ìyẹn special adviser on internal audit to the governor of lagos state ìyẹn abilékọ dr ìyábọ̀ ayọ̀lá oyeyemi bó ṣe ń sọ di mímọ́ o wọ́n ṣiṣẹ́ lójú ètò ọ̀hún wọ́n ní ètò yìí ó ṣe pàtàkì láti rí sí ìgbáyé gbádùn àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ ti èkó láti rí pé wọ́n ń ṣe ètò ìjọba àkóyawọ́ pérégedé gbangba wálíà láti rí pé gbogbo àwọn ajínọsẹ̀ tó ń jẹun ajífaragbọ́ni ní ìpínlẹ̀ ti èkó etí àmọ̀ sí ghost worker wọn yọ̀wọ́ kúrò láti dáàbò bo owó ọba ní ìpínlẹ̀ ti èkó láti rí pé ibi tí wọ́n fẹ́ gbigi sí náà ni gbíhù ń bẹ́ o kì í ṣe pé àwọn kan yóò máa fowó ìpínlẹ̀ èkó ṣàràrè the safeguarding public fund òun náà ni wọ́n pè bú ẹ̀ o wọ́n ní láti rí pé wọ́n ń san owó oṣù àwọn òṣìṣẹ́ déédéé wípé àwọn òṣìṣẹ́ tó jẹ́ ti ìjọba nìkan ni o legitimate employee wọ́n ní ètò yìí wípé ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà ni wọ́n ń lo ó yàtọ̀ sí gbogbo à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń lu ìwé fún wọn àbí à ń sunu kọ̀ǹpútà pé eléyìí automation ni o funra re ni o ma yo awon kanda kuro ninu iresi won ni ipinle Eko yo ma tesi waju lojuse ati ri pe ijoba akoyawo ise won o ngbese daada o si nlo gerege ati lati joloto ninu sise amulo ati isakoso owo ijoba ipinle Eko ye bi omowe iyabo ayola oyeyemi ti won je special advisor on internal audit si Lagos State Government bo se nso fun awon oniroyin ni ipinle Eko
1: koko nuwe royin tesiwaju lati le se Bond FM 92.9 ninu we royin the nation laaro toni ijoba gomina ipinle Abia Alex Oti o mo ti de nipa gbogbo awon ton lu ona bi kan o iyen ona ti won pe ni ogbo il Asumini Road eleyi ti o wa ni aba won ni baba na ti pase wa o wi pe gbogbo awon ona yi gbogbo bi to je pe o sese ki o di omi yale agbara ya shop bi o se je pe ojo ti fese lele ki won bere si ni se atunse ibe ibi to ba nilo ti pe ki won gbe kota o eleyi to ba je pe o nilo yi pe ki won ko gbogbo awon nkan to ti wa ninu awon kota nla nla be ipe ki won ko won sugbon ojo awon ogbodo foju ri wi pe ojo da omi yale agbara ya shop sile ni awon agbegbe ti won pe ni agbo il Asumini ni ilu aba commissioner fun eto igbora ni prince okekanu ona lo so oro imo lasiko to je pe won ba awon akoroyin soro leyin ipade olosose eleyi ti awon asijoba pelu gomina ipinle na ti won ma nse eleyi to waye ni ana kanu so di mimo ipe gbogbo awon ona eleyi to je ti ijoba apapo ni agbegbe ohun ona lo je pe o ti di koto orun o to je pe won se gba mo ni asiko ojo yi won ni sugbo gbogbo e ona ni ijoba ipinle abia ni won fowo kan o ki awon olugbe ipinle abia papa julo awon to nlo ona ogbo il ati Asumini ki irorun ki o le je ba gbogbo ni ona ohun
0: koko nu were ina lo nte si waju won ni omo oni ba pele obi e ko si asoda o ni ipinle Eko ta wa yi bawon yo ba soro meji jakonde ni Lekki jakonde laja jakonde kakakiri gbogbo awon ilewe jakonde lotun losi ati gbogbo awon osibitu jakonde lotun losi ati awon ile olowo poku jakonde ni oni ise ti baba se sile na lo monto ipa baba lo monto o ma len to je alaga ijoba ibile odi olowo ojuwoye ye honorable seyi jakonde o won ni baba na o ma kaakiri je bi baba won se ma nse nigba ye won ni won lo si gbogbo awon agbegbe to je pe isele omi yale agbara ya gboro o ti da won laamu ni agbegbe ti odi olowo ojuwoye won ni won de bolade won de adebanjo olusoji idowu kokaro johnson street odi sami ati sokunbi won ni won ba gbogbo awon eyan kedun lori wahala omi yale agbara ya gboro won ani ki sobia to degbo olukobela kesi won kesi gbogbo awon te pe won ni awon buka ati abete lori awon koto idaminu won ni won ti bere si wo bayi o tori pe won ti so fun won tele pe gbogbo ru awon kan bayi lo fa isele omi yale agbara ya gboro won ni alaga iye omowe se ijakonde ko tu duro si yen nikan won ni won ti bere si se oju ona araba nilu mushin ipe ki oju ona na ko le tu da si ni agbegbe odi olowo won ni gbogbo nkan ti won se na ni awon ajo kan ni o le de wa Nigeria won wo awon ogagalaja omo orilede ti ami eye to si to lo bi 100 won ni alagba se ijakonde o wa ninu won latare awon ise takutakun eti won se pe gbogbo ba se nse lara ye ri wa gbogbo wa ta wu na lo lesson o e je ka ma se daada ki awon eyan ki won le so daada nipa wa iyan nipa ti honorable Seyi Jakonde to je alaga ijoba idagbasoke odi olowo oju pe gbogbo awon adugbo yi eyin te ni abete buka lori koto idaminu e tete ko won o ko to di pe ijoba wa ba nse bo se tan ati bi o se ye o
1: inu we royin the nation na ni mo si wa laaro to di o awon ajo jagunjagun ni orilede wa Nigeria won ti ni ki o gbogbo mo orilede Nigeria ka ma ajo ka ma yo latari pe won so eto abo eleyi ti o fese ro ni orilede ti o fara ro ni orilede wa Nigeria yi pe awon tin ko giri mo o to si je pe opolopo awon eyan o la won ti kojo ti awon ti koleko to si je yi jagunjagun ti awon si tin se eto ayeye ikeko gboyi fun o bi won se so dimo pe ni orilede yi ona ni ajo awon jagunjagun orilede wa Nigeria ni won se ayeye ikeko gboyi fun awon ti o je pe won fe to 2989 no je pe ti won se se keko tan ni agbegbe kan ti won pe ni Amasiri eleyi ti o wa ni ipinle ebon yi won so di mimo ipe awon to je ipe won ti keko ti won ti gboyi o na ni won se ayeye fun o ipe gbogbo awon mo yi o na lo je ipe won se idanileko eleyi to loorin fun lati di ojuko awon wahala abo ti awon banditi ni o Boko Haram ni o abi awon to je ipe won dun koko laja mo wa ni orilede wa Nigeria won so di mimo ipe a ipe kikeko gboyi ati awon ti won se ayeye fun yi awon na ni o je ipe won koko se ikeko fun ni agbegbe ti amenu kan ni ipinle ebon yi won so ipe ikeko gboyi ayeye yi o wa leyin ojo mejila eleyi to je ipe awon egberun mejo mi o na ni won keko gboyi o ni ibi kan ti won pe ni Osogbo Army Depot to wa ni Osogbo ni ipinle Osun nigba ti won soro ni bi ikeko gboyi yin bi ayeye ikeko gboyi ohun en to je oga agba fun ajo awon jagunjagun lieutenant general Waheed Shuaib o so ju mo ipe ikeko gboyi o je nkan ribiribi eleyi to je ipe kun awon ta won je jagunjagun o je ironi lagbara oto fun awon latari ipe ijoba papo won fe ki awon dojuko awon Boko Haram atawon banditi eleyi to je ipe won soba won sosun ni orilede wa Nigeria ka won le so won di ohun igbagbe ni orilede
0: ba se lo laaro ti toni won ni ki a ma ki alaja csp Maryam Adesola Sonubi Garu ti won ti feyin ti lenu se olopa ku orire ti aye ojo bi won e se pupo odun laye ati ni aye rere lagbara eledumare awon to ni ki a ma ki na ni gbogbo se le se bond fm lakoko ati ajo awon muslimi ti eya oju pe ni ja marvin labe abdul wasiu salaudin omo ti o mo kolo ati giwa ile ise wa na alaji wab alade akoshile won ni ki a ki alaja csp Maryam Adesola Sonubi Garu csp retire isaga olomu omo afeja yan eja omo afeleja tin jo gede agbagba isaga olomu omo afeleja tin jo gede agbagba emi a se pupo laye ati ni ayere alaja csp Adesola Sonubi Garu retire isaga olomu omo afeleja tin je ogede agbagba bako na oni na ni ojo ebi Sharon omo wonu ola
1: ogun naike
0: ijebo alare
1: be ni
0: o wa alare ejuna koko wa alare wa o wa se pupo odun laye ati ni ayere lagbara eledumare ododun ni lansogun ododun ni kan sogbon ododun labi aya sa dota bodun badun ba iperegun ma mawo tutu woni wa ma ba gba mu ni lase ti edumare awe oni sa oni te oni ti lagbara eledumare ani mobile na ni aso peregun ani mo rere ani mo owo ani mo oko ani mo ile oko rere ehn ola wa fi jinke to ba ngbo gbogbo ise lese bond fm lo nu ni ki a ma ki ara awa la nki eyan se bo ko tu je
1: awa la lo je yo se bo ke bo je
0: awa
1: lanki adupe fun ogba oga agba be o se je pe awa ta gunke won na ni aso kale bi koko nu wero yin se nte siwaju lati le se bond fm 92.9 e mo yi pe be ba ti gbo oro aje ati lori papa koko nu wero yin
0: ko ti pari
1: adupe lowo awon lowo button ni wa laaro toni latori pilot latori bi odun lati aliana si aro yi osewsewun lagbara olorun ati se dibere ko ni baje pilot omo ni moto osewsewun adupe tope agoro ati iya ko iya yawo tutun iyen nkan gbangbalaya se bi mo pa digboya ni gbangbalaya lagbara olorun gbogbo ati se dibere ko ni baje eyin iya ati baba te ti ba afemi dogba laaro toni lagbara olorun iru wa teyin na ni won ni ku lagbara
0: olorun
1: gbogbo nkan te wa joko ti gege bi okowo yi e ni gbere itiju olorun wa ogun aike loruko temi e ka ro sa e ka ro ma e ka ro eyan re
0: abi odun fọlọrun so loruko mi a dupe pe n tete si wa
2: adale city gbogbo olugbe ipinle Eko ipinle wa ki se akitan e deku dida lenu lona Ibikita ajakalarun lo ma nfa o ma ndi awon koto idaminu o si ma ba yi ka je tori na awon osise PSP ti lo ma fun telu nikan ni ka je ko ma ko doti yin ka si ma so wo le ki ko dede ojuse en kokan wa ni lati je ki ipinle Eko tubo ma wa ni mimo toni toni apo Eko le ko doti loma lo nilo bere fun ti e bayi bayi lori ero ayelujara www.lomasmartbeans.com o ma leyin to ba gbianju didalenu lona gofimu egberun lona igba o le adota naira lowo itoro pelu awon osu meta gbaku to ba ni ohun ko n lodi se awon osise PSP pe loma lofe 0800 00loma 0800 005 2962 tabi 0708 060 1020 email info@loma.gov.ng ikoni ajolu @loma_gov loma won mu ipinle ko mo toni toni
3: oro aje mare o

bafo omo ni ojo bu ise owo mi baba se paraga temi kiri le mo ma diba ti ojogun lowo yin baba to n gbo ni eyin ni mo n ba ri o e da po je n gbere lowo ile nkan si se igo ile ogo tera sodo ya lagbare bi pe ti je gbese oti so lo mo ojogun e ma si igo wo pe ke ma gbadu ara yin wo pe ke ma saye wo pe ke ma fara ni simi e ma bi mo kon gbere pe ni te yora lojojumo yi ile mi renti se nto mo ma ojogun banu emi o wa lati wa nu yin lowo bo lati wa ta yin gi ile ise elevation point o si bi se run mi pe baba mi o e se je ko mo gba nkan gidi lowo yin ah baba ile te ba wa loni nigba ti awon mo yo ba fi gboju e mo ye to da e ja ran ojo ola awon mo wa lowo o elevation point what is the afani edi pelu heritage garden to be ni mo wo father Ogun State se la gbe toro no to estate kiti ni ba wa mo elevation point ni pe ile ise wi be je be ni wo gbo estate wo sin ta awon eyan ma nbu ni heritage garden mo wo father Ogun State lele ko fu ala mo nile ko si labe ese ijoba ko si ale kankan bi kan teni kan le se fun yin bo je ko ma se special promo yin sori to ba bere ilaji 300 square meters lọwọ lọwọ bayi iye ti won gbe kale 600,000 naira ni amọ nbe be po pe a eti e bi se promo fun an bere pepe yi o ge 200,000 naira e gbe lọ lọ igba naira ko lori e won wa ta ni 400,000 naira fun half a plateau 300 square meters promo price ni o 400,000 naira anfani ye de tere ko le ju ose meji lo ti won fi da pada 600,000 wado wo je wa fe gbe 500 square meters in your plot ko 800,000 naira renta ama won tun ye gbe lo lo igba naira 200,000 naira ko lori e so en to ba fe ra full plot you for 600,000 naira magbade ka to ju ka to la ose meji anfani ye ti lo o ose meji ola wa ma da pa si e dinner price to tun si pe 600,000 fun half plot 800,000 fun full plot o ti wa je anfani ye ko to bo mo lowo 400,000 for half plot by dipo 600,000. 600,000 naira full plot dipo 800,000 naira. Ni o wa dun gba mo gbe lati enu alase apoludari elevation point ni pe ele sowo era 50,000 naira la sole deposit ni sowo era 50,000 naira gege bi asole deposit ile ti di ti e so wa won to ku bo ba pe half ni to mo gbe ba so 150 ku ni 400,000 o ti ku ti era 50,000 naira mo so pe báyì ló ṣe sún fún oṣù mẹ́rin o òní ló lè nínú no interest ni wàá dé spread here for 4 months gbáko wàá dọ́ mi o tó bá ra full plot 500 square meters ìwọ sọ 150,000 ó pin sí mẹ́rin nìyẹn ó pin 600,000 sí mẹ́rin ìdá mẹ́ta tó kù báyì ló ṣe sún fún oṣù mẹ́rin báwọn sọ̀rọ̀ kò sówó èlé lórí ẹ̀ kò sí wàhálà kankan òun sanwó òun gbà wí pé múra lẹ̀ necessary agreement láàrin ìwọ àti elevation point ilẹ̀ bí jẹ́jú dé láíláí ni wọ́n gbọ́ ni ní o tí ẹ ṣe kó wá wò kó wá òbúyá lẹ̀ tó dára àbí lẹ̀ tí ò dání wọ́n wò kó wá òbúyá gbogbo bí wà dára àbí ò dára já ṣe é bẹ̀ saturday yìí wọ́n á lọ fún inspection tó bá rí ráyè saturday yìí wọ́n pé elevation point pé èmi ò lè ráyè saturday yìí o ọjọ́ báyìí báyìí báyìí ni mo ráyè o wọ́n á dẹ̀ ṣe ètò bí wàá ti lọ bóyá jẹ́ ju office elevation point fún pé o wá torí heritage garden tó wà ní mòwú ẹ̀ fada ogun state ni o ò fẹ́ tọ́mọ ẹ lójú torí ilẹ̀ yẹn gan ò pọ̀ mo ṣe gbọ́ lẹ́nu ọ̀gá wọ́n ilẹ̀ yẹn ò pọ̀ ọ́fíìsì wọn wà ní nọmba 74 ẹgbẹ́dá ìgbìmọ̀ road oore lókè bus stop nínú ilé epo nnpc tó wà ní oore lókè bus stop ìyẹn tó bá ti wọlé pé bíúdì tó wà ń bẹ̀ ọ́fíìsì elevation point yìí bóyá àwọn ẹ̀rọ bá sọ̀rọ̀ yìí wọ́n wà lórí whatsapp àwọn nọ́mbà yẹn rí elevation point 090-33-19-3505 090-33-19-3505 tàbí 081-36-69-9959 081-36-69-9959 O le kan si won lori Instagram ati Facebook
elevation point ng wa jo po ni tabi website ko wo awon gbogbo ase yori elevation point lori website won www.elevationpoint.ng elevation point heritage garden mo your father jela mutemi

0: capsule ọkùnrin nìkan ló wà fún o
1: bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì kàn sí dókítà rẹ o
2: egbògi bnc capsule tí mo sọ ṣáájú ó wà ní chris and chris pharmacy ìdúmọ̀tà ó wà ní gbogbo pharmacy bolúkẹ ó wà ní mycosin pharmacy sango fairmox pharmacy atan kidex ìdúmọ̀tà roma pharmacy ìkòròdú ó wà ní gbogbo pharmacy ramsgate àti juta pharmacy ìṣẹ̀rí roundabout bnc capsule wà ní àwọn pharmacy àti chemist tó wà ní oṣòdì mushin ikeja ojú ẹlẹgba ikorodu ojota ketu ikotun epe baga ipaja ayobo bnc capsule wà ní command ìṣẹ̀rí apapa fagba ìjú ìṣàgá festac agbojú lekki ajá ọjọ ìyànàbà abúlé ẹgbà àgbàdo ìgàndò bàrígà bnc capsule wà ní ifọ̀ ìjoko atan owóde ìdíròkò àgbára ìjẹ̀bú òde ìjẹ̀bú gbó abẹ́òkúta ìlàrò ṣàgámù ìbàfò bnc capsule wà ní ìpòkíá sòrú lérè èjìgbò maryland àmúwò ọ̀dọ̀fin náfòlúkò maitu olú iléeṣẹ́ wa nílùú èkó ló wà ní nọmba 119 ìpájà road sọfúndé bus stop opposite union bank agege nílùú èkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08103369434 lẹ́ẹ̀kan sí 08103369434 ibi kíni tẹ́ bá ti rí bnc capsule rà ẹ lè rí mustive capsule àti gbéra tún herbal capsule rà ń bẹ́ẹ̀ iléeṣẹ́ tèmítayọ tradu medical nigeria.

0: Shimantiti Jita, and you get the way banishing one like the car. Yeah, checking just the Tishiman Shame by. Get it to me, but you see. No, what's in my shame to put me on to Batimo. I think I can see auto updates for you. So, only Batti Gelara. They said, Bellin, yeah, I shake out back up. To Batiwa, feeling the TGR 3. Gbogbo àwọn apps bíi ṣítílẹ̀ ni wọ́n máa rìfẹ́ṣì tẹ̀lé o tó fi dérí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbẹ́ tó máa ń wí.
1: Yéè mo gbé o dẹ́ta tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀
0: ṣé mi ò sọ fún ẹ
1: jára ẹ má jẹ́ kí fóònù yẹn máa fi dẹ́ta rẹ ṣe ogún ṣe àkíyèsí auto updates bá àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mú o kòkòrò tí ń jẹ dẹ́ta ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó dẹ́ta rẹ.
1: Jẹ́ ìgbádùn dẹ́ta rẹ ní wẹ̀lẹ̀ wò limit 100 MTN.

0: àbárọ̀ ní tẹ̀síwájú bọ́dẹ fm láwà 92.9 ẹ̀kú ojúmọ́ o.
1: ẹ̀kú ojúmọ́ sọ.
0: orúkọ yín àgbẹ̀ tí ń pè wá.
1: peter raymond
0: látàgègè ìbéèrè ke ló.
1: ẹ fún mi ní kejìlá.
0: ìkejìlá kẹwàá kọkànlá kejìlá. ẹ túmọ̀ ọ̀rọ̀ yìí sí yorùbá fún wa ni. wọ́n ní the issue is a sensitive one. kí ló túmọ̀ sí ní èdè yorùbá. the issue is a sensitive one. a ọ̀rọ̀ náà gba ọgbọ́n. b ọ̀rọ̀ náà jẹ́ èyí tí ó gba ìrònú. d ọ̀rọ̀ náà gbẹlẹgẹ. a ọ̀rọ̀ náà léwu púpọ̀. the issue is a sensitive one. ó túmọ̀ sí a ọ̀rọ̀ náà gba ọgbọ́n. b ọ̀rọ̀ náà jẹ́ èyí tí ó gba ìrònú. d ọ̀rọ̀ náà gbẹlẹgẹ. a ọ̀rọ̀ náà léwu púpọ̀. b ọ̀rọ̀ náà jẹ́ èyí tí ó gba ìrònú. tó bá di ọjọ́ mi ọjọ́ rí ọ̀rọ̀ náà gbẹlẹgẹ ni. sensitive one ó gbẹlẹgẹ. 0708810015 olóòtú ayọ́ àmà lọ ọjọ́ tí ń rebi àná òun tí ń rebi àtiwọ̀ àbí kí ni ká ṣe báyìí. adúgbò lọ́dọ̀ ọlọ́run ọba adúgbò lọ́dọ̀ ogun alátìlẹyìn wa pátá lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ iná òní tan owó yín o lágbára ọlọ́run ọba ẹ máa mọ̀ ṣe o gbogbo ẹni tí ẹ ń tí nǹkan kan ń dùn yín lọ́kàn lásìkò yìí lórí bí nǹkan ṣe ṣe ẹ má bínú ẹ má bínú ọlọ́run ọba yóò bá wa yanjú gbogbo ẹ. yàtọ̀ ẹ já lọ láàárọ̀ yìí ká tún padà lọ́sẹ̀ tó bọ̀ lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ mo dúpẹ́ o lọ́wọ́ olóòótú mi gani atubé lọ́yà bashir ashiru kù ṣeun ṣeun kú àdúró tìmí gbogbo. mo kí alūkkóró ètò wa láti àárọ̀ àwọn méjì ni o tèmítọ́pẹ́ àgùrọ̀ àti ọ̀làyínká nígboyà ẹ̀ṣẹ̀ lọ́pọ̀lọpọ̀ tún jẹ́ ọlálékan olóko mi ẹ wá polówó ọjà yín lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ àti gbogbo ohun tó bá jẹ mọ́ ìbéèrè tí bá ní fún wa tó lè mú ìlọsíwájú bá wa tó sì lè mú ìlọsíwájú bá èdè yorùbá ẹ pé 0708810054 0708810054 àbí 08098444710 kódà bó jẹ́ pé fẹ́ràn wà lọ́wọ́ lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ náà ni ẹ lè má ní nǹkan tẹ́ǹtà gan ṣùgbọ́n kọ́kọ́ wùn yín pé bí ẹ ṣe ń gbádùn ẹ̀kọ́ èdè yorùbá lórí ètò ẹ fẹ́ ràn wá lọ́wọ́ ẹ̀kọ́ fẹ́ gbọ́nwọ́ sí ẹ̀yìn ọ̀dọ̀ wa ẹ lè bá tún jẹ́ ọlálékan sọ̀rọ̀ lórí 0809844470 a pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ ìdùnnú lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ tún jí ọlálékan lórúkọ mi the charismatic radio presenter ló dágbére pé ayọ̀ àti ìdùnnú láti pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ ire o.

0: Ago mẹ́wàá ti lù ẹ́ kú ìyálẹ̀ta. Ròyìn láì tala múlé láti ilé ìṣẹ̀wà Bond FM 92.9 Ìkẹjà láti ẹnu tèmi tọ́pẹ́ Àgùrù Akínwolé. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti sọ pé àwọn ti fọwọ́ ṣìkún òfin mú àwọn tọ́wọ́ tẹ̀ tí wọ́n lé ní 1,000 tó jẹ́ afurasí gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òkùnkùn nípínlẹ̀ Èkó. Wọ́n ní nígbà tí àwọn ń ṣiṣẹ́ lílọ bíbọ̀ wọn ni wọ́n rí wọn kó ní àwọn ibi tí wọ́n tọpamọ́ sí ní ìpínlẹ̀ yìí. Iṣẹ́ náà ni wọ́n sọ pé àwọn gbé ìgbésẹ̀ nítorí pé àwọn gbọ́ pé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn máa ń ṣe àyájọ́ ọjọ́ wọn ní ọjọ́ keje oṣù keje ọdún 2026 tá a wà yìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ẹni tó jẹ́ alūkkóró wọn Abimbola Adébísì sọ pé ìgbésẹ̀ àwọn ní ilé bíbọ̀ wọn èyí tí àwọn ṣe láti rí wọn kó yìí jẹ́ àṣẹ láti ẹnu kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Ọlọ́ndàrè Jimoh lẹ́yìn tí wọ́n ṣiṣẹ́ ìwádìí wọn lórí àwọn ẹgbẹ́ òkùnkùn náà. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti ń tẹnumọ́ pé ọjọ́ keje oṣù keje àwọn máa jáde láti ṣayẹyẹ tàwọn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Wọ́n ní iṣẹ́ ọ̀hún tí àwọn ṣe ló jẹ́ káwọn rí àwọn ohun ìjà olóró 1,96 àti àwọn ohun ìjà olóró míì bíi àdá àwọn àáké àti àwọn oògùn olóró míì èyí tí wọ́n fi ń ṣọṣẹ́ fún aráàlú pẹ̀lú àwọn ohun líle tí wọ́n mú. Wọ́n ní wọ́n tún rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mẹ́fà gbà lọ́wọ́ wọn. Iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ alūkkóró wọn sọ pé ìwádìí ṣì ń lọ lọ́wọ́ láti lè tún mú àwọn tó kù náà tí wọ́n ń wo àyà ọ̀daràn jákèjádò ìpínlẹ̀ Èkó kí wọ́n lè ṣe àfọ̀mọ́ ìlú Èkó kúrò lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn. Iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ibùgbé ní ìpínlẹ̀ Èkó ti sọ pé àwọn ti ń tẹra mọ́ iṣẹ́ àkànṣe èyí tí àwọn ń ṣe láti pèsè ilé lákọ̀tún fún àwọn olùgbé ìpínlẹ̀ Èkó ní agbègbè Ẹgàn Ìgàndò èyí tí wọ́n ń ṣe lọ́wọ́ lábẹ́ iṣẹ́ ìjọba èyí tí ìjọba ìpínlẹ̀ Èkó gbé kalẹ̀ àti èyí tó ń lọ lọ́wọ́ ní agbègbè Command nípínlẹ̀ yìí. Kọmíṣánná ọ̀rọ̀ ibùgbé ilé nípínlẹ̀ Èkó Moruf Akinderu Fatai ni wọ́n fọwọ́ sọ̀yà lórí ọ̀rọ̀ yìí pé àwọn iṣẹ́ àkànṣe ilé tí àwọn ń ṣe lọ́wọ́ èyí tí àwọn agbaṣẹ́ṣe ń ṣe lọ́wọ́ wọn ní agbaṣẹ́ṣe tí wọ́n bá mú pèdéke èyí táwọn fún wọn ṣe àwọn mú agbaṣẹ́ náà ní ọwọ́ wọn. Kọmíṣánná náà sọ pé ní Ẹgàn Ìgàndò iléeṣẹ́ ilé ìjọba tí wọ́n kọ́ síbẹ̀ àwọn máa pèsè àwọn iná ìjọba àti àwọn nǹkan tó jẹ́ kí omi máa lọ gerege tí wọ́n bá lò ní agbègbè ọ̀hún tí wọ́n sì ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn tí wọ́n wà ní ilé ìjọba tó wà ní Houses Scheme ní Ìpájà èyí tí ó lé ní 1,000 àwọn ibùgbé tí wọ́n jẹ́ ilé yàrá méjì agboolé tí yóò wà níbẹ̀. Wọ́n fi kún ọ̀rọ̀ wọn pé ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n tún ń ṣiṣẹ́ ní agbègbè Workers Village tó wà ní Command Road ní Ìpájà láti rí pé àwọn tún pèsè iṣẹ́ tó lé ní ilé tó lé ní 1,000 fún àwọn olùgbé ìpínlẹ̀ Èkó níbẹ̀. Wọ́n ní àwọn ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Èkó ń gbé láti dín wàhálà àti ìdààmú àwọn tí wọ́n yálé gbé kù ní ìpínlẹ̀ yìí. Ìròyìn yálẹ̀ta ti àárọ̀ Èkó ní ìjíbalẹ̀ tó bá di ní 12:00 ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn la máa mú wá sí etí gbọ́yìn Taiwo Sadiq lólótú ìròyìn tèmi tọ́pẹ́ Àgò Akínwolé lórúkọ mi adúpẹ́pẹ́ ń gbọ́ wa.
1: Ọba
2: òkè lójìrí ẹwà fákùkọ ohun.
1: Ẹ̀dùnmọ̀ rẹ̀ lójìrí ẹwà fákùkọ. Níbi ká pẹ̀dẹ̀ àtìpọ̀ lọ́wọ́ kò ṣe rọ̀ yìí.

Ni to le sare

0: drops and syrup. Àti tí ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹwẹ bí wọn ṣe ń dàgbà. Ó ní àwọn vitamin tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac fún ìtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrachem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Ó dọbẹ̀.
2: Ó ta sọ́sán. So, Isaiah, kí la ní bẹ̀? Jẹ́ ká gbọ́ná kí a tún tó sọ nǹkan tí a tún ní fún àwọn ará ilé.
1: A kí gbogbo ẹbí Oyèbọ̀dé fún aráfẹ́rakù ti màmá wọn àti àǹtí ẹ̀gbọ́n àti ìyàwó. Late Mrs. Folusọ Folúkẹ́ Oyèbọ̀dé tí wọ́n jáde láyé ní 5th of July ọdún tí a wà yìí. Òní 9th of July gangan náà máa ferúferú tí wọ́n máa ferúpẹ̀ fún erúpẹ̀ ní àdédé agogo mẹ́ta ìrọ̀lẹ́. Ó máa wáyé ní 2052 Timothy Afolabi Alágbàdo Lagos. Gbogbo ẹbí àti ara ọ̀nà àkíyìn pé ọdún ajínà síra wọn o. Tẹ bá ń gbọ́ Chesi Ikuforiji ni olùkéde. Bàbá ẹ kí àwọn tí.
3: Ó ṣe ohun jáde ọmọ mi. Kí n fi àkókò yìí kí àbúrò mi pàtàkì Jide ọmọ Oyèkúnlé Prince Jide Oyèkúnlé àti àwọn ènìyàn mi pátápátá mo kí yín o ọmọ ọba Jide Oyèkúnlé ọmọ olókùkù kọ́ kí ọmọ ará odò ọ̀rọ̀ ìṣẹ̀súdè ńbálá ìṣẹ̀sú ìbádèrè ìṣẹ̀súdè tí ìbádò tó ń poro ọmọ gọ̀dọ̀gbọ̀ òdé mi lẹ́ran sí omi òbukú ṣẹ́ sí mi lẹ́nu bákan náà kí n kí àbúrò mi pàtàkì Balógun Abimbola màá kẹsẹ̀ ọlọ́ni Abdulgelili Ìyẹnu ẹ̀kárí.
2: So, ewo lo tun wa nbe o da be ni pe won ni omo baba
1: aye ni ro
3: aye ni ro ma abi mo kore mo mbo nje de konjo meje bayi
2: o da be won ni ojo keje osu keje o ni won bi mo
3: ni won bi mo
1: Tuesday
3: o ni so mo loruko won la bi omo okunrin lati da bi mo alaja sadia omo lu abi ni ọmọ tó tọ bàbá ẹ̀
1: alájì wáìdì
2: tó
1: jẹ́ bàbá ọmọ
3: níjọ́ òtúnù náà
1: níjọ́ kan náà
3: pàtẹ́wọ́ ooo congratulations adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba fún ìgbésí ayé bàbá wa ayé ni rọmọ ẹ bá ti wọ 152 ẹ ṣe family meeting ìyẹn náà ètò ẹ ṣe náà 12 yókù lẹ̀ fáwọn ọmọ God bless you.
2: Adúpẹ́ tó gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ lórí ọ̀rọ̀ oúnjẹ pé oúnjẹ ni ọ̀rẹ́ àwọ̀ tó ń fẹ́ fún ara lókun.
3: Oúnjẹ dá o.
2: Oúnjẹ dá lára.
3: Èmi láìkì yan.
2: Ẹ̀yìn láìkì yan ìwọ́n kọ́.
3: Ẹ̀lú ọbẹ̀ gidi ọbẹ̀ fọ́.
2: Ìwọ́n kọ́.
1: Iyán
2: náà máa ń jẹ nílùú yín. Ṣé ó dé ẹ lójú?
3: Ló bẹ̀rẹ̀ ọ̀dùnmọ́ rẹ̀ lú ẹ̀.
2: Ṣé rí nǹkan tó jẹ́ kí.
3: Ṣé wọ́n ń jiyán ní ìṣẹ́yìn ni?
2: Kò ń ṣe ìṣẹ́yìn ngbọ́ àbí ìṣẹ́yìn ni ẹni
3: ó fìlú ẹ̀ pamọ́
2: kwara
3: ni nílùú nílùú
2: kwara ló ti
1: á ìsọ́lù yìí ni wọ́n
3: tó kógun kí wọ́n lọ fẹ́ sọ̀rọ̀ sí ìlú ọ̀rẹ́ mi àwọn èèyàn gidi ló dẹ̀ wá ń bẹ̀ ìlú yẹrí àjídí kọ́
1: nìyẹn bẹ́ẹ̀ ni àti mi dáadáa
3: àwọn èèyàn gidi ló wá ń bẹ̀.
2: Adúpẹ́ lọ́dọ̀
3: ọlọ́run
2: àwọn ẹni tó sọ lẹ́nu ó sọ
3: àpò ìyàkọ́
2: nínú gbogbo ká máa tọ́jú
3: àwọn òbí wa
2: ká máa tọ́jú àwọn òbí wa
3: kọ́ tí
2: ká dẹ̀ tọ́jú ilé torí pé àsìkò yìí bá a bá tọ́jú àwọn òbí wa tá a dẹ̀ tọ́jú àwọn ọmọ wa ó ti di dandan káwọn ọmọ tiwa náà kan tọ́jú wa torí ọ̀pọ̀lọpọ̀ màmá àìtọ́jú wọn ló má dàbí ẹni kó máa mú kí
3: kan
2: tètè kú
3: ìrònú ni
2: ìrònú ni
3: mo tiẹ̀ mọ̀ yá kan bàbá rẹ̀ bí wọ́n ti ṣe kò yẹ rárá kọ́ lọ́wọ́ sáànù
2: ọlọ́run àdẹ̀tọ́jú àwa ká tó máa lọ lórí ètò lónìí
3: kù níbọn ró
2: a kí bàbá wa
3: kábíyèsí kábíyèsí ẹ tó pè lẹ́ẹ̀kan sí kábíyèsí o
2: a máa kí bàbá wa bàbá dáadáa bàbá tó jẹ́ pé tó bá ti rá àwọn ọmọ rẹ̀ báyìí
3: inú wọn máa ń dùn ni
2: ẹ pè délẹ̀
3: ẹ bá bá báyìí lóye àpè lórúkọ orúkọ ní a fi ń pọ̀ bá
2: lápé bàbá mi dáadáa tiẹ̀ ni wọ́n bàbá mi dáadáa ni wọ́n
3: ó yẹ pé wọ́n
2: bàbá mi kábíyèsí ọba onígbòǹgbò ọba adéyẹmí olúwa ṣẹ́gun àjàsá ti onígbòǹgbò gbòǹgbò kingdom
3: ẹ jẹ́ ká tó pè dáadáa onígbòǹgbò
2: of gbòǹgbò
3: kingdom the land of peace
1: bẹ́ẹ̀ ni land of
2: peace lábàárọ̀ bàbá mi adé ápẹ́ lórí
3: o àmì àmì àmì.

àwọn ọ̀jọ̀gbọ́ tí ròyìn ẹ̀ ti pẹ́ láti ya 2000 ti dá sílẹ̀ tí èèyàn bá lọ gba fẹ́ níbẹ̀ lẹ́ẹ̀kan gbogbo ìgbà ni ó tún máa wù lọ ẹ má fi fẹ́ ìwé fàlì iná grand joy hotel kì í ṣẹ́jú gbogbo yàrá kọ̀ọ̀kan ló tutù yìí nínú grand joy hotel ọ̀tọ̀ ni presidential executive wà lọ́tọ̀ business suit kọ́ studio and standard rooms wọ́n wà sẹ́gbẹ́ ẹ̀ sọ́

0: noche la acusé todo.
1: Eso es lo
0: que
1: me
0: Thank you.

Thank you.

0: ọkùnrin bá jẹ́ kẹ́lẹ̀ tuntun bẹ̀ pẹ̀lú ní àwọn ọmọ wọlé nípa arábìnrin tí ó sọ pé ìwé ọkùnrin ọkùnrin oníkọ̀wà jáwìn tó fi ṣe èrè ohun tó máa ń tó nípọ̀jú ìrìn àbí nítorí èrè báyìí tó bá ti lọ òun èrè ló máa ń wọlé ààrẹ bá sì dé lọ́wọ́lé ìṣàkóso ọmọ sí kíṣù tó ń lọ dáná nítorí tó ń bá sí ìkìlá ìkẹsẹ ń ṣàánú ìlú pé àgbéyà kò tẹ gbé ohun tó tọjú òun ẹni gbogbo àwọn ọ̀rọ̀ àbáwọn oníkò kì í ṣe yóò wá bẹ̀rẹ̀ pé ṣé bí ìdílé àwọn ṣe máa ń rí ìrìn òní nítorí nǹkan aládé aládùúgbò tí ìgbà èrò ìrìn tí àwọn máa ló máa ń wo tó ohun òsì bẹ́ẹ̀ rí ẹgbẹ́ wípé àti ló ń ṣẹlẹ̀ ṣe bí ìdílé àwọn ṣe ń fi ilé fi kí ìrìn ṣe
1: èmi ìgbà bá bẹ̀rẹ̀ tí ó yẹ sí ìgbò tí kò sí pé wọ́n fẹ́ fún un àbí wọ́n fi tọrẹ fún mi ìdíkàtà ọ̀nà ọlọ́bẹ̀rẹ̀ kókó fàdúrà kó fi bẹ̀rù ìgbẹ́ náà gidigidi ọlọ́run àtọ̀tọ̀ ọ̀nà rẹ̀ torí pé tó bá ń dé o fẹ́ fi ọkọ̀ lmv adúgbò ẹ̀fọ́ ọmọ ẹbí tó bá ń dé lọ tó mọ ọmọ dání ọkọ̀ tó dìkítà nígbà tó ti wà lọ́wọ́ tí ó ní wà
2: ìwọ́n tó jó bìrì ọ̀nà láìpẹ̀ ọ̀nà ọkọ̀ ní ọ̀nà láìpẹ̀ ọ̀nà ìwọ́n rẹ̀ ó ló fẹ́ fi ilé ọkọ̀ lẹ̀ báyìí ló ti fẹ́ ṣe

0: my moment. It's Tivo Kuma.
1: Tí mo bí dókítà mi ṣe máa ń tètè dé tán, ó ní gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹsẹ̀ bí ti ṣe máa ń ṣẹlẹ̀ bá mi. Títí tí olóyè mi bá ti sùn, bí màá tún máa ṣe ohun tí kò níwọ̀ tó bá ti mọ̀. Akẹ́rẹ́ kí n sáré ṣe auto update fún wọn tí òun bá ti bọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi ohun rẹ̀ fi di àtìrì. Gbogbo àwọn app tó ti ṣí sílẹ̀ ló ní àwọn àrífẹ́sì ń tèmi o tó fi bí àwọn app tí ó lò tó gbé bẹ̀rẹ̀ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olóyè mi bá ti dín ẹgbọ́n tó máa ń rí.
2: Yéè mo jẹ́ o dípà tí mo ṣẹ̀ṣẹ̀ tí mo fi tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ
2: dára ẹ má jẹ́ kí fún ìyẹn máa fi dé tàbí ṣe é bí. Ṣe àkíyèsí auto update bá àwọn app tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lò ní o kòkòrò tí ń jẹ dọ́tà náà jẹ́ kó jẹ fún ẹni tí ò bá ṣe àmójútó dọ́tà rẹ̀.
2: Jẹ́ ìbámu dọ́tà rẹ̀ mílíọ̀nù ni limit 100 ATM. Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
3: Buy Maggi chicken flavor, 15 double kings pack, and get 10 extra kings free.
2: Yes, so, and if you buy small 10 double kings pack, you will get 4 kings free.
3: Not more with chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack. Before it finish, also valid while stocks last. Near Maggi, so good together.

0: Simon, it's Kido Kuma.
1: Àwọn èèyàn tí mo bí bẹ́ẹ̀ tí àwọn ìṣẹ̀lẹ̀ tètè dé tán ẹni gbogbo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹsí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olóyè mi bá ti sàn mi ò má ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá ti mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe ọ́tọ̀ ọbẹ̀ tìyẹn kí oyún bá ti bọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn máa ṣe cloud backup tó bá ti wá fi ohun rẹ̀ sí gia 3 àti gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ nínú ọmọ research ń tèmi o tó fi dúró àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti dín ẹgbọ́n tó máa ń rí.
2: Yéè mo gbé ọ nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa fi pọ̀
1: ṣé mi ò sọ fún ẹ
2: dára ẹ má jẹ́ kí fún yẹn máa fi dé tàbí ṣe ó dín ṣe àkíyèsí auto update fún àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè ní o kòkòrò tí ń jẹ dátà ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó dátà rẹ.
2: Jẹ́ ìbámu dátà rẹ ní wẹ̀lẹ̀wò limit 100 MTN.
3: Àti gbogbo ìjọ ń gbé àgbà ìjọ ń gbólówó ìpèpè iléeṣẹ́ ní ìrìnà lóléṣẹ́ bí ẹsìn ìyà ní lọ sí ìjọba oṣù aláìsí aṣojúlọ ẹgbẹ́ ìpèlówó iléeṣẹ́ ní àwọn ẹgbẹ́ ẹ̀kọ́ ní ní
4: ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ní
3: ọmọ rẹ̀ sí bí
4: ẹsìn ìyà ní ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ọmọ
3: rẹ̀ ọmọ
4: rẹ̀ ọmọ rẹ̀ ọmọ lọ́tùlọ́sì mùsùlùmí ní kìrìsìtẹ́nì ni ẹ máa bọ̀ ní
3: yọ́nà sí ìjà tó wà ní nọmba 6 ẹ̀rọ ẹ̀kì aláṣẹ ṣẹ́gun rẹ̀ tó lórí bá lọ́wọ́ gbogbo àwọn táwọn ṣètò lónìí ẹtún bá agbáyé.
4: Ọgbọ́n pàtàkì lọ́wọ́ wọn ni wọ́n tó lórí bí ara fúnfún rẹ̀ ni ewé oúnjẹ ni à ń tó sanwó fún mi ẹ̀ alága àdúgbò.
5: Ẹyin fẹ́ ṣe ayẹyẹ fún.
4: Yóò sókè sọ ìdílé tó wà òkè.
5: Ókè o, ẹyin fẹ́ ṣe ẹyin nídìí alága ìbílẹ̀ àbálága ìjókòó fún ayẹyẹ ìgbéyàwó fún ọmọ yìí àbí fún ọmọ ẹ̀gbọ́n àbí fún anybody tẹ́ bá fẹ́ ṣe ẹni pé grace kìí tọ́pẹ́ sí orí nọ́mbà 081-396-5294.
4: Bákan náà dábàá fẹ́ ṣe surprise package fún ọjọ́ ọ̀bí tààrà ẹgbẹ́sọ orí 003-409-3731-080-3409-3731.
3: Gẹ́sì làyìkọ̀ olóò tí ó tò. Orílẹ̀-èdè níjú akẹ́gbẹ̀ẹ́ tó sáàyè. Ọjọ́ náà pa ọjọ́ tí
4: bá. Bẹ́ẹ̀ ni a bí ó dún inú gbajú ni èmi jẹ́. Ó tún ti bàtán náà. Láti máa pàrí ní ètò ayé obìnrin tí àtẹ̀yìn àtẹ̀yìn àtàwọn àtẹ̀yìn àní tẹ̀lé ìgbẹ̀rẹ̀ ara.
3: Àmì òní ìlú.
5: Grace kìí ní tọ́pọ̀ ní kí n fún ìgbà kan wá ká sọ pé ó gbàgbé wá.
3: Àmì ìlú ìlú ń tọ́wọ́ sí Bọ́lá ń gbára. Àgbàdo nínú lọ́wọ́
4: àìṣe.
3: Títí lẹ̀ ẹ̀jẹ̀ tó lọ̀ wá ṣe ìgbìmọ̀ rẹ̀ fún ọ̀ṣà Bọ́lá ń gbára.

0: ètò ètò ní tọ̀rọ̀ tó rí
1: lórí ìkànnì alálùbáríkà bond fm 92.9 gbogbo àwọn abala tá a máa mú lórí ètò lọ́jọ́ tèmi gbogbo ẹ̀ náà la máa mú ẹjẹ́ ń bẹ̀rẹ̀ láti abala ọ̀rọ̀ àgbà àwọn bàbá wa mọ́nimọ́ni àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn wọ́n ní ọ̀rọ̀ àgbà bí ò ṣe lóòrọ̀ àṣẹ lálẹ́ alẹ́ kí la fẹ́ gbéyẹ̀wò lọ́jọ́ tèmi kí la kọ́lé kí la

0: wáyé ní gbogbo ọjọ́ Sátidé tó gbẹ̀yìn oṣù ká lè dájú pé a ṣe ìmójútó àgbègbè wa ìmọ́tótó ilé ìmọ́tótó ọjà ìmọ́tótó kòtò ìdámẹ́rin láti gbégi dínà ìṣòro omíyalé àgbàrá yàgbòrò ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bọ́wọ́ ṣe ń borí omi tẹnikẹ́ni má ṣe dalẹ̀ sínú àgbàrá fún àǹfààní ara wa ni o kẹni tó jẹ́ kó sọ fẹ́ni tí ò gbọ́ mo wíre àbí mi ò wíre
1: tọ̀rọ̀ tó rí lẹ́tọ̀ ètò ní tọ̀rọ̀ tó rí ẹjẹ́ sáré jẹ́ṣẹ́ ilé yìí àlàáfíà fún yín ó gbogbo ènìyàn ìjọ evangelical apostolic church international mercy hall tí wọ́n wà ní number 9 ọláolúwa òkèyọdé street muritala bus stop bariga ní ìlú èkó nípe gbogbo ènìyàn tó ní ìgbàgbọ́ nínú àdúrà òun sì pàdé àdúrà 21 days fasting and prayer èyí tí ọlọ́run pa láṣẹ fún bàbá wa pastor òkèyọdé samuel ọláyinka bàbá cote d'ivoire tó ti bẹ̀rẹ̀ ní ọjọ́ wednesday 1st of july tó máa parí ní ọjọ́ tuesday 21st of july lọ́dún 2026 yìí ọlọ́run ló pa ètò àdúrà yìí láṣẹ fún bàbá wa àkórí ìtọ́jú yìí la pè ní everlasting blessing ìbùkún àyèráyé gbogbo agogo mẹ́fà ìrọ̀lẹ́ lójoojúmọ́ òun ni ìpàdé àdúrà yìí ló máa wáyé gbogbo ènìyàn ní jésù ń pé o ẹ máa bọ̀ wá gba ìbùkún wá gba ìgbàlà wá gba ìdáǹdè lọ́wọ́ ogun gbogbo fún ẹ̀bẹ̀ fún àdúrà tàbí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ lè pe àwọn bàbá wa bàbá cote d'ivoire sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08130649027 tàbí 07013477723 jésù lolúwa
2: jésù lolúwa bẹ́ẹ̀ ni

0: bi mo se nfi towo ati iteriba ti mo fi npe baba wa oluso agutan prophet taiwo kolawole gabriel ti mo fi npe won wole je ki ma fi eleki awon omo lojo bi osu july ta wa ninu re yi atawon to ti se atawon to nse lojo ini atawon to tun je pe osu yi na ni won ma se adupe o adupe lowo olohun pe o da emi yin si kemi na ma fi yen dupe ti gabriel omo mi gabriel ige o na so jo bi lana every 8th of july lo won ma so jo bi gbo eyin te send message te fe bun ranse pe ah gebu gebu adupe lowo yin olohun a de ba wa adupe lowo yin igba odun odun kan ni fomo lojo bi baba wa ti wa ni kale won ti wa nle agodo pelu mi baba e ka bo sa
1: ogo ni fun kristi loke orin hallelujah aki gbogbo omo nigeria ni oruko jesu amari anugba
0: ami jesu
1: gbogbo ohun to le koko anu ma so dero
0: ami jesu
1: ohun ten tiraka lati le ni oruko jesu anu ma fa wa fun yin
0: ami jesu kristi
1: oruko jesu e oni sase dada mo
0: ami jesu
1: osu july osu emi ati re ni
0: ami jesu
1: atu wa lara
0: ami jesu
1: jesu oluwa wa
0: ami ami ami loruko jesu dade ku jo beta so ojo ku se oluwa ko ni re yin
1: amen
0: o se to koja won ni o re yin de mo ni o kaka ku re yin ke ya mu re rodo ise oluwa na o si ko lohun fi ro wa lohun ni dadi ki le fe ba omo orilede nigeria so lojo ti
1: ni ka gbadura fun awon eniyan le ni tori pe osu july ta wa nu yi anu po nbe so ki gbogbo a de ri adun yen gba ara tu wa loruko jesu
0: amen
1: jesu gbadura fun opolopo eniyan ti won ba ni ori ofe lati pe wole ni oruko jesu olorun yo gbe wa soke
0: ami jesu
1: osu yi amari ohun rere mu ninu e
0: ami jesu
1: gbogbo awon to ti subu oluwa gbe wa dide
0: ami jesu
1: jesu oluwa wa
0: ami ami ami loruko jesu dadi ki le mu wa fun wa lojo tini
1: hallelujah
0: hallelujah
1: akoko ohun ti mo fe ka kogbon nu e loni ni wi pe ma fi agbara se ohunkohun
0: ma fi agbara sonkohun
1: ko si bo se fe fi agbara sonkohun to en to lo ma da lohun lo ma da lohun Romans 9:15 o ni emi yo saanu
0: fun eni ti emi
1: yo saanu fun
0: ka bi esi re olohun
1: n se nipa agbara abi nipa kaka ni anu olohun ninu oye ati imo mi ninu ise oluwa ko si bo se le sare to abi bo se le tiraka to ti olorun ba ti so wi pe ko si ase ko si ori ofe nbe ko si nbe niyan sugbon bi o ba so wi pe eni yi ma gbe soke o ma gbe soke ma wa fi agbara se ohun ti
0: won owo mi o to ma fi gogo fa
1: fi agbara se agbara ko Romans 9:15 yen oni ki n se nipa awon tin sise abi eni tin sare emi yo saanu fun awon
0: eni temi yo saanu fun
1: won ti pe awon kan wa lori oke won gbawe won wa nbe won gbawe won ni osa won po eje won de ku sibe
0: be
1: mo saanu fun won
0: kai
1: awon kan de debe bi ojo mije na fe lo nbe o dojo keta olorun so pe mo ti saanu fun e mo ti gbo ti
0: e ma lo le o
1: won ma lo le so ki n se nipa agbara ma sare
0: apajude
1: wa wa nkan ti o sonu kiri nitori pe ko si ona eburu o
0: ka
1: ko si ona eburu ko si ko si bi to ba gba agoke na lo ma gba sokale ko si ona eburu so kuku du ode oluwa bi Isaiah 40:31 se so o ni awa ta du ode oluwa
0: how to agbara wa se
1: a fi efo biji wa sare ki o re anu ni ki se agbara anu ni anu ni ki
0: baba mi ati e ma so kini kan fun mi ngba ti mo wa kekere ani gbo iwo mo e ko fi sowo si ko ma fi jeun o oni to ba lo ba isu to lo fe gba nkan lowo e oni n to ma se ni pe ani iwo wa je ko fun e lowo to fe yen ko lo lo na to ba ti wa na owo yen tan e wa se wa sise owo ti o wa gba oni sugbon olorun to ba lo ba fun olorun ma ni diran lowo ani ko sise awon nkan to ye ko se ani ko ma se to ba ti se debi to lapere won a fun e ni owo ola ifokanbalẹ to nilo yen won a se kini won a fun e gbogbo e nigba to ba ya iwo lo ma joko lo ma mo etopia e to ba gbe ko nawo to ko se lo ma fokunta lagbede mejo o lagbara
1: opo ọlọ́pọ̀ dẹ́ máa ń fi ọlá ọlọ́lá tọrọ. Pé ah lágbájá tó ń lọ yìí ohun tó ń lọ yìí mo fi ọlá ẹ̀ tọrọ máa fi ọlá ẹ̀ tọrọ o mọ̀ bóyá oúnjẹ gba 45
2: lórí ilẹ̀ tó mọ́
1: o mọ ohun tó ṣe débẹ̀ ẹlòmíràn àrí mọ́tò á ní irú mọ́tò yìí mo fẹ́ rà ó mọ nǹkan tó fi rà á ni
2: yọlá níyọnu
1: o mọ nǹkan tó fi rà á ohun kan ni mo kàn fẹ́ ká dìmọ̀ ni wípé kò sí bó ṣe lè rí má ju àdúrà lẹ̀ má ju àdúrà lẹ̀ kò sí bó ṣe lè máa retí ọlọ́run tó má ju àdúrà lẹ̀.
2: ṣé mo gbé nǹkan sọ lábala ọ̀rọ̀ àgbà lọ́jọ́ ẹ̀mí ọlọ́run ẹyọ kan ni o pé bí ọlọ́run ṣe ní agbára tó yẹ nǹkan kan ló kápá àdúrà.
1: àdúrà ni yes sir nǹkan tí àwọn èèyàn gbàgbọ́ jù sí nísìnyìí ni pé tó bá dọ́dọ̀ wòlíì tí ò bá tì fún ẹ lọ́ṣẹ o ò nígbàgbọ́ pé ó mọṣẹ́
2: ọ̀rọ̀ àṣẹ jáde kò nígbàgbọ́ nù yẹn kò nígbàgbọ́ nù omi àfọṣẹ yìí
1: kò nígbàgbọ́ nù
2: kọkàn wòlíì tó gbóná náà ń wá
1: báyìí gbóná nǹkan tó bá dẹ̀ gbóná dẹ̀ nìyí ó máa padà tutù yes sir ó máa padà tutù ṣùgbọ́n bí o bá gbàdúrà tó bá rí wòlíì tó ń sọ fún ẹ pé àdúrà ni kò jẹ́ ká máa gbà wòlíì yẹn ń bíùdì ẹ lẹ ni ò ń
2: jẹ kí ọjọ iwájú tí ò ní sí wàhálà
1: ikun omi máa dé
2: káì
1: tí foundation ẹ ò bá dẹ ti dá ó máa wọ lọ
2: àwọ lọ nìyẹn
1: ìjì máa dé tí foundation ẹ ò bá ti dá ó máa lọ ogun máa dé tí foundation ẹ ò bá ti dá ó máa lọ torí ẹ ní ẹni tó kánjú tó fi wàràwàrà káàkiri ọsàn lórí kékeré tí ikun omi bá dé á gbé lọ ṣùgbọn kò lè dìde mọ iṣẹ gbogbo èèyàn ló ní orí ọfẹ pé tó bá ṣubú ló ń dìde ẹ kí ni sọọlù ṣe ẹsẹ kékeré ó ṣubú kò dìde mọ
2: dìde mọ
1: ẹ wo èyí tí dáfídì ṣe
2: orúkọ ẹ tún bàjẹ
1: ẹ wo èyí tí dáfídì ṣe ó dìde ṣé gbogbo èèyàn ló ní orí ọfẹ bẹẹ so dúró de olúwa àtọfà kóso tún ní mo tún sọ fún ẹ dúró de olúwa
2: àmì dúró de
1: olúwa
2: màtíkọ
1: àánú ni kì í ṣe kìràkìtà àánú ni ó ń ta àti kọmọ ẹ kò sí ó máa wá sí ìmúṣẹ olúwa ń bíùdì ẹni ló ṣe ń rí ogun yẹn ohun tó bá ti jìyà fún kì í pẹ lọwọ ẹni
2: ìtọwọ ló fẹ parí tí ọ yẹn bá dé wàálẹ mẹ tó yẹ kó sá fún wa mẹ tó yẹ kó dúró dè
1: gbogbo àwọn tí ó ń rí yẹn nígbà tí ìṣòro bá dé wàá mú ìyàn inú ìyàn ṣé ẹ pásítọ̀ tó ń gbàdúrà fún ẹ ṣó mọnú ẹ ni àáfàá ẹ ṣó mọnú ẹ babaláwo ṣó mọnú ẹ ṣùgbọ́n tẹ bá wo nowadays ní ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí ẹ̀dá tó ń ná tẹ́lẹ̀ tó bá ní ìṣòro ibẹ̀ ló ti máa mọ pásítọ̀ tó máa fà sẹ́yìn ṣùgbọ́n tó bá dúró tiẹ̀ ìyẹn ni pé àmì ọlọ́run jehovah ń bẹ lára ẹ so má kánjú dúró de olúwa má fi àdúrà sílẹ̀ àdúrà ni ọ̀pá kristẹni
2: láti ṣàmà gbàdúrà fún àwọn ará lélẹ̀ ni
1: torí àkókò ti lọ tábà rí orí ọ̀fẹ́ tí táìmù bá ṣe gbé.
2: ó dà ẹni tí ọlọ́run bá jẹ́ kó lórí ọ̀fẹ́ láti lè wọlé lẹ́nìyàn méjì tàbí mẹ́ta ká pè ká já pè wọlé 0706316 1916 lẹ́ẹ̀kan sí 0706316 1916 dádì ẹ ń gbìyànjú láti sọ fún wa pé kìràkìtà ò dọ́là
1: ká ṣiṣẹ́ bí erin
2: kò dá nǹkan kan
1: kò dá nǹkan kan ó dà látìgbà tó ti ń jáde ilé babaláwo tó ti ń rìn dé ṣó náwó.

0: 6 1 9 1 6. Ah, ẹ̀rù bíbá àbáyé sọ̀rọ̀ mo ṣe dẹ́ ló lẹ̀ pé mo gbà táwọn ọ̀pẹ̀ gan wọlé. Ẹ̀ló. Ẹ kúrọ̀ lẹ́mà, kí lorúkọ yín níbo lẹ ti ń pè? Mrs. Ìdòwú láti Ìṣẹ̀rí Ọ̀ṣun. Ṣé ẹ nígbàgbọ́ inú àdúrà mà? Dábì ẹ bá ń gbàdúrà fún wọn.
1: Ní orúkọ Jésù Olúwa, kó fi àánú gbé yín sókè. Gbogbo làálàá yín nínú ayé, àánú máa mú wá sí ìmúṣẹ. Ní orúkọ Jésù, ẹ ò ní ṣàṣedànù mọ́. Gbogbo iṣẹ́ rere tẹ́ ti ṣe, àánú máa jẹ́kẹ jẹ́. Jésù Olúwa wa.
0: Ẹ fẹ́ lómi náà láyé ìpè kan ní máa láǹfààní láti gbà sí o. Ìpè kan ní máa gbà 070-6316-1916. Ìpè kan pé òun ní máa gbà sí o. Ẹ̀jẹ̀ ti sáré fi ẹ jíṣẹ́ yìí. Ẹjẹ́ akí ọmọ ọlọ́jọ́ ọ̀bí Martins Tèmilolúwa ọmọ ìyáàfin orí tó kẹ́. Olórí orí tó kẹ́. Ẹ kú oríire ọjọ́ ọ̀bí o. Ẹ̀mí á ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ìgbà ọdún ọdún kan ni o. Ẹ̀ló. Ẹ̀ló ẹ kúrọ̀ lẹ́ o. Kí ló orúkọ yín níbo lẹ ti ń pè? Kí ló orúkọ yín sà? Dájọ́ ẹ̀dá gbàdúrà.
1: Bàbá ní orúkọ Jésù ẹ̀ ní máa mú bọ́mọ́. Rọ́mí ṣàfihàn òní bá ayé yín jà mọ́. Ọ̀nà kó là fún yín. Jésù Olúwa wa.
0: Mi ò gba ìpè kankan mọ́ rírà. Ibo wa ni bá wọn mà ti ya dé. Dábì ọwọ́ mi pé ọ̀rọ̀ ọ̀bá mi sọ̀rọ̀ táwọn èèyàn máa pè yín sí kẹ́kú máa bá ń gbàdúrà fún wọn lẹ́yìn ètò.
1: 08067-02-8080.
0: Dábì ẹ bá ń gbọ́hùn sókè díẹ̀.
1: 08067-02-8080.
0: Ẹ bá mi pè nọ́mbà kan sí.
1: 09016109721.
0: Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí bàbá pè yẹn ń lẹ́lẹ̀ pè wọ́n sí lẹ́yìn ètò. Bóyá ní nǹkan kan tó fẹ́ bá wọn sọ pàtàkì jù lọ́wọ́ tó fẹ́ kí bàbá gbàdúrà fún ẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn ni kẹ́ ẹ pè dáde bá ń pè lẹ́ẹ̀kan sí ká tó máa lọ.
1: 09016109721.
0: Ẹ jẹ́ kí n tún jíṣẹ́ eléyìí o. Ẹ jẹ́ jíṣẹ́ eléyìí o. Láti Kánsù Bàdígà ni wọ́n ti rán mi ṣe ilé jíngù yẹn. Ẹ dákun ẹ bá ń gbé wá lẹ́ẹ̀kan sí i. Nítorí pé ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ẹ dákun ìyá mi ẹ bá ń wá jáde. Ọmọ ọlọ́jọ́ bí 77 ni o. Matthew Tèmilolúwa ọmọ orí tó kẹ́. Every 77. Òhun ni ọjọ́ òbí wọn. Ìgbà ọdún ọdún kan ni o. Àlékún owó, àlékún ọlá, àlékún ògo, àlékún ìṣeré. Orí bẹ́ẹ̀ kò yípa.

0: ká jẹun pẹrẹ ẹnu ju
1: ọrọ lọ fún
0: tònútònú ló kàn ṣe ẹja máa fi ìdágbé lórí ètò ìtọrọ torí lọjọ tèmi a tún pàdé lọjọ mẹjọ ẹfẹ pè wá lẹyìn ètò ẹfẹ gbẹbùn wá ẹfẹ gbé advert wá ẹrọ ìbánisọrọ tẹlẹ pa náà sí rí 0035178786 lẹẹkan sí 0035178786 a tún fayọ pàdé lọsẹ tó ń bọ síwájú ìgbà náà.

0: Ẹ̀rẹ́ àyẹ́ ló lù fẹ́ mi ní sẹ́fọ́nù fẹ́ fúnlọ́wọ́ ara ẹ̀tọ́ lọ́tàn yìí pẹ̀lú gọ́wọ̀ sáwọn sọ̀rọ̀ sẹ́sìgbọ̀n ní láìpẹ́ ń darẹ́ kí sọ fí ń bèrè ṣe wọlé níyàjó yàjó láti inú ìwé ìròyìn vangard mo ti mú eléyìí ní pápápá ẹ̀rìn náà jáde wípé ní ìpele final tá a mọ̀ sí àṣekágbá ìfẹsẹ̀wọnsẹ̀ world cup àgbáyé tá a wà yìí ọmọ mi náà ni wọ́n tún yàn pé kó ṣe kí ni o ó wá fi orin rẹ̀ dá wa lára yá aka bona boy àníṣe lábala àkọ́kọ́ tá a mọ̀ sí half time wọ́n máa ṣe ń parí ìfẹsẹ̀wọnsẹ̀ náà báyìí lábala àkọ́kọ́ half time yẹn bona boy máa wọlé láti perform fún wa lórin àdídùn orin orin iṣẹ́ lógo orin ìyìnbẹ́ pé yóò sì máa mú wa lára yóò máa gbé wa débẹ̀ fún ìfẹsẹ̀wọnsẹ̀ world cup àgbáyé tá a mọ̀ sí àṣekágbá final bẹ́ẹ̀ ni bona boy náà ni wọ́n yàn pé kó wá kọrin gẹ́gẹ́ bí aṣojú ilẹ̀ áfíríkà ilẹ̀ adúláwọ̀ pé òun náà ní perform ní ìwọ̀nba half time ní péréte ṣé ẹ bá gbàgbé òun àti shakira ni wọ́n kọrin ní ìṣíde tó yẹ pé ó láàmì láka ó sì gbọ̀n bẹ́ẹ̀ ọdún akéde náà pé abalẹ̀ abala àkọ́kọ́ tá a mọ̀ sí half time ní àṣẹwà final bona boy náà ni ó ti fi orin dáhùn ìrìn alọ́pọ̀lọpọ̀ yanturu bákan náà ìròyìn náà ti wọlé pé nínú ikọ̀ england agbábọ́ọ̀lù mẹ́ta kan wà jẹ́ pé wọ́n ti pàdánù láti ṣe eré ìgbáradì ìdáhùn sí training nínú ikọ̀ england lára àwọn akéde rhys james declan rice àti mcgree nínú ikọ̀ man city láàrin gbùngbùn àwọn mẹ́ta wọ̀nyí wọn darapọ̀ láti ṣeré ìdárayá láti ṣe ìgbáradì láwọn sí training nínú england tó wáyé ṣùgbọ́n yóò gbé ẹ lọ ó ṣe ṣe bí á lọ́la o bíyá tára bá padàdà tára bá ṣe yémúyémú dáadáa bíyá wọn láǹfààní láti gbáradì fún ìfẹsẹ̀wọnsẹ̀ náà ṣùgbọ́n láti ṣe báyìí báyìí wọn ni wọn láǹfààní láti gbáradì bí kí wọn kéré pé ara wọn bẹ́ẹ̀ dàmú ṣe méṣe tó bí ẹ̀jẹ̀ ní ọlọ́bàlà bẹ̀ẹ́ká fi lè ṣe lọ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ bs media broadcast ọ̀nà bá sí ìtẹ́wọ́ lẹ́sìn àlàáṣẹ́ afẹ́fẹ́ ládìpọ̀ lẹ́kọ̀ọ́ ó fi òkè náà lẹ́mọ̀ ọ̀rọ̀ bákan náà mo fi ọ̀lọ́wọ́ bọ́tì nìyí orí tó jẹ́ àjẹnìjì èmi náà bẹ̀rẹ̀ yẹn ọ̀rọ̀ olólùfẹ́ yín nurudeen salawudeen lẹ́yìn ti ní gẹ́gẹ́ bí àṣà ni ẹ̀dá pẹ̀jẹ́ àṣẹ jẹ́jẹ́
1: mo ti wọ́ sí ṣètò àmàlà bẹ́ẹ̀ fẹ́mi ṣètò ṣàkúṣàkú ṣètò

0: kí gbogbo ènìyàn kí gbogbo ọpá àti gbogbo agbára kó máa jẹ́ ti ọlọ́run ọba tó ní ayé àti ọ̀run ọba tó ní ìmọ̀ ní ènìyàn gbogbo ọba tó dá wa sí tó pa wá mọ́ ọba tó mú kó ṣeé ṣe fún wa láti wà lórí ètò lónìí mo kára lé mo kéèrè ọ̀nà mo kí gbogbo etí tó ń gbọ́ mi káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ mọ́ èmi ọmọ yí ọ̀rọ̀ yí àbúrò yí mo dúpẹ́ olúwa dédèjì náà ló ń kiri káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ mọ́ tùmí a kú ìgbìyànjú a kú ọ̀rọ̀ mọ́ a kú iṣẹ́ ní àtàárọ̀ ọjọ́ òkè adé gbogbo ìdáwọ́lé wa pátápátá ní adé àṣeyọrí àní ṣe lásán lágbára ọlọ́run a gbàdúrà fún gbogbo àwọn ọmọdé wa pátápátá àwọn ìwé wa jákèjádò orílẹ̀-èdè yìí àti ní gbogbo àgbáyé wípé kí ọba òkè dákun dábọ̀ kókó sí wọn rárá láti lè ṣohun tó tọ́ àtọ̀hún tó yẹ àbí a máa sọ fún wa wípé ní ọrùn ká ṣe ọ̀rọ̀ ọmọ ní ọrùn ká tọ́ ọmọ a lè fẹ́ ọlọ́run kù nítorí pé ọba òkè ló dá ọmọ sí ọmọ aboyún òun náà ló lè wo ọmọ ní àwòtán àwòyè ọba òkè á bá wa wo gbogbo àwọn ọmọ wa.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small plain double cubes pack, you will get 4 cubes free.
2: Now more with chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stock lasts. Me and Maggi, so good together.
0: Ni agbára ọlọ́run a fi àkókò yìí gbàdúrà fún gbogbo àwọn tó di wọ́de ni dìsẹ̀ sí wọ́n wí pé wọ́n á rù ú láyọ̀ wọ́n á sọ̀ láyọ̀ agbóhùn ìyá agbóhùn ọmọ ni agbára ọlọ́run gbogbo àwa ta wá wojú olúwa fún ọ̀bùn ọmọ nínú ọba òkè abojúwolẹ̀ a ṣíjú àmì wò wá àwa náà à á fi ní ṣoyún à á fẹ̀yìn bọ́mọpọ̀ àbọ́lọmọ pé ni agbára ọlọ́run a fi àwọn ọmọ tó wà ní èdè kan tàbí òmíràn lọ́lọ́run lọ́wọ́ wọ́n lọ ọmọdé ni wọ́n tàbágbàlagbà wípé kí ọlọ́run kó rán ìtúsílẹ̀ lọ sí ọ̀dọ̀ wọn kí wọ́n jáde kúrò nínú èdè kí wọ́n sì padà wálé láyọ̀ àti lálàáfíà ní orúkọ jésù àmì tó gbogbo òkè abáwa gbọ́ wọ́n sì tún kọjá amẹ́nuba bó ti ṣe pàtàkì sí tó láti rí pé à ń tún àwọn ọmọ wa pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run àti rán ìbẹ̀rù ọlọ́run a sọ fún wa wípé a lè fún èèyàn ní nǹkan táwa fún ara wa tá à ní nígbà tó ti jẹ́ wípé a ní láti fún àwọn ọmọ wọ̀nyí ní ẹ̀kọ́ tó kún fún ìbẹ̀rù ọlọ́run àwa fún ara wa tá a jẹ́ ìyá àti bàbá tàbí alágbàtọ́ a gbọ́dọ̀ ṣetán láti bẹ̀rù ọlọ́run kí àwa náà ká lè tún àwọn ọmọ wọ̀nyí pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ọlọ́run náà wà lọ́wọ́ àwa òbí a máa ń gbìyànjú àmì ṣe lásán lágbára ọlọ́run nínú ìgbìyànjú wa a gbọ́dọ̀ tún fi ohun kan kún un ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé àwọn òbí wọn wára sọ wípé bẹ̀rẹ̀ fún wa ohun bàbá rẹ̀ kí ọjọ́ alẹ́ rẹ kó lè pẹ́ ní ilẹ̀ tí olúwa ọlọ́run rẹ tó fi fún un ẹsẹ̀ dídé nìkan ló sọ bẹ́ẹ̀ ó máa ń dùn ọ́ nira àti sọ ṣùgbọ́n ní apá bíbélì rẹ gangan tàbá sọ síwájú ó tún sọ wípé ẹ̀yin òbí ẹ má ṣe mú àwọn ọmọ bí ṣẹ̀rí tó bá ti rí di wípé à ń bá ọmọ wí tí ọmọ yẹn ti fẹ́ máa ríra bí ọ̀tá a jẹ́ wípé a ti kùnà láti jẹ́ kí ọmọ yẹn mọ ìdí tá a ṣe ń bọ̀ ọ̀rẹ́ ni a gbọ́dọ̀ máa bá ọmọ rí nínú ìfẹ́ kó lè mọ ìdí tá a ṣe ń bọ̀ ọ̀rẹ́ a gbọ́dọ̀ máa farabalẹ̀ láti máa mọ kí ni ọmọ yìí kí ló rí tó fi ní ìwà tó ń wù yìí ó dìgbà tá a bá yọ títí ẹ̀ tá a bá yọ kúlẹ̀kúlẹ̀ ohun tó ń rí tó fi ń wà tó ń wùyẹ ká tó lè mọ ohun ló bá lè gbà láti ràn án lọ́wọ́ tàbí láti mọ láti dẹ́kun irú ìwà ìbàjẹ́ tó ń wù ṣe rí ní ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé papa ju awon odo to ti dagba ti je npe boya bi awon moju meta dilogun meji dilogun to fi ti fi orile de lati so pe awon na ti dagba ti tojubo se bi bi awon odo ye ti n bo ni ore ni so sharo bi bi e ni o ba wa so aku to bi o ju lati fi aye ye sile ipo nko n ti o se se ni pe ki wa da awon ore ni so. At that age, at the age where okan le kan deni kan won ni tabi won ti n fe ma ni fe se mo bi ni kan ni agbodo fun mo ni se mo ki won ba wa so ka le won ba se to won so na o ti ja le ni ba ni ni ko fun mo bi e ni ko ni o ni mo ko e ni ko ni ko ku bai gbe kan mo kan e ma ti o tun si be.
1: We are shoppers. Make una hear correct gist. Maggi chicken flavor promo. Don't land. Buy like

0: bá kárí èèyàn lọ́wọ́ òun ni ó ti gbẹ̀ṣẹ́ èèyàn o kíkú bá kárí kan rí mọ́yàn lọ́wọ́ alhamdulilayi kọ̀bí ẹ̀rọ kọ̀bí àwọn ní ma kíkú bá sì ká ìkòdìkejì mọ́ lọ ìkòdìkejì mọ́yàn lọ́wọ́ òun ni pé fọláyọ ni mọ́ ní ilẹ̀ nọ́ọ̀sà kí èèyàn bá kú tó kí ni nǹkan tó kù lẹ́yìn ẹ̀ tó bá kú tán tọ́ni sí tán kí ni nǹkan tó kù nǹkan mẹ́ta ló kù fún un kí ni nǹkan mẹ́ta yìí níbi ó padà sí ní ìkànnì mọ̀bẹ pẹ̀lú títí jẹ́ mọ́ tìdí nǹkan àkọ́kọ́ alhamdu sọ́ọ̀lá ìkànnì ẹ̀kẹ́jì àdínì ẹ̀sìn wo ló ń ṣe tóbi tí lóyún tó bá yé lẹ̀ alhamdu sọ́ọ̀lá àdínì ẹlẹ́ẹ̀kẹta alìmánú ọ̀là pẹ̀lú àwọn ọmọ àwọn tó fi ilẹ̀ àwọn dúkìá tó bá fi ilẹ̀ dúkìá ẹ̀sìn àti ìwà tó fi ilẹ̀ dúkìá ẹ̀sìn àtàwọn ọmọ tó bá fi ilẹ̀ ọwọ́n nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí méjì ó padà sílé dúkìá ó padà sílé àwọn ọmọ padà sílé yóò wá kú àtẹ̀sìn méjì ó padà sílé òun ni tẹ́tẹ́ yẹn bá ṣe aláìsí tó bá kú tán ṣe bí abúlé mọ́tò ló ti gbé sí tẹ́ àwọn mọ́tò yìí lọ àwọn ìyàwó tẹ̀lé lọ àwọn ọ̀rẹ́ gbogbo wọn tẹ̀lé wọn mọ̀ sí fún wọn ṣe wọ́n dájú dájú tọ́ba yìí sí tán tọ́ sí tọ́bi sí tán àwọn dúkìá àtàwọn ọmọ àwọn padà sílé yóò wá kàn nínú ẹ̀ tí ó máa bá gbé títí àmọ́ òdìdé àlébà muhammad sọ àtọ́wọ́n sọ láti tọ́lọ́ tẹ́lẹ́sẹ̀ lọ sọ́ra yìí pé ẹ̀mí kan ò ní kú àyàfi gbogbo níta bá kọ fún yóò jẹ́ tán gbogbo níta bá ní òdì láyé yóò rí tí ò ní kú anábíwá ni fatakun lọ́ha anábí ni ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run wà á fi fún òkè pàlùbì ẹ̀rọra wa yí ẹ má jẹ ẹ má wà yí wàkú wa nítorí tẹ ẹ bá wà tẹ ẹ bá kú tán ohun tẹ ẹ wà yẹn òun náà ní òun láti ṣe béè lórí yín nípa ẹ ohun tẹ ẹ wà tẹ ẹ kójọ pẹ̀lú bí gbogbo ọ̀rọ̀ tó mú gbọ́dọ̀ ní sẹ́ tó wá ní tán kíkún wá dé ó lè ṣe gbogbo àwọn tó kú lẹ̀ fún ọ̀nà tí wọ́n fi wá wọ́n ṣe ọ̀wọ́ wá níwá pé mo ní láti ní omi ìwọ ni ìwọ̀nba tó jẹ ń bẹ̀ ó jẹ ìfàyè lẹ̀ àwọn ọmọ òde ogun ogun táwọn ọmọ ọjẹ àwọn jẹ halal malak àwọn jẹ níjẹ halal ni kò kàn wọn ìwọ ló lọ fẹ́ ti parẹ́ ohun táwọn ọmọ bá jẹ ogun gbogbo tó o bá àpòlẹ̀ fún àwọn jẹ níjẹ pé àfẹ ogunlé gbàgbẹ́lu àfilẹ̀ kò kàn wọn ìwọ ló lọ fẹ́ ti panẹ́lì ló lọ fẹ́ ti panẹ́lì bí o ṣe kó o jọ àwọn ọmọ táwọn òde ogun ẹ àwọn jẹ ṣe alhamdulilayi lá wọ́n ń tẹ gbé pátákó lọ́ha ẹbẹ̀rù ọlọ́run wà á fi fún òkè pọ̀lùbì ẹ̀rọra ṣe kí ni ẹ̀rọra wá yíwàkuwà nítorí tí ẹ bá wá ẹ fi lẹ́gbẹ̀ẹ́ ìgbẹ̀ náà ni àmọ́ síbẹ̀síbẹ̀ nínú àdìsí mi ànẹ́bí òní ká máa wáyé ó ní àdìkọ́lẹ́ wọ́n láti ṣẹlẹ̀ sí ọkàn ní ọdúnìyà ó ní má gbàgbé ètò ìtẹ́ láyé wá ní ọba má wà wá yíwàkuwà kódé kíkí yá máa wá ó dáa gbogbo ìgbà tí kú bá dé kódé pẹ̀lú yẹsíran assalamu alaikum wa rahmatulahi wa barakatuh.
1: wa alaikum salam wa rahmatulahi wa barakatuh láti ìpàdé ìṣẹ́jú bíi mẹ́ẹ̀ẹ́dógún tó dúdú ẹ̀ náà ni a ti ń gbádùn àwọn ìṣàṣọ afọ́dẹ̀ láti ṣẹ́ aleyhi muhammad sọ́ọ̀lẹ̀ tó ń ṣàlàyé fún wa nípa ìgbẹ̀yìn ẹ̀dá ibi tá a wáyé afẹ́ akọ̀ afúnilẹ̀ ìjọ kan kí ló mọ̀ jẹ́ ìpalẹ̀mọ́ fún ohun tó máa ń wo ilé adùn ẹnìkọ̀ọ̀kan wa jẹ́ ká mọ̀ fi sọ́kàn ní gbogbo gbà ṣé bá a ṣe sọ fún wa níbẹ̀rẹ̀ ètò ní ìrọ̀lẹ́ tèmi wípé a gba àlejò àwọn aláṣẹ àti olùdarí assembly travels and tours lálejò lónìí àwọn náà ni àwọn alájò wa ọdún ìbákú muhammad jani afẹ́yẹ kan tó padà fún àwọn èèyàn wa nílé mímọ́ pàápàá jùlọ àwọn tọ́lọ̀ ọba láàárọ̀ lọ́rọ̀ pé láàrin bíi ìṣẹ́jú kan pé ọ̀pọ̀lọpọ̀ máa ń kó lọ́pọ̀ èèyàn fẹ́ ṣe vacation wọ́n á lọ uk wọ́n á lọ america wọ́n dẹ̀ jẹ́ mùsùlùmí nítorí pé wọ́n mọ̀ sí bí mo máa ń ṣe ìrìn àjò hajj àbí máa bí ṣeṣe pàtàkì.
2: olóòtú ẹ ṣe gan àkọ́kọ́ hajj jẹ́ kan nínú àwọn pillars of islam so fun en to ba nugo o ti je ran yan fun lati se eni ti o ba ni na ko probu yi to ba le ta rojo olohun ma yin se gbogbo ni ronu fun won omo ede ni nitori asiko bo je mura yan ma fi bere ko bere mura eyan lo alejo olohun leni na to ba de be ẹgbẹ́ nǹkan tó bá ní lọ́kàn kó sọ ọlọ́run àgbà tó bá ṣe ní tẹ́ńṣọ̀n dáadáa tó fi tẹ́ńṣọ̀n dáadáa ṣe ẹ gbogbo ẹ máa ń rí wà púpọ̀ náà lówó tó jẹ́ pé ẹbí yẹn náà lọ máa ń lọ kò sí nǹkan tó lọ mú bẹ̀ ju pọ́n lọ ń ṣàdúrà náà lọ òkè ọlọ́run gbà ní àdúrà fáńdórí
1: àṣọ. 0802-303-2496 Then in Tabafe can see our Alajiwa, our Ustazwa, Kodila Sheikh Ali Mama Saleh, Ali Kwonsu Rebani Soro, 0808-107-3322 0808-107-3322 Titi Jajama Jajatu Makwariwa, Ili Amma Yaimu Teola, Uyidu Kuna Lundagwe, Assalamu Alaikum, Wa Rahmatullahi Wa Barakatuh.
3: Don't listen.

gẹ́gẹ́ lago méje àṣálẹ́ lò ẹ kú ìrọ̀lẹ́ àsìkò iṣẹ́ òní ìròyìn àgbáyé rèé láti iléeṣẹ́ rédíò bond fm 90.9 onígbùnrin kẹjà nípínlẹ̀ èkó ṣàjọ ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà wọ́n ti kéde ò wípé ìpínlẹ̀ èkó ni ìpínlẹ̀ tí ó ṣe wípé ọ̀rọ̀ ojú ọjọ́ rẹ̀ gbóngé jùlọ lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ìjọba ìpínlẹ̀ èkó ti wọ àwọn ilé tí wọ́n kọ́ lọ́nà àìtọ́ ní agbègbè ìjọ ṣàgá ọ̀pìyàn kí wàá lè ṣe ọlọ́pàá orílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni díìsù máa ti pè fún ṣàmúlò ètò ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé fún ìdàgbàsókè ètò ààbò lórílẹ̀-èdè àgbáyé olóòtú tẹ̀lé olórílẹ̀-èdè sudan pè fún ìgbésẹ̀ ní kíákíá láti fòpin sí aáwọ̀ tó ń fojú hàn lórílẹ̀-èdè ọ̀hún wọ́n lè rí ohun ẹlẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu pẹ̀lú france wọ́n ti kéde ìpínlẹ̀ èkó gẹ́gẹ́ bí ìpínlẹ̀ tí ojú ọjọ́ rẹ̀ gbóngé jùlọ lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ibi ìpàdé èyí tí àwọn àgbààgbà lẹ́kùn ìwọ̀ ilẹ̀ adúláwọ̀ ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ṣe ní ìyẹtì ọdún 2006 ibẹ̀ gan ni wọ́n ti kéde rẹ̀ lẹ́yìn tí ó ṣe wípé wọ́n fi ń sọ di mímọ̀ wípé ìpínlẹ̀ èkó gan ní ìpínlẹ̀ tí ó jẹ́ wípé ó wà lára àwọn ìpínlẹ̀ tí wọ́n ń léwájú jùlọ tó sì jẹ́ wípé bí ipò kẹta ló wà láwọn ìpínlẹ̀ tó ṣe wípé ètò ọ̀rọ̀ ojú ọjọ́ wọn ó gúnrégé jùlọ lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ bákan náà ẹ̀wẹ̀ ni wọ́n tó ń fún un gómìnà ìpínlẹ̀ èkó ọgbẹ́ni babájídé sanwó-olu lámì ẹ̀yẹ ẹni tí ó jẹ́ ẹni tí ìpínlẹ̀ rẹ̀ jẹ́ ìpínlẹ̀ tí ètò ọ̀rọ̀ ojú ọjọ́ rẹ̀ gúnrégé jùlọ ní ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ìjọba ìpínlẹ̀ èkó ti wọ àwọn ilé kan tí wọ́n kọ́ lọ́nà àìtọ́ ṣàgbègbè wọn kọjú ọlá ní ìjú ṣàgá ní ìpínlẹ̀ èkó níbi lẹ́yìn tó ṣe wípé larapa ìgbésẹ̀ àti rí wípé àwùjọ ìpínlẹ̀ èkó túbọ̀ dùn ún sí dáradára ni kọmíṣánná àpọ̀rọ̀ àyíká àti ìpèsè omi nípínlẹ̀ èkó ọ̀gbẹ́ni tó kọ́ wàhálà ló kéde ìwé nínú àtẹ̀jáde kan lónìí òun ni ìgbésẹ̀ yìí wáyé larapa ìgbésẹ̀ iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ àyíká nípínlẹ̀ èkó àti wípé lábẹ́ òfin rẹ̀ ni o ní tẹ̀lé wípé gbogbo àyíká pátá àwùjọ wa pátá nípínlẹ̀ èkó wà ní mímọ tónítóní gẹ́gẹ́ bó ṣe sọ òun ni iléeṣẹ́ ọ̀hún gbé ìgbésẹ̀ yìí lónìí lábẹ́ òfin àti ìlànà ìpínlẹ̀ èkó yíwá aláṣọ ọlọ́pàá orílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni tó jẹ́ ìdẹ́sí ti rọ àwọn lọ́gàá lẹ́nu iṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè àgbáyé láti gbìyànjú tẹ́wọ́ gba ètò ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé fún ìdàgbàsókè ètò ààbò àwọn orílẹ̀-èdè wọn ọ̀gá àgbà tó jẹ́ ìdẹ́sí sọ èyí níbi ọ̀rọ̀ rẹ̀ níbi àpérò kan èyí tí àjọ ìṣọ̀kan àgbáyé ṣe léyìí tó níṣe pẹ̀lú ṣíṣàmúlò ìmọ̀ ẹ̀rọ fún ìdàgbàsókè ètò ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ tí wọ́n jẹ́ ti ìyẹn àwọn ọlọ́pàá lórílẹ̀-èdè àgbáyé èyí tí ó wáyé ní ẹ̀yọ́ gẹ́gẹ́ bí o ṣe sọ ó ní ìgbésẹ̀ yìí yóò tó máa mú ìdàgbàsókè tó máa rìn bá ètò ọ̀rọ̀ ààbò láwọn orílẹ̀-èdè wọ̀nyí gbogbo ni ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé nínú ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé yìí yóò ṣe ìrànwọ́ aláìlẹ́gbẹ́ fáwọn òṣìṣẹ́ lẹ́tọ̀ ààbò gbogbo láti lè rí wípé ibikíbi tí àwọn onísùnmọ̀mí kọ̀rọ̀ sí ẹ̀dá bá sapamọ́ sí wọn ṣe àwárí wọn bí bóbótó ètò ààbò bó ti tọ́ àti bó ti yẹ àti ìfọwọ́sọ́fọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà nìkan ló lè mórílẹ̀-èdè yìí lórí ìpèníjà ètò ààbò tó ń kojú rẹ̀ gíwá iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni tí yìí dèésì ló sọ èyí ni mímọ̀ níbi àpérò tọdún 2026 èyí tí àjọ tó ń sọ̀rọ̀ àwọn alūkkóró nílẹ̀ wa ẹ̀ka ti ìpínlẹ̀ èkó ṣe ní àárín gbogbo èkó ìyẹn lagos island gíwá iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa ẹni tí ọ̀gá tí a mọ̀ sí aig simeon odofia apanudo ṣèjọ fúnra ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti jẹ́ ọmọ orílẹ̀-èdè rere bákan náà ni kí wọ́n gbìyànjú yàgò fún ìwà sọ̀rọ̀ àlùfàṣà sí orílẹ̀-èdè yìí bákan náà ló tọrọ àwọn akọ̀ròyìn pàápàá láti gbìyànjú máa kọ ìròyìn tí yóò túmọ̀ mú ìdàgbàsókè bá ètò ààbò orílẹ̀-èdè pàápàá jùlọ tí yóò múnú ara àdúgbò jọjọ nígbà tó sọ̀rọ̀ kọmíṣánná ìyẹn
ọgá ìdálé ṣọlọ́pàá nípínlẹ̀ èkó ọ̀gbẹ́ni fàtáyì tí ìjà ní sọ di mímọ̀ o wípé ó ṣe pàtàkì fáwọn oníròyìn láti yàgò fún kíkọ ìròyìn tí yóò ta àbùkù bá ìjọba ṣùgbọ́n kí wọ́n gbìyànjú máa ti máa kọ àwọn ìròyìn tí yóò túbọ̀ mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè yìí bá kan náà ni kí wọ́n máa kọ àwọn ìròyìn o tí yóò ṣèrànwọ́ fún aráàlú pàápàá nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀láwọn oníròyìn alága àjọ àwọn alukoro ilẹ̀ wa ẹ̀ka ti ìpínlẹ̀ èkó dókítà samuel ayé tutù sọ bó ṣe pàtàkì sí táwọn òṣìṣẹ́ elétò ààbò gbogbo láti sowọ́ pọ̀ pẹ̀lú àjọ wọn nítorí rẹ̀ dájú pé wọ́n kojú àwọn ìpèníjà èyí tó ń kojú ètò ààbò orílẹ̀-èdè yìí àtúkọ̀ròyìn wa jábọ̀ ìròyìn wípé àkórí àyájọ́ ọjọ́ ọ̀hún tọdún yìí òun náà ni wọ́n pè ní ètò ààbò mímú ìdàgbàsókè bá ọ̀rọ̀ àlùkòrò lórílẹ̀-èdè yìí ìròyìn àgbáyé ìlẹ̀ ń gbọ́ láti ilé-iṣẹ́ rédíò bond fm 92.9 onígbòngbò ìkẹjà nípínlẹ̀ èkó.

0: pada ìròyìn àgbáyé tẹ̀síwájú. Ìjọba àpapọ̀ ti fi ẹ̀sùn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kan lẹ́yìn tó sì níṣe pẹ̀lú ọ̀rọ̀ ìwà àjẹbánu kan ẹni tó ti gbà kan rí jẹ́ alága fún àjọ tó ń fi ọ̀rọ̀ tribunal lórílẹ̀-èdè yóò dá ńláde ìmáàrò lẹ́yìn tí wọ́n fi sọ ọ́ di níwọ̀n wípé ó níṣe pẹ̀lú àṣìlò agbára lọ́fíìsì ẹ̀sùn èyí ní ọjọ́ wípé ilé ẹjọ́ ga tó kẹlẹ̀ sílùú àbújá ló fi ẹ̀sùn òun kan ẹni tí ojú yẹn ọ̀gbẹ́ni dánládi umaru lẹ́yìn tí wọ́n fi sọ wípé ó lo ipò tó wà lọ́fíìsì nígbà náà lọ́hùn-ún fi taari àwọn owó kan sápò ìkórósí ara ẹ̀ gẹ́gẹ́ bí agbèfọ́ba ṣe sọ wọ́n ní nígbà tó wà lọ́fíìsì lọ́dún 2021 agbaṣẹ́ṣe kan tó gbaṣẹ́ tó fúnniṣẹ́ lọ́fíìsì ọ̀hún sọ di mímọ̀ o wípé àwọn taari owó ní mílíọ̀nù márùn-ún àbọ̀ náírà yẹn 5.5 million naira sí àpò ìkórósí aya rẹ̀ lọ́dún náà lọ́hùn tó fi ẹ̀rù pé owó yìí ó níṣe pẹ̀lú ọ̀rọ̀ owó tí wọn yóò fi ra ọ̀dà láti kun ọ́fíìsì ọ̀hún ìròyìn ọ̀hún tẹ̀ síwájú wípé bákan náà lọ́dún 2025 ó taari owó ní mílíọ̀nù mẹ́fà náírà yẹn 6 million naira sápò ìkórósí ìyàwó rẹ̀ lẹ́yìn tí wọ́n sọ wípé wọ́n fi san owó iléèwé ọmọ rẹ̀ méjì lẹ́yìn tí ó wà nílé ẹ̀kọ́ gíga fásitì. Ìjọba àpapọ̀ ti sọ ọ́ di mímọ̀ wípé lọ́wọ́ báyìí o nọ́mbà kan tààràtààrà tí wọ́n pè ní 112 ó ní wọn yóò máa lò gẹ́gẹ́ bí nọ́mbà ìpè pàjáwìrì jákèjádò orílẹ̀-èdè nàìjíríà èyí náà ni wọ́n kéde rẹ̀ gba ẹnu ẹni tí ó jẹ òdámọ̀ràn pàtàkì sí igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni Stanley Ngwakusa àtẹ̀dá ìpè yìí ló wáyé lákòókò ìpàdé èyí tí igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí kà sínú ìṣẹ̀ǹtìmọ̀ tó fi mọ́ ẹni tí ó jẹ àwọn lọ́gàá iléeṣẹ́ ọ̀rọ̀ ìkànsíra ẹni lórílẹ̀-èdè yìí lẹ́yìn tí alága rẹ̀ olóyè idris ìdẹkùnlé ọlọ́run níbẹ̀ léwájú rẹ̀ ìròyìn fi yé wa wípé ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí àwọn àjọ ìṣàkóso orílẹ̀-èdè yìí tí wọ́n ti sọ̀rọ̀ tó ti buwọ́ lò ó wípé nọ́mbà ìpè kanṣe tí í ṣe 112 òun ni wọn yóò máa lò gẹ́gẹ́ bí nọ́mbà ìpè pàjáwìrì jákèjádò orílẹ̀-èdè nàìjíríà wáyé ìròyìn ilẹ̀ òkèrè olóòtú tẹ́lẹ̀ rí nílẹ̀ lọ́fẹ̀dẹ sudan abdullah amako ti ké sí àwọn tọrọ kan lórílẹ̀-èdè ọ̀hún láti gbé ìgbésẹ̀ ní kí a kọ́ mọ́ o fòpin sí àwọn èyí tó ń wáyé lórílẹ̀-èdè náà ó ṣe é lálàyé wípé lọ́wọ́lọ́wọ́ báyìí iṣẹ́ ń lọ lọ́wọ́ láti lè rí wípé àlàáfíà jọba ní obidel tí í ṣe onílù orílẹ̀-èdè sudan gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe wà wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n sáré àwọn tí wọ́n jẹ àwọn ológun sí agbègbè àríwá kódófùn láti fi lè rí wípé ètò ọ̀rọ̀ fàákàjà ìlú tó wáyé lórílẹ̀-èdè ọ̀hún odò ìgbàgbé ìròyìn fi yé wa wípé ọdún 2023 ni fàákàjà tó wọ́n wọ̀ yìí ló wáyé lórílẹ̀-èdè náà ìyìn ara agọ́lọ̀ ìdàgbàsókè ìlú jẹ́ nítorí náà saifa tirẹ̀lù yóò ṣe é ṣe ká tó mìíràn wá sópin ẹgbẹ́ àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i wọ́n ti dédé ṣe wípé ọ̀rọ̀ ojú ọjọ́ rẹ̀ gún igi jùlọ lẹ́kùn ilẹ̀ oòrùn ilẹ̀ àdúyàwó àmúrè wọ́n fi pé ìjọba ìrètí kò tó wà fún ilé tí wọ́n kọ́ lọ́nà àìtọ́ sí àgbègbè ìlú ṣọ̀gbà láti lè ṣe ọlọ́pàá ilẹ̀ wa múlò wá fún yín wípé ojú wa lè ṣe ọlọ́pàá ilẹ̀ wa lọ́gbẹ̀rẹ̀ ti di ìbò èsù tí kò fún ti ké sí gbogbo àwọn tí wọ́n jẹ lọ́gàá lè ṣe ọlọ́pàá gbogbo orílẹ̀-èdè àgbáyé láti gbìyànjú máa ṣàmúlò ètò ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé fún ìdàgbàsókè iṣẹ́ wọn. Nílẹ̀ òkè amú ìròyìn wá wípé olóòtú tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè sudan pè fún ìgbésẹ̀ ní kíákíá o láti fòpin sí àwọ̀ lórílẹ̀-èdè ọ̀hún èyí máa fi ìròyìn títí tí ìbò ọ̀hún láti lè ṣẹlẹ̀ ìjọba ọ̀dọ̀ fẹ̀ 9.9 nílòògbé kẹjà nípínlẹ̀ èkó ọpẹ́ pàtàkì ìlọ́wọ́ táyọ̀ ìpàdé ìkókòrò ọ̀húnjọ lédè gẹ̀ẹ́sì ẹni kẹ́ńdó francis mọ́mọ́ síkò bọ́ nílòògbé àbẹ̀lẹ́bí sílùbà ní ìta ó tún pàdé ìrìnàjò.
1: ojú mẹ́rin lọ́dún ní ọ̀rọ̀ àbákùn kan ojú mẹ́rin. ojumare lodi ri ewa bakuko bibi ka kede ati polowo o se royin.

ló yẹ kó fi òwò fọlọ́run ọba ni torí ẹni ògùnmọ̀rẹ́ ṣe rí ẹ̀bùn kò wọ́pọ̀ torí ẹ̀ la ṣe ń bọ́ lọ́jọ́ bí òníyàn kò ti ọdún yìí ọ̀nọ́rẹ́bù prince taiwo ajibade oyekan executive chairman lagos island local government kí ọlọ́run ọba túbọ̀ jẹ́ ká rí yín pẹ́ wò ní owó ọ̀rọ̀ àlàáfíà àti àìkútí ṣe báálẹ̀ ọ̀rọ̀ ìlàkàkà yín láti mú ìdàgbàsókè báyìí ló jẹ́ kí ọ̀pọ̀ máa fẹ́ ti yín àdúrà wa ni pé kí ọlọ́run túbọ̀ dín nǹkan yín pẹ̀lú owó àti òye bẹ́ẹ̀ túbọ̀ máa sìn lù fún ìlọsíwájú àwùjọ wa happy birthday to you sir honourable prince taiwo ajibade oyekan executive chairman lagos island local government ògùnmọ̀rẹ́ jẹ́ ká ẹ tẹ́lẹ̀ yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá tún wá lo gbadun sí láyé èmi ni kẹ́ ẹ fi ṣe torí àtẹ̀gbọ́ àtẹ̀tẹ́lẹsẹ̀ tẹ̀nà ìwọ̀n bá lọ́pẹ́ ẹni tá a fi ṣẹ́ oore náà ẹni tó fi ṣẹ́ oore náà ni gan-an ló yẹ káyìn púpọ̀ olùkíni honourable sunny damilọla abdulrasheed special adviser on revenue lagos island local government.

ẹni tẹ́ lè fura sí ẹni tẹ́ tẹ́ lè rókàn sí òun ló ba yé jẹ́ òun ni ọmọ ọ̀dọ̀ tẹ́ gbà sí kí lẹ́ni mo wí ní àwọn ọmọ ọ̀dọ̀ alábàáṣiṣẹ́ pọ̀ àwọn olùrànlọ́wọ́ pé tó wá máa ràn lọ́wọ́ àwọn ló ń ba yé jẹ́ ẹni iṣẹ́ àwọ̀ ló bá òun ló ṣe níbẹ̀ lórí kan ṣé ẹ ráhùn ọmọ yìí ìní ìyá ṣe agbèrò pé sí wàhálà máa padà tọ̀ gá mi kò sí irú ìwà tó lè wù sí àgàgà kan gá yẹn tẹ̀wá lọ jẹ́ èèyàn tí ò tí ẹ̀ gbígbẹ̀rù ọlọ́run tó wù wà tẹ̀wọ̀n wàhálà ó ti tà pápápá ó ti tà kí lẹ́ni mo rí ó ti tà ìní ìwà gbogbo ẹrù ọ̀gá ẹ̀ ló máa kó àti bí gbogbo àwọn nǹkan bíi góòlù bí aṣọ àwọn nǹkan tó da tó da tó da tó da tó mọ̀ pọ́ ga òun àrọ̀rọ̀ a máa kó díẹ̀díẹ̀ a máa kó díẹ̀díẹ̀ títí tó ga òfin nífura kò ti kó lọ ni ìní wọ́n bá àwọn bí àwọn ajínigbálẹ̀ pé nǹkan bá dání nílò ọ̀gá mi ó ṣẹ̀ṣẹ̀ gbowó dé mi ọ̀gá mi ṣẹ̀ṣẹ̀ gbé àbá mi ṣẹ̀ṣẹ̀ àwo ni òun gbọngbọn ní ó polè wá jà nílé àwọn ọ̀gá kẹ́ndé ọ̀rọ̀ mi ẹ̀rí kẹ́ ò fẹ́ẹ̀ tí ẹ̀ fọkàn sí last person ilé tẹ́ ṣe mú wà ní àwọn gan ní ṣe kí ni mo ń pa yé jẹ ẹjẹ́ ká kíyèsára ẹjẹ́ ká kíyèsára ẹlòmídẹ̀ẹ́rẹ́ yóò bá wọn dúnadúrà bóun lè òun àtọmọ ẹ lọ́jọ́ máa ń wà nílé mo ṣe máa gbé ọmọ ẹ kí wọ́n pè ẹ fótó ìní ìbánikọ́ gbé òun mọ́ ọmọ gan kọ́ má ba àwọn tó ń bá ṣiṣẹ́ kọ́ má ba àfura ipò òun lòún ṣiṣẹ́ yìí ẹgbẹ́ ọmọ wa dúnadúrà iye tí wọ́n gbà wọ́n tó fi ọmọ àti ọmọ ọ̀dọ́ lé lóríṣiríṣi bẹ́ẹ̀ ẹjẹ ká kí ìsara ẹjẹ ká fura ẹjẹ ká fura ní gbogbo ohun tá a bá ń ṣe alábàáṣiṣẹ́ wa pọ̀ ẹjẹ ká fura ó ń ba yé jẹ́ o ní gbogbo ọ̀nà ni ìní tó bá pọ́ délé báyìí akọ́kọ́ wò lọ́tún wò ló sì ẹni tó mu wá a ti pẹ ẹnìyẹn pé tó ibi tí mo wà yìí ọ̀rọ̀ wà ń bẹ yánní àwọn farabalẹ̀ àwa farabalẹ̀ ó tó ṣe jàmbá ẹni tó nílé ẹjẹ́ ká kí ìsara o gbogbo àwa tá à ń gbá ẹ̀yìn ẹjẹ́ ká kí ìsara ẹjẹ́ ká kí ìsara o èyí pé kí ni tí kò ní ò bá pa ni èdè ò lè pa ni o olórí ilé ló máa ń ṣílẹ̀kùn fún kíkà o olórí ilé ló máa ń ṣílẹ̀kùn ẹ̀mbáyé jẹ́ lè tòlè ṣe bọ́mẹ́fẹ́ 92.

Vamos.

sọ wá pọ̀ bó o ṣe ń gbọ̀n yẹn o ò dẹ̀ ní problem sani náà.

ma wáyé láàrin orílẹ̀-èdè faransé àti orílẹ̀-èdè morocco nínú ìdíje tó lọ lọ́wọ́ ti iléeṣẹ́ tó ń po ọtí gbogbo ayé ń fẹ́ trophy lagardère tí wọ́n ṣe adásẹ́nu rẹ̀ mò ń sọ nípa ìdíje world cup tó ń lọ ní orílẹ̀-èdè amẹ́ríkà bó tẹ̀ jẹ́ pé amẹ́ríkà ti lọ lé ìdíje world cup tó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè mexico mexico náà ti lélẹ̀ ìdíje world cup tó ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè canada canada ló kọ́kọ́ lélẹ̀ kódà ọ̀nà tí sára canada gbà lélẹ̀ ìyà ò tó yà lọmọdé ní kò ní da abẹ́ni tó bá lu òun o ẹ káàbọ̀ sórí àkànṣe ètò sẹ́ẹ̀tì mọ̀ bí ẹni mówó náà ni trophy world cup experience radio show pẹ̀lú trophy lagardère àwọn ni wọ́n ṣe adásẹ̀wé ìdíje ọ̀hún tó ń lọ lọ́wọ́ fẹ́ ní àwọn orílẹ̀-èdè mẹ́ta yẹn ìdíje world cup àní trophy lagardère ni ẹ máa mú lálẹ́ ètò ni bí orílẹ̀-èdè faransé france àti morocco ni wọ́n bá ti bẹ̀rẹ̀ ìjàpọ̀ akátá rẹ lórí pápálá aago mẹ́sàn-án kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ sí ní wo gan fúnra ẹ kẹ́ ẹ máa jolóra trophy lagardère kelewu davido bá ní kelewu wọn pẹ̀lú trophy jọ.

ṣe pàtàkì jùlọ lónìí ẹ má gbàgbé kí ni mo forúkọ ètò tẹ́ ń gbọ́ lọ́wọ́ yìí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ ti ń bá wa bẹ̀rẹ̀ ètò yìí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gbogbo ilẹ̀ ní ẹ̀bùn tẹ́ máa jẹ o ẹ má kú lórí ètò torí pé mo fẹ́ pín odindi aṣọ kan tí n bá sọ pé odindi aṣọ kan jẹ́ sí trophy fún ìdíje tó ń lọ lọ́wọ́ ni aṣọ náà ẹ wo ẹ mọ́ tó ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń tẹ̀lé trophy langabia lórí social media lásìkò tá a wà yìí ẹ ní ẹ̀bùn tẹ́ máa jẹ gbogbo ẹ̀yin tẹ́ bá pè ẹ má gbàgbé àkọ́kọ́ ẹni tó bá pè mí lálẹ́ yìí ó máa kọ́kọ́ gba aṣọ bọ́ọ̀lù tá a mọ̀ sí jẹ́sí ti trophy ó wà pa gan o ó wà pa kan gan o ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ wà tẹ́ ẹ̀ bá ti fi ọdún méjìdínlógún ẹ má gbìyànjú láti mo trophy o jẹ́ mo sọ lẹ́ẹ̀kan gbogbo ẹ̀yin tẹ́ bá máa wo ìdíje tó lọ lọ́wọ́ ìpàápàá jùlọ ní ìpele tó fa dé yìí kí lẹ máa gbẹdúra kí ni mo pè é trophy ni tó ẹ pé bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n náà sáré mu trophy tèmi lálẹ́ yìí tí n bá ti mu trophy tèmi tọ́ mo máa padà sórí afẹ́fẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní ja yín sí àwọn ìròyìn ti ilé iṣẹ́ trophy tí wọ́n taari lórí ètò lálẹ́ tòní nípa ìdíje tó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè amẹ́ríkà canada àti mexico àmọ́ yẹ kí n já yín sí ẹ ti mọ̀ kẹ́ abẹ́ẹ̀ mọ̀ pé ètò yìí ní ìpele la máa ń ṣe ẹ ti mọ̀ àmọ́ yẹ kí n ṣe báyìí kí n kọ́kọ́ sọ fún ọ̀pọ̀lọpọ̀ yín pé trophy world cup experience show ẹ ti mọ̀ pé òun ní ètò tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí trophy world cup experience show ní ètò tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ tó túmọ̀ sí pé gbogbo tẹ́ bá ń gbọ́ lórí ètò yìí trophy ló ṣe agbátẹrù ẹ̀ bóyá òní tó jẹ́ ọjọ́ bọ̀ tọ́sdee ọjọ́ kẹsàn-án nínú oṣù keje òun ni a máa jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìdíje yẹn ti wà nípele ẹni bá ti lù lórele ìyẹn asọ́kọ́ ó sọ wà nípele oníbẹ̀jọ ikọ̀ mẹ́jọ pélé lókù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ ti lọ lé rẹpẹtẹ àwọn tá a fojúsùn pé wọ́n lè gba ife ẹ̀yẹ yìí kọ́ gba trophy tá à ń sọ rẹ̀ world cup trophy trophy langabia world cup trophy náà ló ń jẹ́ bẹ̀ ǹjẹ́ jẹ́wọ́ pé bí orílẹ̀-èdè brazil wọ́n ti lọlé portugal wọ́n ti lọlé germany wọ́n ti lọlé àwọn olówó kù àwọn alágbára sì wà bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni àwọn alágbára ṣe kí ni wọ́n wà bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀síwájú láti máa ṣàlàyé fún wa láàárọ̀ tòní ti ṣàlàyé fún wa lálẹ́ tòní pé àní kéléwu ni tẹ́ nítorí pé kí ni ní aago mẹ́sàn-án france àti orílẹ̀-èdè morocco wọ́n máa wọ̀yá àjà tálẹ̀ ògbó máa jáwé olúborí ń máa ṣe ojú aago láìpẹ́ ẹni tó bá kọ́kọ́ pè mí sẹ́ kó tiẹ̀ kọ́kọ́ pè mí kó tiẹ̀ tó wá lọ́jọ́ obìnrin máa kọ́ fún ẹjẹ sí yẹn tó bá ti gbà sàmàbọ̀ náà gbà yín láàárọ̀ ọ̀la títí aago mẹ́jọ àbọ̀ nínú ọgbà ìkó wa gbàjẹ́ sí ẹ̀ jọ̀ọ̀jọ̀

kíákíá kí n sọ wípé bí àwọn èsì àbájáde ìfẹsọ̀ọ́sẹ̀ tó lọ ṣáájú kó tó di pé ó dé ìpele onígbẹ̀jọ bó ṣe lọ rèé kí n sọ wípé jẹ́mọ̀ pé àìjàpọ̀ akátá tó wáyé láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè yìí bí wọ́n ṣe padà lura wọn rèé ó dá sí kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ portugal àti spain kí n sọ wípé ayò kan péré tó ṣèjì lọ́wọ́ gẹ́gẹ́tò ouma ní ikọ̀ tá a mọ̀ sí portugal ni wọ́n fi jẹyà lọ́wọ́ spain o usa àti belgium pẹ̀lú gbogbo agbárí tí usa lò jẹjọ́ pé belgium ó wà padà lù wọ́n wọ́n máa di ẹni tó yẹ pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí kọ́kàn ń gbàlejò ni wọn ò sí níbi ìdíje yẹn mọ́ ẹ̀jẹ̀ kí n tẹ̀síwájú kí n sọ fún ọ̀pọ̀lọpọ̀ tó lórí ọ̀fẹ́ àti àǹfààní àti máa gbọ́ mi lálẹ́ yìí wípé ìfẹsọ̀ọ́sẹ̀ tó wáyé láàrin orílẹ̀-èdè paraguay àti orílẹ̀-èdè france ìyẹn faransé ayò kan péré kódà tó lè gba bọ́ọ̀lù sáàmọ̀ sí pẹnáltì ni agbábọ́ọ̀lù ni kylian mbappe ló fi borí orílẹ̀-èdè paraguay o kò tán síbẹ̀ kí n sọ fún pé orílẹ̀-èdè tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fojúsùn pé wọ́n lè ṣe dáadáa mo sọ nípa orílẹ̀-èdè norway orílẹ̀-èdè norway mà ni wọ́n na brazil pẹ̀lú ayò méjì sí ẹyọkan o bẹ́ẹ̀ bá ti gbọ́ ayò mẹ́ta sí méjì ní orílẹ̀-èdè england ni wọ́n fi na mexico nígbà tí ju gẹ́ríà tó gbá méjì sínú àwọn ilẹ̀ àríkẹ́ ìjàre ó sì taari ẹyọkan sí ọ̀rọ̀ jẹ́ kí n jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ wípé ọ̀rọ̀ ti débi tó ẹ pé à ń lọ báyìí o nígbà tí ìgbáradì fún tálẹ́ǹtì ní láago mẹ́sàn-án fẹ́mi sọ fún yín láàrin orílẹ̀-èdè tí a mọ̀ sí orílẹ̀-èdè france àti morocco tó máa fojú ara wọn tó máa di ọ̀la ẹ má gbàgbé the lions three lions of england àwọn àti ta ni o three lions of england àwọn àti norway tí ó máa tilẹ̀ nínú àwọn fẹ́sàn fún Trophy World Cup Experience Show Trophy World Cup Experience Show ní ètò tẹ́ẹ̀sì gbọ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ kí n sáré tún gbé trophy mi lura o torí mi ò fi trophy tèmi ṣeré o pàápàá jùlọ mo sọ fún yín bẹ́ẹ̀ ṣe ń gbáradì ṣé ẹ ń gbáradì fún ìfẹsọ̀ọ́sẹ̀ talent òní pẹ̀lú France àti Morocco ẹ̀rí dájú pé trophy mi wà lọ́wọ́ yín a máa ṣe kí ni a máa fún ìṣẹ́ gbà yín bó dẹ sọ gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ jẹ̀bù rẹpẹtẹ ẹ̀rọ amóúnjẹ tutù ẹ̀rọ amúlé tutù ẹ̀rọ amóhùnmáwòrán tẹlifíṣàn fridge éèsì gbogbo ẹ̀kún ńlá bàǹtàbàǹtà bẹ́ẹ̀ ẹ máa bá wa dọ̀rẹ́ pẹ̀lú trọ́bì o kí ni mo sọ ẹ máa tẹ̀lé wa lórí àwọn social media handles wa bí ẹ bá ṣe ń tẹ̀lé wa tó lórí àwọn social media handles wa olú máa fún iná àǹfààní tó pọ̀ láti gba àwọn ẹ̀bùn wa ó yá 08181509290 ni nọmba ti ẹ máa pè mí títí ní kíákíá báyìí tí ẹ bá ti pèsè nọmba yẹn ẹni tó bá pọ̀ pè mí wọlé ló máa gbàjẹ sí mi máa bọ́ náà gba 4.9 láago mẹ́jọ sí mẹ́jọ àbọ̀ láàárọ̀ la kó wá gbàjẹ sí yẹn àwọn òkì fún àsìkò ṣòfò tá a bá sọ fún yín pé ẹ wá gbà nǹkan báyìí pàápàá jùlọ láti ọ̀dọ̀ trọ́bì trọ́bì tó ṣe wá dákẹ́rọ odidi ìdíje ìfẹ̀ Nigeria lórí X tàbí sí Twitter tẹ́lẹ̀ at Trophy Laga lórí Facebook at Trophy Laga mo ti ṣe ojú aago yẹn àmọ́ kí n tó bẹ̀rẹ̀ sí nígbà ètò ẹ̀mú trọ́fì ẹ̀jẹ̀ ẹ̀gbà trọ́fì dára.

0: 08181509290 08181509290. Ẹni àkọ́kọ́ tó bá ti pè mí wọlé, òun ló gba jẹ́sí 12 World Cup jẹ́sí wa lálẹ́ tòní. Wọ́n gbà láàárọ̀ láàgọ́ mẹ́jọ sí mẹ́jọ àbọ̀ láàárọ̀. 08181509290. Hello.
1: Hello.
0: Orúkọ yín sà.
1: Bólú
0: Oyè Sanmi.
1: Mr.
0: Bólú Oyè Sanmi.
1: Láti
0: kọ̀tún egbè. Mr. Bólú Oyè Sanmi, ẹ máa bọ̀ ní ọgbà yín láàgọ́ mẹ́jọ àbọ̀ láàárọ̀ la. Ṣẹjọ́. Mo ti kọ orúkọ yín sílẹ̀. Mr. Bólú Oyè Sanmi, ẹ máa bọ̀ ní ọgbà Bond FM. Ṣẹjọ́. Ó dà bọ̀. Ó di ọ̀sẹ̀ tó ń bọ̀ láàgọ́ mẹ́jọ sí mẹ́jọ kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ká tó pàdé. Ó dà bọ̀ sà. Ó dà bọ̀ mà. Ẹ jẹ́ amú tóbi o.
2: Wọ́n lọ sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣẹ́ fún bọ̀ ọ́kẹ́ o. Kọ́mọ̀lá yóò tó gbé ìjà lẹ́ẹ̀rẹ́ fún oúnjẹ jẹ. Ọ̀pẹ́ ìkórè ni gbòòrògbò. Ara títa jẹ, ara títa ara yín. Nígbà táwọn máa bọ́ lọ́sọ̀ ní ènìyàn kò sún wọn. Kẹ́lẹ́ máa ṣẹ̀rọ ṣeréṣeré tàbí tó pọ̀ látọ̀jù. Iṣẹ́ ara tó gbin ṣe. Bàbá òkè òní ní gbòdì atura. Lórí èyí pé ìyá àìsàn tàbí àrùn tó fẹ́ dàbí jílẹ̀. Bàbá òkè òní kalẹ̀ sí. Shop 10A Olùkọ́lá Shopping Complex Ladojukọ Deepa Life Church Jákàndé Gate Egbòro Ìṣọ̀rọ̀ Ìpínlẹ̀ Èkó Ẹ̀pẹ́ 08094 7113 08094 7113. Bàbá òkè òní ní gbòdì dèbẹ̀dèbẹ̀.
3: Ẹkún dédé wòyí ní gbogbo ibi tí ọwọ́jà iléeṣẹ́ rédíò tẹ ti ń gbọ́ wà yìí dé. Yorùbá ní igbá tó tó gbá báyìí òun ló ń ṣọba gbọ́mi. Kọ̀kọ̀ tó ń tó kọ̀ọ̀kọ̀ òun ló ń jẹ bálẹ̀ lódò tá a bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé. Iṣẹ́ tí ewé ń ṣe, egbò àti ojú egi iṣẹ́ tó ń ṣe. A ti mọ̀ wípé onítọ̀hún ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀. Ẹ máa rí pé mo ń pa àṣàmọ̀ kí nìyí àṣàmọ̀ mi. Mo ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa. Bàbá ẹ bá mi kí ara alékẹ̀sì dárúkọ yín.
4: Ẹ ṣeun atọ́kùn. Orúkọ tèmi ni Taofeek Ajibọrọ. Ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá òkè o. Òun náà ló ń kí wa pé ní àlàáfíà ọlọ́run ọba kò ní fi gbogbo wa sílẹ̀.
3: Ẹ ẹ jẹ́ àṣà mi wìtìwìtì. Ẹ bàbá òkè o, a máa tún rí yìí.
4: Ẹ ṣeun atọ́kùn. Bẹ́ẹ̀ náà là á di mi. Bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ń ṣú bẹ́ẹ̀ náà ni ilẹ̀ mọ́. Òun náà ló fàtẹ́ fi kúrú bàbá òkè o lákọ̀ọ́kọ́ mẹ́fà ìlera ara wa. Nítorí pé ẹ mọ̀ wípé nípa ìlera ẹ̀dá ó jẹ bàbá òkè o lójú púpọ̀. Ẹ sì mọ bàbá òkè o lórí pé bàbá òkè o kì í ṣe àmúlùmọ́là o. Lórí nǹkan ẹyọ kan ṣoṣo òun náà ni sára.
3: Gẹ́gẹ́ bí ìbéèrè tí a máa ń bí ní gbogbo ìgbà, kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà iṣan ara?
4: Ẹ ṣeun atọ́kùn. Ìyáka yìí ò ní dàrú.
3: Ṣé
4: nípa ìpèníjà tó máa fa iṣan inú ara? Àkọ́kọ́ ń bẹ̀ òun ni pé téèyàn bá ní àrùn tá ń pè ní àrùn gbajúmọ̀ rí tá ń pè ní àtọ̀sí a máa ṣàkóbá fún iṣan inú ara. Ẹlẹ́ẹ̀kejì òun ni ẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládàá rẹ̀ lọ́wọ́ a máa ṣàkóbá fún iṣan inú ara. Ẹlẹ́ẹ̀kẹta òun ni ká máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹta tilẹ̀ tó mọ́. Àbí káyọ̀ tiwa kó tiẹ̀ má jáde dáadáa kó máa jáde ṣeréṣeré a máa ṣàkóbá fún iṣan inú ara. Ohun tá a ṣàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣàkóbá fún iṣan inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ orúbu lọ dáadáa. Tó bá yìí ti kóbá iṣan ara ò ní ṣe dáadáa mọ́. Gbogbo àwọn èèyàn sì mọ̀ pé àbọ̀kẹ́ ò mọ nǹkan méjì dín iṣan ara nìkan náà lọ. Lórí àìṣàn iṣan ara yìí tó bá ti wọ inú ara a máa fa ìlèṣe déédéé fún ọmọkùnrin tá ń pè ní ìdákọ́lẹ̀. Ìwọ ọmọkùnrin tó wúra ẹ dáadáa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀. Àbíwọ tó jẹ́ pé ọ̀tí ẹ̀ nílé ìbá obìnrin rẹ ṣeré lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbíwọ tó ti ẹ̀ jẹ́ pé ní ara ṣe òkè ẹ̀ ní gbéra dáadáa dépò pé ọ́ lè ṣe ojúṣe rẹ. Mo nítọ́ bá ti nítọ́ ìdíjà nípa iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin. Ìdílé máa bọ̀ wábà bàbá òkè o ní shop number 10A Oyèkọ́lá Plaza opposite Deepa Life Church ní Jákàndé Ìṣọ̀lọ̀ Road ibẹ̀ ni bàbá òkè o wà báyìí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè pe bàbá òkè o sí 08094 7114 3 lẹ́ẹ̀kan sí 08094 9444.

0: 0811 0802 613442 0802 613442 ọmọ ọdún mélòó ni wọ́n ó tí ì ju ọmọ 40 years lọ ó tí ì ju ọmọ 50 years lọ ó tí ì ju ọmọ 70 years lọ tó jẹ́ pé láàrin ìtẹ́jú kan sí méjì ọ́ ti ga tó wẹ́lẹ̀ mo nítọ́ bá wá bá bàbókè o ìwọ́gẹ́ ó mọ̀ ìpé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbókè o àwọn ò mọ nǹkan méjì o bí iṣan ara kí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè tójúṣe ẹ̀ déédéé lọ́dọ̀ aya rẹ̀ lórí iṣan ara tí bàbókè ń sọ̀rọ̀ nípa ẹ̀ nǹkan tó fi ṣẹlẹ̀ sẹ́mi gan-an fúnra mi rí ni tí mo sì lọ oríṣiríṣi oògùn lórí nǹkan yìí tí nǹkan yìí yóò lọ yóò tún padà wá nígbà tó yá ni mo pàdé bàbá kan bàbá yìí ló sì tọ́jú àrùn ìdákọ́lẹ̀ ìbùn mi òun ló fi já sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ̀dọ̀ bàbá òkè o lórí ìdákọ́lẹ̀ tí mo sọ ọmọkùnrin dọ̀lẹ́ àwọn náà gbà pé a ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú tiwa tó mú kó ń bẹ̀ tọ́ bá dọ́dọ̀ bàbá òkè o ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate títí Ìṣọlọ̀ Road ibẹ̀ ni bàbá òkè o wà báyìí pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run tiẹ̀ náà nítorí fún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè o 0809447143 lẹ́ẹ̀kan sí 0809447143 àbí 0802613442 0802613442
1: ìlẹ̀ ti gbọ́ yẹn ṣe mọ̀ wípé yorùbá bọ̀ wọ́n ní ìrírí lágbà ohun tí ò bá tí ì ṣe ni rí kí a wòsàn ká ò lè sọ pé báyìí ni wọ́n ṣe ń ṣe ìwòsàn rẹ̀ ohun lẹ ti gbọ́ lẹ́nu bàbá òkè òyìn ohun tó ti ṣe wọ́n fúnra wọn rí ni kí ọlọ́run tó lo èèyàn fún wọn ẹni bá lọ́run wá lò fún wọn yìí ó tún wá jẹ́ kí bàbá òkè òyìn náà tún lọ wá ìmọ̀ fún ìmọ̀ láti mọ̀ nípa ìtọ́jú àìsàn iṣan ara bàbá òkè òyìn nípa àìsàn oníbẹ̀ta tó máa ń bára wọn rìn ojúra arábẹ́kú àti ìdákọ́lẹ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta
0: ẹ ṣeun atọ́kùn ìdákọ́lẹ̀ rẹ ti ń bá obìnrin rẹ ṣeré tó dájú pé ní yóò lè ṣe ń dòde bó ti yẹ kó sí ṣùgbọ́n kò ní lágbára láti ṣe ẹlẹ́ẹ̀kejì arábẹ́kú ará ó dìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara ti wálẹ̀ ojúra ń titẹ̀ ará ó dìde kéèyàn fẹ́ bá obìnrin rẹ ṣeré yóò da ìgbà tó rántí kankan ara rẹ ó bá wálẹ̀ tí ó bá ti rí bẹ́ẹ̀ ìbéèrè kọ́ máa bọ̀ wá kàn sí bàbá òkè láṣẹ lọ́dọ̀ ọlọ́run lágbára lọ́dọ̀ ọlọ́run ọba dọ́dọ̀ bàbá òkè ọgbà pẹ́lẹ̀ ọ̀nà lọ́dọ̀ wa ọdún ti bá wa ṣe.
1: bàbá òkè ò ká máa tẹ̀síwájú yàtọ̀ sí pé nǹkan ló mọkùnrin àìsàn iṣan ara yìí ṣé ó níbi tó ti ń kó ìpalára bá obìnrin àtọkùnrin lápapọ̀.
0: ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ ni gbogbo alamọ̀ ìpè ní sani wáyà nínú ara nígbà tí ẹ̀jẹ̀ ò bá ti ríbi lọ bó ti yẹ kó mọ lọ tó nínú ìsanú ara ló bẹ̀rẹ̀ máa mú àwọn ìpèníjà kọ̀ọ̀kan wá àkọ́kọ́ náà ló pèníjà ó ṣeé ṣe kó jẹ́ sí kwarin láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa ní ẹlẹ́ẹ̀lẹ́ ẹlòmíì yóò máa rìn gèégèé bí ẹni tí bàtà fẹ́ bọ́yọ nínú ẹsẹ̀ rẹ̀ kárìn ká máa tẹ̀rìn ẹlòmíì yóò dàbí ìgbà tó tẹ ìgò mọ́lẹ̀ nítorí pé àtẹlẹsẹ ó máa kan gbòrògbò ẹlòmíì pajápajá lọ́wọ́ pajápajá lẹ́sẹ̀ ẹlòmíì ọwọ́ ó máa gbọ̀n bẹ́ẹ̀ ni gbogbo ara ó bẹ̀rẹ̀ sí máa gbọ̀n ẹlòmíì ń bẹ́ nǹkan ó máa rìn káàkiri inú ara títí ẹ̀ ní àbí kí inú ara bẹ̀rẹ̀ sí pààyàn ẹlòmíì ń bẹ́ òtí ẹ̀ nílò rọrùn sùn déédéé kórìí máa fún ẹlòmíì ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí wú ni káàtẹ́ báyìí àbẹ́kẹ́lòmíì òtí ẹ̀ ní rúgbọ́n ẹ̀sẹ̀ fún déédéé dáadáa ẹ̀yìn yóò máa fa ẹlòmíì so iṣẹ́ ẹsẹ̀ kó máa fa ẹlòmíì so iṣẹ́ apá kó máa fa ẹ̀ so àwọn nǹkan yìí ìpèníjà iṣan inú ara tí ẹ̀jẹ̀ ò rúbi wọlé tó nínú àwọn iṣẹ́ yìí àwọn yìí ló ń ṣàkóbá fún àwọn iṣẹ́ yìí pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run ọba dọ́dọ̀ bàbá òkè o ìwọ́gbẹ́ ó gbà pé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o ìjọdí bàbá òkè o mọ nǹkan méjì ju iṣan ara yìí tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kí ọmọkùnrin ò tóbi fẹ̀ déédéé àbújọ máa sọ ara di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kéèyàn rìn déédéé dáadáa tí kò ní jẹ́ kéèyàn lè gbẹ́sẹ̀ déédéé sísàlẹ̀ inú máa kànyàn kẹ́yìn máa fàyàn ọ̀pá yìí kó máa romi gorogo eru kúkú bẹ̀rẹ̀ sí ro ẹlòmíì ẹlòmíì ń bẹ tó ṣe àjíǹbà tó ṣe pé pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ káyà máa lu pìpì kẹlòmíì máa rọrùn sùn déédéé kórìí máa bẹ̀rẹ̀ sí fọ́ni gorogo kójú èèyàn máa sú ẹlòmíì ń bẹ ìgò máa rìn káàkiri inú ara ẹ̀ ni àbí kí nǹkan máa sọ kúlúkúlú àbí kára bẹ̀rẹ̀ sí tàyàn tó bá ti ní ìpèníjà yìí pẹ̀lú agbára lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àṣẹ tọlọ́run tí mo fi ń sọ̀rọ̀ yìí tó bá dọ́dọ̀ bàbá òkè o ìwọ náà gbà pé ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o bàbá òkè o ti wá wà ní shop number 10A oye kola plaza ni waju dipala church ni jakande gate ni isolo road ibene baboke wa ero bani soro mi 0809447114 lekazi 0809447114 abi 0802613442 0802613442
1: ah ah o lagbara o nte do ba ma ma sagbara o

0: gbọ́ nínú ìgbìyànjú ohun ìbẹ́lọ́hun gan-an làṣírí tó ń tún ogun ayé palẹ̀. Tá a bá wá ń sọ̀rọ̀ nípa ẹni tọ́lọ́run ọba mi gbà fún lọ́wọ́lọ́wọ́ tí yóò sì máa gbà fún títí láéláé, a nímọ̀ káyé bàbá tápà ọkọ̀ gbòógì nínú àfàdúrà jago láti tún ogun ayé tó ń dani láàmú kalẹ̀ náà ni bàbá tápà jẹ́. Síwájú ohunkóhun, ẹ kọ àdírẹ́sì àti nọ́mbà yìí sílẹ̀: nọ́mbà 61 Santos Avenue, Abúlé Ẹ̀gbá, nípínlẹ̀ Èkó ni anímọ̀ káyé bàbá tápà wà. 08033735570 08033735570 nọ́mbà anímọ̀ káyé bàbá tápà nìyẹn. Kí ni nǹkan ọ̀hún tó ń dojúkọ tó fẹ́ mú ayé sùn? Àwọn ìṣẹ̀lẹ̀ wo ló ń jẹ́ kó o máa kọ́ mi lójú wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ bí ìgbà tójò bá máa fún? Lóòótọ́ ọ̀pọ̀ òjò ló ti rọ̀, tílẹ̀ ti fi mù, ọ̀pọ̀ ìjì ló ti jà, tó sì ti ká ni lóru lé. Àmọ́ tòun ti bẹ́ẹ̀ má sọrùn kọ́, ẹni tó mọ̀ nípa bá a ti ń bẹ lọ́hùn fún ni tí àdúrà ó sì máa gbà ní mọ́nà wà lèyàn gbúdọ̀ kàn sí. Torí wípé ọwọ́ ti bá ń dun ni, èèyàn kì í kìbọnú aṣọ o. Ẹni tó sì lè sọ àṣírí ogun tó ń dani láàmú gan-an lèyàn ń kánlẹ̀kùn ọdún ẹ̀. Fún ìbéèrè àti àlàyé, nọ́mbà 61 Santos Avenue, Abúlé Ẹ̀gbá, nípínlẹ̀ Èkó, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08033735570 08033735570 Anímọ̀ káyé bàbá tápà, Ọlọ́run fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ.
1: Anímọ̀ káyé
2: bí mọ̀ ọ̀rẹ́ ẹ̀kọ́ láńkọ̀.
3: Ó ní wọ́n máa jẹ́ kí n bẹ́ni tí ọwọ́ ayé wà lára rẹ̀ ṣe.
2: Bíi ti báwo?
3: Ojoojúmọ́ ló ń pín sí ibi bí ìgbà tí mẹsẹ́ńjà bá ń fi lẹ́tà iléeṣẹ́. Ó ṣòwò, ó fìdí rẹ ni. Bó ṣe ń ṣe ájò ló ń jò dànù.
2: Tó ti wá gbìyànjú anímọ̀ káyé bàbá tápà. Anímọ̀ káyé bàbá tápà, sọ̀pọ̀nà ògbóná ẹlẹ́gbò rẹ̀ ló gbóná. Ó gbóná ti gbóná ní jẹjẹrẹ bí ajere. Ewé ń bẹ ẹgbẹ́ wà. Gbóná wà ju àtọ́rùn ogun ayé pa ń bẹ lọ́dọ̀ anímọ̀ káyé bàbá tápà. Gbogbo ẹni tó ń bẹ náà fún ọkọ, aya, ọmọ rere, ẹni tó ń ṣòwò tó fẹ́ jèrè. Ó wáṣẹ́wáṣẹ́ ò ní ṣẹ́. Jẹ́ kánímọ̀ káyé bẹ lọ́hùn-ún fún ẹ. Gbogbo ayé bá fẹ́wí àtẹ̀gbò ṣe bẹ́bẹ́ 08033735570 08033735570.
4: Ẹ̀rọ kọ́lá kú oríire o, mo ti bẹ́ ẹ̀rọ náà báyọ̀.

0: ti bọlọwọ ilaiyu aye ewe ategbo ni olodu mari wa fẹ nikan je nkan lo agba isegun ti won mo ninu ewe ategbo ti olorun fun se ni baba papa ami mo kaye okan pataki ni won ninu won la koja kilo doju ko olorun fun ara e ti lana abayo fun gbogbo eyan lati bọlọwọ doju ko aye imo sati si baba papa ami mo kaye loni ninu number 61 santos avenue abuye galega tabi ke ma pe 0833735570 legacy 0803735570 ani mo kaye papa tapa o mi mo mo da da ni de
1: kini mo mu wa fu ile le toni oni mo pa ko ri e ni ogbe ami kini ami ni bo lo ti wa ani ba mi si ni lara akoko eyan to le pa mi si ni lara awon nika be ni won ba ni gbe won ba ni su won ba ni ji won ba ni je won ba ni mu ika o se tu leju ami kini si ami ami amo da ni duo ami amo pa koko eni so ami amo para moni ninu ami amo ba ojo laja ami kini ami oruko melo lo gbe wa won so won si yana ne a wa so ise ti ami se ati awon afere ami ala to mo mu wa iyen lo bi mo wipe ala ogbo ala go bẹ́ẹ̀ni aláògọ́ aláàmọ́ sàpéjúwe àti àpẹẹrẹ ohun tí ó ṣẹlẹ̀ àlá àmì ní àmìwó àmì ìkórira iṣẹ́ ti ẹ̀yàtọ̀ àmì àtakò ọ̀tọ̀ lórí ní tiẹ̀ àmì ìjákulẹ̀ nítọ́ bá dé ọ̀tọ̀ ní àmì èmi ni mo ní nǹkan mi èyí ń pẹ̀ka odidi ètò ni àmì èmi ni mo ní nǹkan mi àmọ́ èyí tí mo fẹ́ lọ lórí ẹ̀ lálẹ́ yìí ẹ ké sùn.

ama wo won wo ko pelu ami atako ati ami emi ni mo ni nkan mi lale toni ani mo kaye baba tapa lo so ni bo we e se o number 62 Santos Avenue ile ise wo wa e ko number won le for life ita baba won so a fa lale won tori nu to turo de a timbalia fa ariran egba ti mo ba so fun yin eko number won le 08033 73 5570 08033 73 5570 a fa la ni won o won a mo tu kan o kini si ami ikorira kini si ami atako eje mu ni bi apere ala eje mu ni bi apere iwo ti o lala ibalopo loju orun o ti ri apere atako iwo ti o lala o nje jija loju orun o ti ni ami I saw your people poison. Then, tori onje orita ni ni onje oju orun ebo ni owo sisi gbe wa owo tani ami dani duro ni ami afogosofo ni ami apere oju kan ni eje wa lo sinu etara kini se ami ikorira elele ami ikorira o se foju lasan wo ko be nikan ko mo ba ko mo ju a mo gba ku oba lowo eni korira a mo gba ipo oke ikorira a mo sise ninu igbeyawo ikorira a mo sise lori ara elomi le mo sese ko si bo se seda to won oni fini tori kini oni ikorira elomi o gudu ni se ka serun sugbon ami orun ni nbe lara re ikorira ni ogbe ami o lagbara a mo dani duro a le olore jina a je awo mi iwo ni ibikan ni mo mu wa lo lale yi amo ki n to lo be e je n fun yin number a fa nla o a ni mo kaye baba tapa 08033 73 5570 08033 73 5570 eyin ko yi baba pe won ko live nti n ba fi soro lori eyan a je pe alagbede mi ti n lurin loju kan o ni n to fe mu jade nbe ni eyin ko yi olúwẹ̀gẹ̀ mọ́ gbọ́ mi àfà ńlá ni o a ní mo kàyé bàtàkà ibi tí mò ń lọ lálẹ́ tòní ni mo pè ní ọbẹ̀ àmì ọmọbìnrin tí mo wú yìí arẹwà ọmọbìnrin tó kàwé tó ní ìmọ̀ àṣé àmì kìí pé èèyàn mọ́ kàwé àṣé yọrí ló máa ń takò àmì kìí pé èèyàn mọ́ mọ̀wé ọjọ́ ọ̀la ni mo ń takò kí ni bẹ nínú ọjọ́ ọ̀la ayẹyẹ kí ni bẹ nínú ọjọ́ ọ̀la ẹkú oríire wọ́n takò ẹkú oríire ọ̀pọ̀ wọ́n di ọ̀pọ̀ mọ́lẹ̀ inú ọ̀la ni wọ́n dè é mọ́ kìí ṣe ọmọ ni wọ́n bá jà wọ́n bá ògbówó jà wọ́n bá àyànmọ́ jà wọ́n bẹ ni ó bí ni jà kó mọ̀ bá lọ́jọ́ ayẹyẹ kó mọ̀ bá lọ́jọ́ ayẹyẹ àmì ìkórira o ni wọn fi sára ọmọbìnrin yìí láti kékeré ni

0: iwo ta ba bi sadugo temi lo hun tale ko na bi e si o tu wa jo mo iko keje bo ba mo ko lo mo nigba to n gbo mi bayi o to n pe ni eko pe o gbo ri eko be lati du mata te from those bossa la domiji pada si police post eko ni je pe enu o wa o lo ri ni fun ni joba kan leko kan ma mo de bi abe bi o kan ma se lo wa to ba wa ni do wa mo lo fiki ni mo lo seko nti ba ti mu e ko da gbe gbe yen ori bo ba bi e sadugo yen ko ni ko ma ba won se yo koko ni koda iwo to ri pe laare lomo eko to wa n fi logo e yo to bi office re to bi sayi moto re to bi tri kan o ti se bo pe lolohun nitori pe eyo gangan lo bere aka atun gbo baba wa kilago nile gbalẹ lo so ife sori nigeria headline nigeria headline re awon data ti publish e ko yawo mo mo lebi eyo ki se osala tile nti to ba so nipa odisha awon to orisha na n pe ni orisha awon to je pe won e jeli ju awon yoku won lo pelu wisdom and brainy amẹ eyo ti wa takuti to fi so loko l'office to gbe ere eyo sinu moto to ni to gbo jo mi ko eyo ni logo re won wa fi eyo si ku ni lati du be fun logo state won wa fi eyo won ti si ku olugbani ni o romo bi awa ni ko si mo to ba ti mo ma gbo mi ni oku bi de ko oba adu lo wa lori ojo na olohun o lo wa fege bi aya o wa bi ologun tere ati sooko igbati ya iwa lo gbe sai to ku ko si phone awon alaabi mo ko ti ku se ko maya ki to wa je aburo olugbani lo wa wa pe mo trace anti mi wa na ti e ti ku ti pe abi bi mo meji obi ologun ku tere obi sooko e le sin anti un bayi o ni bi ti a ti wa lohun to ye ba ku amanda so boju adi akete do bi je pe won ba fe si eyo won fe so di contract tradition lo ku won fe si eyo e gbo do te oku kakale e lo wa bi ogede ti wa musulumi to gba fo lo lata nabi wa mahama ki lo ke pe leyo itola so fun e lo bere mo fun e ni 100,000 to ba to ti do so ti mo be leri tí o bá tún ní ẹ̀rí mi pé ẹ̀yọ̀ kíkùn àlẹ́yọ̀sẹ́ wọ́n wá fi sìnkú ni máyà tí ló mu wá sílùú èkó tí bàbá ìta bá sọ̀rọ̀ ní ẹsẹ̀ ẹsẹ̀ àjèjì ẹsẹ̀ ẹsẹ̀ islam tó mu wá wọ́n mú ẹ̀yọ̀ náà wá sìnkú ni ìgúnú tí wọ́n ṣe lẹ́tẹ̀ẹ̀dọ̀ tí wọ́n ṣe ní bàrígà wọ́n mu wá sìnkú ni ìbá tí wọ́n sọ pé àyè gba tápà ó kọ́lé ìgúnú tí ò gbọ́rí ni àyè gba tápà
1: kọ́lé ìgúnú
0: nítorí gbélé náà fún pé kó máa gbé ó tọ́ lọ kọ́lé ìgúnú egun ọya èkó kọ́ ló ti dalẹ̀ ó mu wa ni sọ fún àwọn ọmọ rẹ jẹ́ kí wọ́n mọ ìtọ̀ yìí nínú àwọn òrìṣà tó lágbára nílẹ̀ yorùbá ní ṣọ̀gbọ́ jẹ́ kí mọ̀ pé ó ní ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ìrẹ́ǹtì ní aláàfin àgbàtà nígbà tí ò lágbo láti máa gbowó ìṣàkọ lọ́wọ́ ara òun lọ́lọ́ mú ṣọ̀gbọ́ wa kódà ṣọ̀gbọ́ yẹn gan èdè tápà ni ènìyàn wọn sáà pèsè sango náà ni ṣọ̀gbọ́ wọn lọ mú wa láti ilẹ̀ tápà wa jọba lọ́yọ̀ọ́ ni ṣé tó sọmí fún ẹ ó dúdú wa gangan tá ló wá láti sánmọ̀ nítorí pé wọn mọbi tó ti wá ni ó dédé yẹ fún wọn láàrin ni ìgbà tí ó dẹ̀ délu ilé ìfẹ́ ó bá àwọn ìran mẹ́tàlá ọ̀kan ní méjìdínlógún tó bá ń gbọ́ ìjà àgbàlagbà mẹ́tàlá ọ̀rọ̀ náà sọ wọ́n wá rí pé èèyàn funfun ni ó sì ní àkáyè wọ́n fi níbẹ̀ jẹ́ ká fi jọba wọ́n fi fi òdùdú wà jọba nínú àwọn tí ó gbà kó jọba ni ọba táláwà gbogbo àwọn kínní lọ́ka ìwé reverend samuel johnson nínú àwọn ìwé tó wà very authentic tó sọ̀rọ̀ tán yorùbá làwọn náà ti kà á àtúwákà míì nínú ìwé tó ń pè ní yorùbá tales and heroes jẹ́ pé kó wà lóṣèlú kẹ́mọ̀ wá fi eleda ale ka ma sin eleda to bi mori obu ilu re ni osun state ni kuti mu se ni mari ni olola lo la awon ara ile ife ko ni bi ogun ogun ireje awon ogbe abawa olola julo kabiyesi oba to ni oba oil abawa oba teru baba yi ma pe tan de ni ele ni ke awon won le awon ko ni ile ife ni awon la won tele ife do itola pa yi ka ni o pa to olorun ka ni o pa ikan lo je olorun ara diba me gbe diba ma buru e to ni bibeli gon pada daruko awon aburu anabi anabi wa isa ta mo ti jesu na ma jesu pada bi mo leyin isa ko bi james ko bi john ti lu pon so fo me na ni ki wo na so fun omo re pe wo omo mi la tu shiriki billahi
1: inna shirka la zulmun azim
0: abo ti to ga ju ni ka bo lo ba wo rogun o
1: wa wa soinal
0: jama e wa wo awon ara ilu wa loyo awon taku otaku otaku ti ka ma so du so go awon ti le fe awon taku kan ma se odun olojo awon ti abekuta awon na ma nbo oke olulu bo kan ti nbo ke dore kan bo ke bi ayin kan bo ke tapa oke ide re ta wa wo yi inu eko qur'ani oloba ni a fi oke kan ile mole ni wali jibala awutada ki se pe awon muslimi wala ki wala la la la la o awon nkan te nbe nsin te nfori balẹ fun yi eda olohun bi ti ni to ba ka iwe to pe ni taste of yoruba gods and hero wa rerin rerin jatu fun mi to ba ngbo oran mi yan to lo beere to lo de to lo bi je oran mi yan inu we to won ni tori pe odudu wa o joba o lagbara o wa gba iyawo ogun iyan lo njogun isere iri dagu loto ninu we ta wa adisratul hadid ogba oro irin eyan logun ogboju olode ni o wa gba yawo to ko bris kias ngba na awon agba ni bebe rara o le gba yawo ogun urisa lohun na mo da be ba te rekin fi yawo ele mo ti fun loyun ogun ni rara o mo fun yawo loyun ngba to wa bi mo omo yin ni awo meji o ni awo fun wo ni awo dudu odudu wa so pe se ri o oran mi ti yan awo mi lomode mu waye ogun ni rara oran temi na yan awo dudu lo mu waye to fa oran mi yan niyan oran mi yan ti so sa ki se bora gbo awon afun ni jarabi imi le we lawa ni imi le ninu gbon ko mo itan ko si wa di itan lo fi pada yo wa pada gbo ilu kokan awon ibadan won kuro nibi oke ibadan kuro ni ma tun so pe ni ibe mo oke ibadan eni kini kan oru mi fe daruko to ma n pe mo be na la won to wa leko wa yi ti ma na won fe lo se iluku won fe lo se isina gbogbo ti mo n kakale yi ni kirun irele subu ko le dide mo iwa awon omo eye eyan temi yoo tun lo jaabu te ma ri losun osogbo ibido kan ti n lo sodo yi se won bo omolegbe odo ri ni yoruba pẹlẹ yoruba pẹlu kini pẹlẹ bọ ṣiṣẹ iwọ lọ fi kọ ọmọ rẹ tó bínú ọrọ yorùbá náà wọn níbi ọmọdé ò bá mẹwẹ lẹwẹ tí ó sì mọ òwe lówè á jẹwẹ sọwọ ọtún á sì jówe sọwọ òsì bàbá ìwọ lo lẹtọ láti.

0: gbogbo àwọn ìlú kọ̀ọ̀kan àwọn ìlú kọ̀ọ̀kan níbi wọn máa wá wá àwọn òòsà tí wọ́n takú tì tí wọ́n ń sin àbí kódé tó fi jẹ́ pé wọ́n dáná òòsà ni oní pàǹtí kanifa àwọn tí ẹrú tán lọ ṣẹrú ní brazil ní south america àwọn brazil ló ní kanifa ọ̀nà wa mo wá sí pópó àgùdà tó bá ń gbọ́ pópó àgùdà pópó kátólíìkì ni nítorí pé ìjọ kátólíìkì làwọn yorùbá ń pè ní àgùdà pópó àgùdà pópó àgùdà pópó àgùdà ìyẹn pópó kí tún bí ẹ lọ síbòmí tó bá ń gbà tán wá padà wá pín káwọn protestant káwọn protestant tí wọ́n kú lábẹ́ kátólíìkì tó wọ́n pé àgùdà ò jẹ́ lábẹ́ gẹ̀ẹ́sì gbogbo ẹ̀ lánìtàn ẹ̀ lọ́wọ́ ìwọ bàbá a fẹ́ lórí ọ̀rọ̀ yìí dáadáa a tún tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ àmọ́ tó máa kọ́ sọ fún ọmọ rẹ ni pé ìwọ ọmọ mi o láàtún ṣeré kébé wa.
1: iná ṣèkà lọ́wọ́ lónà òye.
0: àbòsí ni kéèyàn máa tún sin nǹkan mi lẹ́yìn ọlọ́run. ẹ ṣàbòsí fún mi ẹ ṣàbòsí fún mi rárá o àwọn ẹlẹ́bọ gan náà ń pè ní alábòsí káfí dúró ọjọ́ tèmi. Àdébò wa Bàhámà.
1: Sọlọ lọ́wọ́ ni wọ́n lè
0: ṣẹlẹ̀. Ó ní màmá ṣàmá àzọ́lé. Bíbí kan wí ìyàwó. Wàá wà yà lámú ànàwó bọ̀ọ̀lù. Bàkọ́ ní àkàrájà ní ọ̀dọ̀ sílá. Ó ṣe ọlọ́ba.
1: Sọlọ lọ́wọ́ ni wọ́n lè ṣẹlẹ̀.
0: Ọlọ́ba kẹ.
1: Sọlọ lọ́wọ́ ni
0: wọ́n lè ṣẹlẹ̀. Ó yẹ tó bá ṣe tó bá ní àjọṣe.
1: Mẹ́nà ṣe àlẹ́ wọ́ọ̀lì.
0: Ó ní pẹ̀lú àwọn ẹlẹ́bọ eléegun ni o onígunnu ni o ẹlẹ́yọ̀ ni o onígẹ̀lẹ́dẹ́ ni o nìyíkọ wíyàwó o wá bá wọn ṣe singlet o bá wọn pọ kókó o bá wọn ṣe bánà gbogbo tó bá fi ran àwọn ẹlẹbọ lọwọ.
1: ọhún ọyà ẹlẹmọ ẹnẹhu ọhún ọlẹ.
0: ó di ọmọ pẹlẹbọ ni wọn ọmọ pẹlẹbọ ni wọn àmẹbi ni ní ti pàápàá.
1: ọkọdẹ ọkọ jẹ mìíràn islam.
0: ní ti pàápàá àmẹbi ló ti kúrò nínú islam ọlọrun bá nílẹ kúrò nínú islam.
1: ami.
0: kó má bàa kúrò nínú islam láti gbé tó wọlé ọlá kalẹ̀ 6-4-6-5-3 ká fún ẹ ní àdílà ká tọ́ fún ní ìṣára gbogbo ta sọ yí ìtàn tó fẹsẹ̀ rinlẹ̀ ni bóò tí ẹ mọ̀ lọ wá ìwé ìtàn rẹ fún samuel johnson òun ló kọ́kọ́ kọ ìtàn yorùbá pẹ̀lú àwọn òòsà máṣe bọ́ ọ kò sí lọ ìwọ òbí ló gbọdọ̀ kọ́kọ́ kọ́ ọmọ yẹn ìyẹn kì í sọ̀rọ̀ títà kì í sọ̀rọ̀ afa rárá o ẹnìkan ọmọ yín lọ kí ó lásán ni ẹnìkan lọ kọ́ ẹ̀sìn nítorí ìdílé lágbára ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀ àtẹ̀síwájú ẹ má gbàgbé wọlé ọlá lẹ́tọ̀ ètò ní wọlé ọlá tá a gbọ́dọ̀ sọ náà ni pé ojúṣe òbí ni o láti kọ́ ọmọ pé ìwọ ọmọ mi bàbá wọn sí òòṣà sùpárákà lámọ àbí amdika wọn náà ṣàbẹ ọlá ilẹ anta wọsẹ kéroká wà àtúnbọ ilé.
2: naam allahu akbar kabira adúgbò ẹwò ọlọ́run ọba ẹ̀la ó tún ṣe wá sí ní ìrọ̀rùn fún wa ọlọ́run kó jéèrè jẹ fún wa láyà tó gbọdọ̀ lè kí àmọ́ ẹni ọlọ́run mọ̀ lọ́ wá ṣe olúgbọ̀wọ́ ètò yìí kó lọ́ọ́ bá wa dúpẹ́ fún wa o kó lọ́ọ́ mọ̀jọ wọn mọ ìnira aṣọ àsínígbò náà kò ní dúró lórí tiwọn yóò tó dórí ọmọ ọmọọmọ àti àrọmọdọmọ kí tiẹ ṣe tèmi ọlọ́run mọ̀ fi sí àárín àwọn ọmọ wọn aláwọ̀ àmì bí wọ́n ṣe ń sọ́láhù dì lórúkọ tó yẹ jẹ masalam wa illa liko.
3: kárìnrìn àjò lọsílẹ̀ mímọ́ háàjì kì í ṣe fún fàájì àbí afẹ́fẹ́ ayé bí kì í ṣe fún ìdáhùn sí òkú ẹ̀sìn islam tá a bá fẹ́ wá rìnrìn àjò náà ó dára tá a bá iléeṣẹ́ tó mójútu rẹ̀ rìnrìn àjò ọ̀hún tí ò sì ní tako kitabu wa sunna iléeṣẹ́ al-kubra international services limited ṣé ti umura ramadan ni àti gbogbo oṣù lóhùn tó kù ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ tiwọn àwọn àfáà tó mójútu ìrìn àjò àjà àti umura wọn ti wà ń kalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè kíka

0: ṣe o gbogbo tin ba so loni egbon egbon ni ṣaṣe akoma lafia dibima boga teki eku ye kale eje ori ajo lori eto fun tale to mi ka lo si agba mi riri aye o ti nse baba kan ni won ti ni la sisi atepelu bama to bi o ti bi menu simam ise ajo gbigba ni baba ta wi ile laayo to ka gbajo lawon abikereje to suma ile won to yi ni eka ni won ma baba la sisi atepelu si ìgbà tó di wípé iṣẹ́ yìí gbòòrò lọ́ba di táwọn èèyàn yìí kọ ẹ̀ padà lọ́ba di làṣìṣe alájọ àbẹ́ yìí kọlu lẹ́yìn ó dé kò níta kan ìyàwó rẹ̀ náà fòwò tí ń ṣe kalẹ̀ ìwà àtọkọ́bájọ́ ń gbàjọ iṣẹ́ àjọ yìí ó ní wọ́n yàn láàyò tí wọ́n fi tó àwọn ọmọ tí wọ́n bí níléèwé gíga ọmọ méjì ló sì ní iṣẹ́ ẹ̀ nípa àdánù àwọn ọmọ tí wọ́n bí ọmọ tó wá jẹ ẹlẹẹkẹta òun dóbìnrin ọlọ iléèwé ọjàlabulabu iléèwé gíga ọparí àwọn kó tóbi wípé ọparí nígbà tó wà níléèwé gan níbi tó ti lọ ń lọ skul ẹhẹ tó ti ń kàwé mo náà ti níṣẹ àjọ gbígbà yìí láàyò mo wá ṣe ní tìgbàlódé ó gbé lọ sí advanced level ó ti upgrade díẹ débi wípé kò tí ì parí iléèwé ìtì mùká ó ń tọ́ra rẹ̀ kò fi ẹ̀nàrí owó baba rẹ̀ gan mọ́ ìtì ìparí ilé ìwé ó ti nílẹ̀ bí oríṣi ilẹ̀ bí plọ́ọ̀tì mẹ́fà méjì bí nta gbọ́ ó wà ní 400 level tó wà ló ti fìpìlẹ̀ ilé lélẹ̀ kó tó parí ti kọ́lé o ilé ìgbàlódé ló sì kọ́ tọ̀ ó lọ sí ìlú ọ̀padà dárígbé níwájú kò ti sí àjọ gbígbà ní pambele ìbíṣẹ́ ìlú ti pàdé ọkọ tó fẹ́ tọ̀ ní ṣùgbéyàwó òkúta ọkọ rẹ̀ iṣẹ́ náà ló ń tẹ̀wájú tó fi ra ọkọ̀ bọ́kọ́ ń bèé lébi méjì kódà ń ta tó gbọ́ wípé wọ́n ní ó fẹ́ láwọn ilé ìwé kan tó ń tàwé wọlé àwọn èèyàn lákàn nìkan ló lóko òwò ńlá ní dájọ́ lọ́dọ̀ ọ̀kan lára àwọn ọmọ bàbá yìí obìnrin sì ni àmọ́ ọ̀rọ̀ ògùn lọ́jọ́ ta mẹ́sùlùú ṣàṣàrò ọjọ́ burúkú pátágbà lọ́jọ́ ọ̀tún fún akọni ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tí mo fi mẹ́nu lé ọ̀rọ̀ ọmọ bàbá làṣìṣì àké pẹ̀lú alájọ ẹ̀rí ṣẹlẹ̀ wo ni ẹnu ọmọ rẹ̀ gangan láti lọ ẹja bẹ̀rẹ̀ ta kú ọ̀rọ̀ sọ pẹ̀lú ọmọ rẹ̀ ẹnu mi lánàá tí ó dùn mí wípé bí ìgbà rí ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ bá sì rí àyè rí àmọ́ tá a gbọ́ ta ṣèwádìí tá a sì débẹ̀ ayé ọ̀gbẹ́lẹ̀ ni wa ẹ tún wá kọ́gbọ́n o nínú tí ń ṣẹlẹ̀ nínú ayé ìrírí ayé ìtàlẹ̀ tòmírè lórí ètò yìí kò ṣe é mọ́gbọ̀n fún gbogbo ọ̀nà tí yóò wà ní ẹ̀rọ bá mi ká lọ.
1: iṣẹ́ àjọ gbígbà yìí wà láyé ọ̀kọ́ ẹ̀ ẹ̀ ti kọ bàbá mi lẹ́yìn àgbẹ̀ gbígbà ẹ̀rọ ọ̀fìtọ́ ọ̀rọ̀ sí tá a dàgbà sí tá a gbọ́ dúnà tí mo fi lọ́kọ láti bí àjọ yìí náà mo ti pàdé ẹni tí mo fẹ́
2: èmi
1: ọkọ mi iléeṣẹ́ kọ́ tí mo bí iṣẹ́ rẹ̀ ṣàyẹ̀wò ṣùgbọ́n níbi tí mo kọ́ mi sí ní ẹ̀gbẹ̀gbẹ̀ ó ní arákùnrin tó kọ́ mi tì mí tí ìyàwó ẹ̀ ló gbé nínú ọlọ́run tó bẹ̀ ń bá àjọ sí ní owó
2: ọ̀hún
1: ṣàdédé ní ọjọ́ kan ni ó pè mí tí bá wo ọlọ́run gbà mí bóyá ló ṣe fi jù oníṣù lọ́rùn sí máa ń lọ
2: ọ̀hún
1: ló kọ́ pè mí pé kí n jọ o kí n náà ran ìyàwó mo sọ fún ọ màmá ẹ jọ ẹ máa ní sí díẹ̀ fọ̀rọ̀ nítorí kí n ẹ ṣe dájọ́ lọ́rùn rẹ̀ wá mi ò tí ì rí agbára rẹ̀ láti yá nínú owó báyìí oṣù tí ì parí ẹ máa ní sùúrù fún mi ní àwọn ọ̀rọ̀ tó ti dá owó lọ tó dẹ̀ fẹ́ ya owó lọ́rùn rẹ̀ ó ṣàṣàlàyé fún ọ níjọ́ yẹn náà wípé kí ó jọ kí wọ́n sùúrù fún mi ohun tó máa tìyá rẹ̀ jọ sọ tá a fi túkárì rẹ̀.

0: tẹ̀yìngbọ́ wa ní olóòye ọlọ́gbọ́n ìhun làákà ìléyìn ẹ rí nínú ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ yìí sọ pé tó di pé mo yí ohun rẹ̀ wálẹ̀ wo ni ìyá tí ọkọ rẹ̀ kọ́lé ti èyí níbi tó wù ú kọ́lé sí pé ń dàjọ ọ́dàjọ lórí mẹ́rin ọ wá ní kóhùn ọ yóò mú lówó òwú àjọ ó ṣe yín kàyéfì wa máa ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n ẹni tó bá ń ṣẹ̀ṣẹ̀ ń dàjọ wọ́n fẹ́ kó ti dàjọ wọ̀làjì kò sì lóhùn ọ̀rọ̀ owó fún ẹni láti ya àwọn fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn kan ti tò wájú ṣáájú tí wọ́n ti dàjọ jẹ̀na mẹ́rin náà lẹ sì ṣẹ̀ṣẹ̀ dá wọ́n bá tún sọ kìíní kan pé àkókò tí a yìí kò rìn sóhun ọ jẹ́ àkókò tó ń tọ́ wà nínú ìlú tí ìdílé oṣù bíi mẹ́rin lọ tí ẹ̀rí ti ìdí tọ́ bá dé wípé ó sọ fún màmá wípé tọ̀ ìlú rẹ̀ fún lówó àmọ́ ní báyìí ìlú tí ìlú lórí ọ̀fẹ́ àti ìyáyé lówó tẹ fẹ́ yà wọ́n kò tó wá di wípé ẹ tún lóhùn síwájú sí i ẹ já jọ dé ọdọ ẹni bí ẹni èèyàn bí èèyàn ẹni ta ni ìlú mọ̀nìká àjọjẹmẹ oníṣègùn ìbílẹ̀ ìlẹ̀mẹ̀ bàbá tọ̀rọ̀ làgbà àrẹmọ ni bàbá yìí agbọmọ làtún ni wọn torí iṣẹ́ kájáwé jágbò ká fi ṣètọ́jú àìsàn àrùn àtàrí ara ni wọ́n yàn láàyò wọ́n pawọ́ dà o wọ́n ní tọkọ̀ ìfá àbọ̀ lọ́wọ́ oníbòrí rẹ̀ wá ní agbára tí wọ́n ju gúlọ́dà àwọn ẹ̀dá ojú ọ̀run lọ́jọ́ sí tí àdá gbé wọn nílùú òkè tí wọ́n bẹ̀ jẹ́bẹ̀ fún ìṣẹ̀lẹ̀ pẹ̀lú táwọn bá lọ síbẹ̀ èyí ga lóníbòrí ẹ̀ àwọ̀jà bàbá fọ̀rọ̀ làgbà ó ti dé ní òyìnbó bá a ti ń ṣètò yìí gbẹnu sọ́ǹpù lọ́rọ̀ bàbá yìí wọ́n ní tọkọ̀ ń fáàmù tọ́lẹ̀ yìí ti lọ́wọ́ o nǹkan dẹ́lẹ̀ yorùbá àṣírí bíbù ń bẹ o èyí tá n bàbá wa fi ń gbé ìgbésí ayé ìrọ̀rùn àti iṣẹ́ tó fi ń tẹ̀wájú láyé àtijọ́ ó ń bẹbẹ̀ la ọ̀sẹ̀ tí wọn náà bá yọjú sí bàbá fọ̀rọ̀ làgbà ọ jàǹfààní tá à ń sọ yìí wọ́n agbọ́ba tí ń ṣètò lálẹ́ yìí bàbá fọ̀rọ̀ làgbà ti gbé wá sí ilé èkó bẹ̀rẹ̀ látàgùn méje òwúrọ̀ lálẹ́ mẹ́ẹ̀tì náà lórí ọ̀fẹ́ àti ìfojúrojú pẹ̀lú wọn bẹ́ẹ̀ ṣe wá rìn míì ẹ̀rọ mọ́tò tó lọ sí ẹgbẹ́ dá ẹ wá sọ fún onímọ́tò wípé òun ló pé bus stop lọ ti fẹ́ sọ kalẹ̀ lẹ́gbẹ́ dá tí wọ́n bá ti ń sọ yìí níbẹ̀ ẹ bẹ̀rẹ̀ basi street èrò wípé bus stop ẹgbẹ́ dá lẹ́kọ̀ọ́ nọmba 17 basi street ni bàbá fọ̀rọ̀ làgbà wà ní èrò wípé bus stop ẹgbẹ́ dá nọmba àwọn rèé 08152138705 08152138705 08152138705 àti 09064833400 09064833400.
1: Ìgbà tí ẹ ṣàlàyé pé àìní ayọ̀ tẹ̀síwájú láti máa dájọ pẹ̀lú olúbí àbókù ó ń dájọ ṣùgbọ́n àjọ ọmọ ìdàbí ti tẹ́lẹ̀ mọ́ rọ́gbà
2: bí kí wọ́n dá lónìí ibi tí ó tẹ̀ wá ṣe débi ti àgọ̀fẹ̀ ló di pé rọ́gbà ní àjọ mọ́dà kò rí bẹ́ẹ̀ ọkọ ọ̀run ìlú fi lọ́kàn kún ọ̀rẹ́ ó fi di pé ó ṣàrò gbà bí wọ́n ṣe ń dá èmi dẹ̀ ti lóyún pé tó bá tẹ̀ dá búra bíi 10 or 15 kí o fún wọn ní owó tí wọ́n láwọn fẹ́ wá.
3: Nínú ewé àrùn jẹjẹ o fọ̀rọ̀ làgbà kọ́gbọ́n ayé rẹ di tẹ̀lọ́gán ọmọ ewé nínú ewé olúwo kò níran olúbíkin abàmì ọ̀yẹ̀lẹ̀ tí ń yẹ kú òun àrùn dé ẹ wá wo bí ogun ayé bẹ́ ń wọlẹ̀ bí ẹ̀dùn àrìrà níbi ká fojú kan wò pé kárógun ayé ti ń jani ní kedere bàbá fọ̀rọ̀ làgbà ni ẹ fọ̀rọ̀ lọ kó jẹ́ ti ká tọ́jú ẹni nílànà àwọn bàbá ńlá wa bàbá fọ̀rọ̀ làgbà ni ẹ fọ̀rọ̀ lọ kó tún já kálu ewé àjẹgbò lọ́nà ti gbà lóde bàbá fọ̀rọ̀ làgbà ni ẹ fọ̀rọ̀ lọ kó ti ṣeṣeṣe ayé rẹ ò lójú ẹ̀yọ́nú ayé ni wọ́n fẹ́ ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà kó tún bá ní ibẹ̀ ẹlẹ́dùnmarè fún èyí

Apenda ti ya yi o ri o ya lodo obi te gbohun lenu re yi nigba to da jo dori merin mo bi pe eni ya o da je bi ti e ki won da je ni o bi won da se ku se ku ni si ti pelu loko ni pe won ba se gbe ji da dori me dogun tabi mewa ta ba gbara gba dori mewa Ìyẹn lè fún wa lówó tí wọ́n fẹ́ yá. Ẹ̀jẹ̀ ọjọ́ ayé sì ń kẹ̀kẹ́. Ẹ bèèrè wípé èmi làjọ tí ìyá yìí ń dá. Àgbégbé wọn ń dá o, kì í ṣe tọ́lọ́ sí ọ̀sẹ̀, kì í ṣe tọ́lọ́.

0: agbóbìnrin ṣe máa ń gbàjọ ni àjọjúmọ́ tí ṣì ń dá ₦5,000 ni ń dá lójúmọ́ ọwọ́ adá ọjọ́ mẹ́rin ọjọ́ ₦20,000 ó sì fẹ́ gba ₦200,000 ẹ̀wá já mú báyìí odidi oṣù tí ó fi dájọ tọ́jú ọgbọ̀n jọ nínú oṣù kan ẹ fi multiply ₦5,000 èlé lọ́jẹ́ 5,030 fún ọ̀dọ́ ẹni ₦150,000 ó sì fẹ́ gba ₦200,000 ó túmọ̀ sí wípé owó tó fẹ́ gbà gan ó ju gbogbo owó àjọ tí ó kù tó ṣùgbà parí lọ owó tó yọ owó òkú mú rẹ o ìláyé ń ṣerú ẹ̀ òun ẹni ọba ti jẹ́ regular customer ó ti ń dá lóṣooṣù láìmọye oṣù sẹ́yìn díẹ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìyá ọ̀dájọ lọ bí ó dé mọ́ àpẹ̀dání tó bẹ̀rẹ̀ kẹ̀rí wípé ìpèníjà tí ń ṣẹlẹ̀ lórí àjọ tí ń gbà tí ò sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yìn ìpèníjà ooru ẹni ọlọ́rọ̀ gàgà láti gbọ́ ṣe rí ètò yìí kò ṣe é náà gbé ètò mi torí wípé àwọn tí ń ṣẹlẹ̀ nínú ayé kò là mú tọ̀ wá wá ó gbà ládùúgbà fún gbogbo abi amọ tó ń gbọ agbẹ́kẹ̀dá kí ń ṣètò ìmọ́lẹ̀ yìí láṣẹ olódùmarè ọmọ ìwé àti ní òní gbọ́ owó ayé o àwa ní ìsinmi tẹlẹ̀ níbi ó ti lójú láṣẹ olódùwà ṣe é rí àwọn bàbá wa láyé àtijọ́ gbogbo ọ̀nà ni wọ́n fi mú sáré lórí iṣẹ́ tí wọ́n bá yàn láàyò kódà àwọn tó ń dáko ni òun kò ní kó dídá ṣe rí wọ́n máa ń mú dídé ní gbogbo ọ̀nà ni àpéwá ń páwọn tó ń ṣòwò bàbá wa tó ń ṣiṣẹ́ ọwọ́ kódà tó fi dérí àwọn tó ń ṣiṣẹ́ ọkọ̀ ní wà sẹ́yìn náà ń tẹ̀lé wa lọ lórí ìṣẹ̀lẹ̀ yìí ṣùtìrì pé òun olùgbé ètò lálẹ́ yìí òun lè láti mójútó iṣẹ́ rẹ ní gbogbo ọ̀nà mọ́ dúró dèjà tí wọ́n pè é dán ayé àmọ́ dán lórí iṣẹ́ ẹni ìwọ́n wòran dèjà tí wọ́n pè é nírọ̀ wò ayé àmọ́ mẹ́lẹ̀wò lójú ọ̀nà èèyàn wọ́n bù kẹ́dínwó dèjà tá yọ ọ̀tá ó ní pẹ́ẹ́pẹ́ ọ̀gbọ́n ni yó ayé àmọ́ ta ní pẹ́ẹ́pẹ́ o lórí iṣẹ́ tá a bá yàn láàyò kí ló mú ọ sùn kí ló mú ọ wòran nígbà tó lọ́ọ́ ti sàánú rẹ tó ò ló pè lálẹ́ yìí tó o sì gbọ́ tà ń sọ nípa bàbá fọ̀rọ̀ làgbà tọ́lọ́rùn lò lọ́wọ́lọ́wọ́ èyí tó dáa jù ní kẹ́ẹ̀dá ti kan nílẹ̀dẹ̀ ń bẹ ìtumọ̀ yìí ni wípé kó o tètè sáré lẹ̀ lórí ọ̀rọ̀ ìrìn àjò ayé rẹ wọ́n bá ṣe wàá mí ẹ̀rù ní ọba ọlá kọ wọ́n bá fẹ́ ta ń pẹ́pẹ́ lẹ́nu iṣẹ́ rẹ wọ́n bá odidi ìyá máa ra lé ayé gbé lẹ́nu iṣẹ́ èèyàn sáré bó sì gbé èèyàn láyé sáré bó sì tayọ gbìyànjú bó ṣe di àpáta tẹyìn ọgbọdọ forí sọ wàá gbọ́ mi yé ìyá bẹ lé ayé gbé o ìyá sì máa wá lé ayé kàn mí bí wọn bá súnmọ́ àwọn tó lọ nílò lọ́wọ́lọ́wọ́ ni wọ́n wà lé ayé fún ọ ẹni ọba wálé ayé nítọ́ wálé ayé kàn yóò lu ayé nírọ̀rùn àrọ́mọdọ́mọ rẹ̀ yóò tún máa lò lọ bẹ́ẹ̀ bàbá fọ̀rọ̀ làgbà tí ó wà ní nọmba 17 Bassey Street òrùlópé bus stop ẹgbẹ́ dálẹ́kù lójú iye wa bẹ́ẹ̀ yálà ìgbẹ́lọ̀ ní olùṣẹ́ rẹ ni àbọ̀ fẹ́ dáwọ́ lè nìkankan àbọ̀ fẹ́ sẹ́yìn àjò lọ́bì kan àbọ̀ ń lóyún ipò kan bí ìpèníjà nìkankan ló mú nínú àgọ́ ara bóyá àrùn ara àbí ọkàn kan láyé jù wọ́ àbí ọ̀rọ̀ rẹ orí wípé ọba tẹgbẹ́ yòókù ni àwọn jáde ìta ni wọ́n á gbọ́ tọ̀rọ̀ bá rí bá wọn ẹgbẹ́ bàbá fọ̀rọ̀ làgbà ni ọjà jọ ṣàbẹ̀wò sí wọ́n bẹ ní nọmba 17 Bassey Street òrùlépe bus stop ẹgbẹ́ dálẹ́kọ̀ọ́ nílé ọ̀la bá ti mú yọjú sí ni ẹ̀rọ ìmúlówó ọmọ rẹ̀ 09064833400 09064833400 09064833400 àti 08152138705 08152138705
1: mo lè ràn ọ́ lọ́wọ́ yín ìgbà tí ìyá tó sọ bí nǹkan yáwó tó ń bàjẹ́ ṣekúṣekú ìjọba tó dáa tó ń gbà tó sì parí ìjọba bá owó rẹ padà fún pé ebi ń tọ́ bá ìjọba kó rẹ
2: fún.
1: ẹ kó fún.
2: into what shall it last? Maybe I will see back. Okay. Ẹjọ́ ọba ọgbẹ́ ní ìjọba ìkíkọ̀ kó fìdí àárẹ̀ tí wọ́n fi lọ dá wọn padà fún àwọn onílé ló di pé láwọn èèyàn àkàgbẹ́ tí ẹ̀yọ́ ń ké lórí òrùlé wa níbi ilé yìí ẹ̀yọ́ ń ké àwọn ẹgbẹ́ sọ̀rọ̀ ààrẹ nílò ìjọ sọ̀rọ̀ aṣẹ́rí ìpínlẹ̀ aṣíkejì
1: ẹ̀ẹ́dún àwọn ẹ̀dún sọ̀rọ̀
2: àwọn ọ̀rẹ́
1: ọ̀sán ni àbí láàárọ̀
2: lágbòkú
1: ni
2: Amẹ́ríkì Nàtàlì Ajáàmù pé ẹyẹ kí ni owó ìlú wa láti ṣẹ̀padà. Gbà tí ó di ìdájí bí ọwọ́ aago márùn-ún. Ọkọ̀ bí wọ́n gbé owó tí gbogbo fún wọn. Ààrẹ wọ̀lẹ̀ àárín owó.
1: Ó pè ya lọ́nà.
2: Ó pè ya àdìrí olè wọlé wá jà. Ilẹ̀kùn rẹ̀ ṣe ń ṣíṣí. Èmi tọkọ ni nìkan náà wá sí wa lọ́lẹ́.
0: Àdúrà mi sí gbogbo ẹ̀dá tó gbọ́ agbẹ́tòbá tí ń sètò lálẹ́ òní ni wípé ayé òní da ìrìn àjò sí èmi àti rí láti òní ìgbìmọ̀ rẹ̀. Mo rò pé à ń bá wa fi èébì láti ìpìlẹ̀ ọ̀rọ̀ obìnrin ìgbélé ètò kíta lẹ́ẹ̀tọ́ yìí. Bó sì ṣe ń sọ ẹ̀ bá wa fọkàn tẹ̀lé wa kalọ̀. Àpẹẹrẹ àkọ́kọ́ tó kọ́kọ́ rí ni wípé àpẹ̀ndà tí àti takùn ọlọ́run tó ní àkúrò fún lówó àmẹ́ẹ̀dá débi mẹ́ẹ̀ẹ́dógún tàbí mẹ́wàá tí ò ti rówó fún ìyáhùn ẹ̀rì tí ń dájọ 150 rẹ gbé 150 ní òfin kó lóṣù tí wọ́n kò yọ ìkókó òwú ẹ̀ tí ò ní pé owó mọ́ tó wá lóun fẹ́ gba 200,000 nígbà tó dájọ lórí mẹ́rin. Àkọ́kọ́ dá rẹ̀ náà sì ni o kò dájọ lọ́dọ̀ obìnrin tẹ̀ ń gbóhùn lẹ́nu rẹ̀ yìí rí kò wá fún ìyáhùn lówó ó tún wá lọ gba kíá máa mi. Dájọ́ bẹ́ẹ̀ ṣe ń da tẹ́lẹ̀ ọwọ́ ń dájọ́ ṣekúṣekú ibi ọ̀dàdé olóòrùn kúrú fún ṣùgbọ́n lákòókò wọn àkíyèsí tó kọ́kọ́ ṣe ni wípé ó ti rí àwọn ìpèníjà kọ̀ọ̀kan lórí àjọ gbígbà tó bá gba káàṣì lélé fún bí àpẹẹrẹ onítòǹbá tanigbó tó ń gbà ń jọ ni ọjọ́ bá bí 1.7 million tó bá gbówó sílé nígbà tí ọba fi mọ́ olùwà 70,000 ti ní owó. Ìwọ̀n àtọ́kọ rẹ̀ tí ẹ̀jọ́ gọ́ngọ́ ṣe bí àwàdà àti lọ́mọ ọ̀dọ́ àìkú àti ajẹ́. Ẹ̀mọ́ ẹ̀kejì tó lọ rèé gbowó ní báńkì àtọ́kọ rẹ̀ wípé tílẹ̀ bá mọ́ àwọn tó ń fẹ́ fún ní káàṣì fún ìwé ní mọ́tò. Wọ́n pọ̀ bí ẹ wọ́n gba 5 million naira. Ìgbà tí mo ń fi mọ́ wà lórí wọn. Ṣùgbọ́n kọ́kọ́ ṣẹlẹ̀ lórí ìgbẹ́jọ́. Bó Bóòlù àwọn ọ̀pọ̀n láwọn ìgbọ́ sétí nínú ilé. Àwọn sì ń gbẹ́sẹ̀ tí ń kọjá lọ gìrìgìrì tó ń kọjá níbi fẹ́ǹsì àwọn mẹ́ẹ̀kùnlé àwọn ìgbọ́ sétí nínú ilé lónìí. Àwọn ọ̀pọ̀n kíra wọn lórí ìgbàgbọ́ wọn ń gbóhùn gàràgàrà ṣùgbọ́n mi ò ní ẹni tí ń ṣe o. Èlò dọwọ́ ọlọ́run àwọn ẹyẹ borí òrùlé wọn ti gbé dọrùn ẹ láwọn ẹyẹ wo ẹ náà bí mí. Ìgbà tílẹ̀ mọ́ 5 million naira ó bì sàfíà ní ilé kábíyèsí olódùmá rẹ̀. Ẹ̀yin náà kọ àmínú ilé ẹ̀kọ́ hà ó ṣe yín tàléèfì. Àdúrà mi sì lè gbé ètò yìí lálẹ́ yìí àtàbí àwọn tó ń gbọ́ mi gbé tàbí wípé ayé òní orílẹ̀ lẹ́kùn fúnmi àti lórí iṣẹ́ wa láṣù olódùmá rẹ̀. Nǹkan kan bọ́ wa ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ ẹ tún máa bá wa ká lọ.
2: Ó ku ọ̀sẹ̀ kan tí wọ́n dá lọ pé ìlú bí ìrìn àjò hospital ìwọ̀n ṣe test ọ̀rọ̀ pé kò ní abúlé ṣe yẹ kí wọ́n yí wa lọ́pọ̀ ìṣẹ̀lẹ̀ ojú scan. Àwọn ọmọ bá sọ pé kò sí ẹ̀ẹ́tàn nínú ìlú lọ́dọ̀ bẹ́ẹ̀ ti bímọ. Ní ìlú ọdún ṣì dá síbẹ̀ láti gbà tí ọ̀rọ̀ pé kò fi ń bọ̀ kò fẹ́ mọ́ bẹ́ẹ̀ ti wá ṣẹlẹ̀.

sọ wípé sáré wọn tó lé ọ gbìyànjú dídàmú tó dé sáré gbígbàdúrà títè méjà tó súnmọ àwọn tá à ń sọ o ilé ìlú túbọ yìí àtàwọn irúfẹ bẹẹ ọmọ kan nínú ayé ìròyìn ayọ fáwọn ọkùnrin tal tàbí elégbé àwa wọmi ní ti ń dunlẹ àwa tọpẹ ẹyìn yọ lẹnu àwa sọ kan sùn lọ egbògi láwọrọ ó ní ẹbèrè fún iléeṣẹ bàbá fọrọ làgbà ló gbé jáde àwa àyàwó lé taari fọkọ wa náà wà nípò ẹni tí ò lé gbajúmọ sákàrà dáadáa egbò jìnnàwọrọ ni ẹ rà fún ọkùnrin nìkan lọ wà fún àwọn ibi tẹ ti bá pàdé lókun àkéte rèé ẹyẹ ìyẹn wa ní èbùté èrò àtàgbègbè rẹ ẹ máa lọ sí ìsọ olóòróró lọdọ alájà bábùṣe bẹẹ bá ti débẹ ẹ bá igi gbogbo ìpínlẹ ìnàwọrọ pàdé mẹ ẹ máa lọ sí nọmba 14 olùbánjọ solari ọfọ elébìbì kékeré ẹ bèrè ìyá ìsà ń bẹ egbògina ọrọ wà ń bẹ àwa tá a wà ní àjà àti agbègbè rẹ egbògina ọrọ wà lọdọ ìyá àlàó alágbe tó wà ní afat bridge igbó ẹfọn bọstọ àjálẹkọ ẹyin tí mo sí àti agbègbè rẹ ẹ máa lọ sí nọmba 9 ìdúmàgbò street olóòsà bọstọ ní sí lagos ẹ bèrè ṣẹṣẹ níbẹ egbògina ọrọ wà lọdọ rẹ bákan náà ẹ̀yin ti jákàndé estate ètò apá ìdìbò lẹ́kọ̀ọ́ àtàgbègbè rẹ̀ ẹ máa lọ sí ọ̀dọ̀ ọmọ asékiri ní mọ́ṣáláṣí sẹ́wùdá mìíràs ní falọwọ bus stop jákàndé estate ìbẹ̀lẹ̀ ti di egbògina ọrọ̀ pàdé ẹ̀yin ti ìjọra àtàgbègbè rẹ̀ ẹ máa rí egbògina ọrọ̀ rà lọ́dọ̀ ìyá àsẹ́yìn tó wà ní nọmba 30 amusu street ìjọra lẹ́kọ̀ọ́ àtètè ẹyin ti ìkòròdú àti agbègbè rẹ ẹ máa lọ sọdọ mama ayọ tó wà lẹyìn the happy hotel ìtamọga ìkòròdú lẹkọọ egbògina ọrọ wà ńbẹ ẹyin ti festac àtàgbègbè rẹ lẹkọọ ẹ máa lọ sọdọ ìyá ìbàdàn ó wà ní nefi barak mami market alákìjà bus stop phase 1 ẹ bèrè ìyá ìbàdàn níbẹ ẹ rí egbògina ọrọ tó jáde iléeṣẹ́ bàbá fọ̀rọ̀ làgbàrà lọ́dọ̀ wọn

0: ẹkún ilé làkàrà lé o kò ní ẹrì wá làtẹrù ọ̀nà kábíyèsí láti ọba lámìlà fún mo ní àlejò kan ní agbára òdú ni wọn èèyàn ńlá ni wọn wọn ń bẹ pẹlú mi ní agbára ń bí ṣùgbọn ó tó di pé gbogbo ọwà orí ètò orúkọ tèmi ni olúmìde ọlálérè bẹẹ tèmi ní olúmaìtì omi ẹkọ ẹkọ ni. Bàbá ìwé gbè mí bàbá ń sọ̀rọ̀ oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ dáadáa ó mọ̀ nípa ewé àti egbò ká fi ṣọmọ ara ìlóore tó jẹ́ pé kí àwọn tó ní ẹ̀sọ̀ kan sí mí tó bá fi lè pè wọ́n àbí wọ́n pọ̀ sí wọn ní ilé iṣẹ́ wọn kó tọ̀ wọn máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n ẹni oníkànnà tí ń gbọ́ pọ̀n ẹnu ọlọ́kànnà tí ń gbọ́ mọ̀tá bàbá ìwé gbè mí kò bá mi gbà
1: á
0: ẹ kí ara lẹ́sà.
1: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé ọlọ́run kò ní gbà láfíà lára wa orúkọ èmi tẹ́ ń gbọ́ ìní gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá ewégbèmí tí mo wá láti ìpínlẹ̀ ọ̀sùn.
0: Ọdún kẹlò rèé tí ẹ ti mọ̀ nípa ewé àti egbò ká máa lo nǹkan ọ̀ṣẹ̀gùn ìbílẹ̀.
1: Bàbá tá a bá ní fi kún 25 years ní rè
0: ọdún
1: mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n níbi iṣẹ́ ewé àti egbò.
0: Bàbá ewégbèmí ẹ máa ń sọ fún mi pé àwọn èèyàn sì mọ̀ yín bóyá ẹ ti wá yí padà àbí ó sì wà bẹ́ẹ̀ náà nípa iṣan ara pé à ń tọ́jú iṣan ara ni ẹ mọ̀ ń pa ẹ̀ dáadáa ẹ bá lé ẹ tún kọ ẹ tún lo òkè òkun ẹ tún lọ gba ẹ̀kọ́ sí i ṣé bẹ́ẹ̀ náà sì nípa.
1: Ẹ ṣe atọ́kùn mi ò tí ì yí padà mi ò sì ní yí padà láéláé torí tí mo mọ̀ ń pa ẹ̀ tó sì dá mi lójú òun náà ni ká ṣe ìtọ́jú iṣan ara yálà ọkùnrin ni àbóbìnrin.
0: Nípa iṣan ara yìí sà kí ló ń fà gan-an akọkọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀.
1: Ẹ ṣe atọ́kùn ohun tó lè mú àdínkù bá agbára tí iṣan fi ń ṣiṣẹ́ lára ó poríṣiríṣi ṣùgbọ́n ẹ jẹ́ ká mẹ́nu ba díẹ̀ ń bẹ̀. Àkọ́kọ́ ni téèyàn bá ti ní ìtọ̀ ṣúgà bẹ́ẹ̀ni ẹ̀kejì téèyàn bá ti ní òkú àtọ̀sí ẹ̀kẹta téèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ ọlọ́jọ́ tó ti pẹ́ ẹ tó tún fara pẹ́ ni fún àwọn tí wọ́n bá ní ọ̀rá lára tí wọ́n bá sanra ó ṣeéṣe kí wọ́n nípèníjà nípa àìsàn ara.
0: Àwọn tó bá ní ikùn bóyá.
1: Bẹ́ẹ̀ni bóyá wọ́n sanra.
0: Ṣé ọkùnrin nìkan ni ó ní iṣan ara yìí ni àbí ó ṣe bẹ́ẹ̀ fọlóbìnrin náà.
1: Bí ìsanra ṣe ń dọkùnrin láàmú bẹ́ẹ̀ náà ló ń da obìnrin láàmú.
0: Bàbá ewégbèmí ẹ bá mi tu fẹlẹfẹlẹ kí à ń pè ní iṣan ara gan sà.
1: Ẹ ṣe atọ́kùn iṣan ara dàbí òpó tó gbé ilé dúró ni tí òpó yóò bá ti dúró dáadáa ilé ò ní dúró dáadáa gbogbo ara tí iṣan ò bá ti dúró dáadáa ń bẹ̀ atọ́kùn ara náà ò ní àlàáfíà.
0: Àwọn tó bá wá ní ìpèníjà yìí lórí iṣan ara yìí báwo lèèyàn ti lè mọ̀ pé mo mà ti ń ní ìdíyẹ̀kúdé lágbo ara.
1: Ẹ ṣe atọ́kùn ìwọ tí ò ń gbọ́ mi nílé yálà àgbàlagbà ní ẹni àbí ọmọ kékeré tó jẹ́ pé tó o bá ti jí láàárọ̀ gbogbo ara bẹ̀rẹ̀ sí ní ẹrù ẹ ìwọ tó jẹ́ pé ọwọ́ rẹ ń kú tàìtàì ẹsẹ̀ rẹ ń kú tàìtàì.
0: Ọwọ́ máa gbọ̀n báyìí.
1: Bẹ́ẹ̀ni àbí ìwọ tó jẹ́ pé tọ́ bá ti rin òpó náà kan sí kejì á ti máa rẹ̀ wá ti máa mí gúlegúle àbí ìwọ tó jẹ́ pé àti bẹ̀rẹ̀ mú nǹkan ńlẹ̀ ó dogun fún ẹ ẹlòmíì tó bá ní kó bẹ̀rẹ̀ báyìí ẹ̀yìn yẹn máa bú so ni ẹlòmíì á ní ìbàdí ń bù ń so ẹlòmíì á ní ẹ̀wá àdí méjèèjì báyìí ń ro ohun.
0: Bàbá ìgbèmí ẹ má bínú sá ṣé àwọn tó bá ń rìn tó ń fọwọ́ mú bàbá àdí báyìí tó ń bẹ̀rẹ̀ àbí tó ń rìn tó yẹ pé ó ń ta gbèrègbèrègbè ṣé ká tún ní pé iṣan ara ló ń ṣe ń bọ̀.
1: Ẹ ṣe àtọ́kùn iṣan ara wọn ti ń daṣẹ́ sílẹ̀
0: nìyẹn. Kí ni kán ṣe.
1: Ìwọ tó o bá ti ń rírò àwọn àpẹẹrẹ tí a dárúkọ yìí má fi ìgbàlá rẹ dọ́là yọjú sí bàbá ewégbèmí kájọ sọ̀rọ̀ tí ẹ bá ti kọ́kọ́ dé ilé iṣẹ́ tiwa lẹ́yìn tí ẹ bá ti gba káàdì 1000 a wá ṣe àyẹ̀wò fún yín lọ́nà

0: ìgbàlódé àti ti ìbílẹ̀ tá a fi mọ kíní ń ṣe yín gan-an ìgbà wo ni kíní yìí ti bẹ̀rẹ̀ ìbò ló dé dúró ká tó mọ ogun báwa fi ṣe ìwòsàn fún yín.
1: ṣùgbọ́n mò ń gbọ́ tẹ máa ń sọ fún mi pé ọ̀fẹ́ lẹ̀ ń ṣe àyẹ̀wò.
0: bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ láyẹ̀wò àmọ́ tẹ bá ti dé ẹgbàá káàdì
1: 1000. bàbá ẹgbẹ́ mi kó tó di pé ẹ ti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yóò àti ibi tí olùléṣẹ́ yín wà sàn. àwọn kan máa ń sábà sọ wípé àwọn òwúrí orusùn orí á máa lágbo ẹlòmíà máa ní ara máa ń ro ohun òun ò lè sùn sí gbogbo eléyìí náà níṣe pẹ̀lú iṣan ara.
0: bẹ́ẹ̀ ni ó níṣe pẹ̀lú iṣan ara ṣùgbọ́n ètò tó fara pẹ́ kinní kan wà tán bàbá máa ń pè ní ọ̀fà. ṣẹ̀dí ọ̀fà kan wà tá à ń pè ní ọ̀fà sàkàtú tí ọ̀fà yìí bá wọlé sí yàn lára á bẹ̀rẹ̀ sí ní ba omi ara iṣan ara ẹ̀jẹ̀ ara egungun ara jẹ́ ni. tó tí ọ̀fà yìí bá ti wá pẹ́ lára ó ṣeé ṣe kí ara máa ta ni kí nǹkan máa sọ kúlúkúlú káàkiri ara ẹni. àbí àwọn kan wà wọ́n láwọn ti lọ sí gbá àwọn ti lọ sáwo àwọn ti lọ sí kòkò bàbà sásùn ó ṣeé ṣe kó mọ̀ jẹ́ san ara ni kó dé ọ̀fà ara. ọlọ́run ò ní fẹ́ àìsàn tí ò gbógun kò ní fi dẹ̀ wa mọ́lẹ̀ kò sí ti ń ṣe ní atọ́kùn tí ò níwó sàn orí ni kó gbé wa pàdé aláwo re. àmọ́ téèyàn bá dé ọ̀dọ̀ bàbá ewé gbè mí pẹ̀lú ògbó ọlọ́run ọba tó dá ewé àti egbò yóò ríwó sàn. àwa kì í ṣe ọlọ́run o ṣùgbọ́n àfitọ́lọ́run síwájú ọlọ́run dẹ̀ ń fún wa sí.
2: ó pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ní kí àlàáfíà rẹ̀ pé pérépéré kó bá kúrò lọ́wọ́ fòní kúkọ̀ ládìde. agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹ̀sẹ̀ orúkún èjìká ìbàdí àti ẹ̀yìn dídákùn àbí ríro. gbogbo ohun tó bá lè máa mú ni tọ̀lé ẹ̀mẹ̀rún ẹ̀mẹ́fà kí lè tó mọ́ léwu díẹ̀. a ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ dábara o. wa ti rìn tàgétàgé bí ẹni fẹ́ ṣubú. ó máa rìn ká máa mí gúlegúle. bẹ́ẹ̀ bí ìtàtijọ́ ìgbò náà ń dà bíi ti gbà ni. àbẹ̀ ewé gbè mí. 0862 72 95 75. ìṣàn ara ló ń gbé ẹ̀dá dúró. òun náà sì ni ọkùnrin fi ń jọ́kùnrin. ó máa gba ìṣàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú ta ìta ilá yìí. wá sì jẹ́ kí apá kẹsẹ̀ kan rẹ̀ di ọ̀tá rẹ̀ o. òrò àrùn ni kì í jẹ́ kí ìṣàn ó gbá dẹ̀wé àtẹ̀gbò sí lọ́kọ́ wọn. àbẹ̀ ewé gbè mí sì mọ́ dájúdájú.
0: iléeṣẹ́ bàbá ewé gbè mí wà ní ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní ketu.
2: 0862 72 95 75. lápẹ́ rẹ̀ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.
1: ìjọba ṣẹ̀dí darapọ̀ mọ́ wa kọ́ nípa ewúrẹ́ àti àdá. bàbá yín gbèmí ṣé ká ní pé iṣan ara yìí òun gọgọgọ ló gbìyànjú ni.
0: ẹ̀sìn iṣan ara gangan là ń pè ní ìdọ́mẹnìyàn òun ló gbé ara wa dúró tí iṣan yìí bá ti ní àkùdé ara ò ní dúró bó ṣe yẹ kó dúró. ẹ rẹ lómi tó bá bẹ̀rẹ̀ báyìí ẹ̀yin á dún ká. ìṣàn ara ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn. tó bá ti di pé ẹ̀jẹ̀ oríbi lọ bó ṣe yẹ kó lọ omi oríbi lọ bó ṣe yẹ kó lọ lórí iṣan ẹnìyẹn ò ní pè ní dà. ìwọ lọmọkùnrin tó ń gbọ́ mi nílé tó jẹ́ pé àti ṣe ojúṣe rẹ nínú ilé ó dogun fún ọ ìṣàn ara rẹ ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn. gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé n tá ń pè ní ọlọ́mọkùnrin gan ọlọ́jọ́ tó ti pẹ́ nípa wá ń pè ní òkú àkọsí ó ṣeéṣe kó ṣe àkóbá fún ọlọ́mọkùnrin náà. tó bá ti pẹ́ lára yóò ti kó ba iṣan kò wá ní jẹ́ kí iṣan yìí ní agbára àti gbé n tá ń pè ní ọlọ́mọkùnrin dúró.
1: àwọn ọlọ́mọkùnrin ló yẹ pé nǹkan ọmọkùnrin wọn kéré ju ọjọ́ orí wọn lọ́kọ́.
0: iṣan kan wà níbi nǹkan ọlọ́mọkùnrin tó jẹ́ pé orí ẹ̀ ni ẹ̀dẹ̀ ń gbà kọjá tẹ́jọ́ bá ti lọ bó ṣe yẹ kó lọ bí ọmọkùnrin yẹn bá ti ń dàgbà sókè nǹkan ọmọkùnrin ó máa máa sókè ni eléyìí náà bàbá wa ń pè ní àsókè.
1: ṣùgbọ́n tó bá ti ń délé ṣe bàbá wẹ́gbẹ̀ mí àyẹ̀wò fínífíní bẹ̀ tẹ́ sí fún un.
0: bàbá àyẹ̀wò fínífíní wà a ti ní àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe àyẹ̀wò tá a mọ ibi tí àìsàn lúgọ sí lágọ̀ọ́ ara bá a ṣe ní ti ìgbàlódé bẹ́ẹ̀ náà la ní ti ìbílẹ̀ tá bàbá wa ń lu láyé dán. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewé gbè mí rè 0806272 9575. ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 0806272 9575. iléeṣẹ́ bàbá ewé gbè mí wà ní ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní ketu. iléeṣẹ́ bàbá ewé gbè mí wà ní ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní ketu. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewé gbè mí rè lẹ́ẹ̀kan sí 0806272 9575.
3: ó gbà pé wọ́n ń bẹ̀.
1: bàbá ewé gbè mí

0: àṣìwà pẹ̀lú wọn ní ilé agbára. Lórí iṣan ara ọlọ́mọkùnrin la sì ń sọ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́mọge tó wà ń ta ẹ̀sìn wọ́n fẹ́ ọmọkùnrin torí ó lè ṣe déédéé lọ́dọ̀ wọn. Mo sọ fún un lẹ́ẹ̀kan mo ní àwọn tó mọ̀ ń pa dáadáa tí ọlọ́run fi iṣẹ́ yìí rán rèé wọ́n sì wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn ní Ọ̀ṣun State bàbá Arégbèmí. Kí ni nǹkan míì tí ó tún lè ṣe àkóbá fún àìlèṣe déédéé ọmọkùnrin?
1: Ẹ̀ṣẹ̀ àtọkùn, ìwọ tó ń gbọ́ mi nílé, eléyìí kọ́ mọ̀ láàrin àwọn bàbá mi tí wọ́n ń gbọ́ mi nílé. Ọkùnrin tó bá ti ní ìtọ̀ ṣúgà kò ní lè ṣe dáadáa. Ìwọ ọkùnrin tó ń gbọ́ mi nílé tó ń tọ̀ bí ẹ̀mẹta bí ẹ̀mẹrin ilẹ̀ tó mọ yóò ṣe àkóbá láti ṣe ojúṣe rẹ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ̀ nínú ilé. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀yìn tí bá ti ń tọ̀ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹta kí ilẹ̀ tó mọ ó ti ń tọ àlàáfíà ara dànù. Bá a ṣe ń tọ̀ yìí ni san ara máa daṣẹ́ sílẹ̀. Àwọn míì tí wọ́n bá jí làárọ̀ atọ́kùn ẹsẹ̀ wọn á wú. Tẹ bá fọwọ́ jìn báyìí á jìn lọ́nú. Àìsàn kan nìyẹn. Àbí ẹ̀yin ìyá mi tẹ́ ń gbọ́ mi nílé àti bàbá mi tó jẹ́ pé ọjọ́ orí ló fa iṣan ara ti yín. A ti ní àwọn egbòogi tó dáa fún àgbàlagbà.
0: Gbogbo ẹni
1: bá ti lárugbó nílé.
0: Ọjọ́ orí náà ní ṣe pẹ̀lú iṣan ara.
1: Bẹ́ẹ̀ni ọjọ́ orí ní ṣe pẹ̀lú iṣan ara. Torí bàbá ṣe ń dàgbà sí bẹ́ẹ̀ náà ni ara ó ṣe máa daṣẹ́ sílẹ̀ sí. Ṣùgbọ́n a ti ní àwọn egbòogi tó dáa fún ìpèníjà báyìí. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé mọ́ sọ̀pọ̀ ọtí lọ gbá ọtí lọ àwo ọtí lọ kókó bàbá sásùn. Àìsàn ní bòmí mọ́ra kí n pa ẹ́ lórúkọ tó ń jẹ túmi síta kí n fi ẹ́ sílẹ̀. Gbogbo alamọ bílù ṣeré atọ́kùn níléeṣẹ́ bàbá ewégbè mi àfi ara nìyàn. Tẹ bá ti kọ́kọ́ dọ́dọ̀ wa àǹfààní tẹ kọ́kọ́ jẹ ni pé ẹ kọ́kọ́ jẹ àǹfààní ẹ̀kọ́.
2: Discount wọ́n ti ṣe àyẹ̀wò ọ̀fẹ́ fún wọn.
1: Nílànà ti bàbá wa àti ti.
2: Gbogbo ẹni bàbá Arégbèmí mú sọ́lẹ̀ kan mo ní àkíní ìrà tí ò lọ mọ́ nù. Wọ́n mọ̀ ń pa dáadáa òwúrọ̀ rẹ̀ ti ń gbọ́ pẹ̀lú wọn. Kò mọ́ dàbí àṣọdùn. Ṣé tí wọ́n bá ti dé lè ṣe ẹyin ẹ̀ ń sọ fún mi báyìí ń fọ ọgbọ́yà pé gbogbo ohun tó ṣe wọn lágbára.
1: Atọ́kùn pẹ̀lú ògbọ́ lọ tẹ bá ti dé ilé iṣẹ́ wa ẹ̀ ní kábàámọ̀ pàṣẹ wa. Ilé iṣẹ́ bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní K2. Ilé iṣẹ́ bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní K2.
2: Ẹ máa ń fara balẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbè mi rè o 08062729575. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 08062729575. Odidi ìgbà kan náà.
2: Adúpẹ́ lọ́wọ́ àlejò wa bàbá Arégbèmí orúkọ tèmi ò tí yí padà lẹ́ẹ̀kan sí Olúmìdé Ọlálérè ní orúkọ tèmi rẹ́pẹ̀ mi lólúmáìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni. Ẹ ṣé o.
3: Ohun pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ẹ̀lìyẹn ni kí àlàáfíà rẹ̀ pé pérépéré kó bá kúrò lọ́wọ́ kò ní kúkọ̀ ládìde. Agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀, orúkún, èjìká, ìbàdí àti ẹ̀yìn. Dídákùn àbí ríro. Gbogbo ohun tó bá lè máa mú ni tọ̀lé ẹ̀mẹrún ẹ̀mẹfà kí lè tó mọ́ léwu díẹ̀. A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jábára o. Bá ti rìn tàgétàgé bí ẹni fẹ́ ṣubú. Má rìn ká máa mí gúlegúle. Bẹ́ẹ̀ bí ìtàtijọ́ ègbò náà ń dàbí sígbà ni. Bàbá ewégbè mi 08062729575. Ìṣàn ara ló ń gbé ẹ̀dá dúró. Òun náà sì ni ọkùnrin fi ń jọ́kùnrin o. Máa gba ìṣàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú ta ìta iláàyè. Má sì jẹ́ kí apá kẹsẹ̀ kan rẹ di ọ̀tá rẹ. Oòrùn àrùn ni kì í jẹ́ kí ìṣàn ó gbàdé. Ewé àtẹ̀gbò sì lọ́kọ́ wọn. Bàbá ewégbè mi sì mọ̀ dájúdájú.
1: Iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní K2.
3: 08062729575. Láfíà rẹ̀ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ̀ pàtàkì.

0: 216859.
1: Ẹyin náà máa bọ̀ gan ní ábídí ìròyìn tàfojúbà. Àwọn àmì ò tiẹ̀ láwọn òfẹ́ lògùn bílẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ iye owó tó ń san lọ́dún ti ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ìdágùn ara rẹ̀ ìjọ tọ́jú ẹ̀. Tẹ̀bá wa dé mà ní nàlàyé náà. Má ba sọ pé nàlàyé bàbá àgbà tẹni bẹ́ẹ̀ ló bá ti dé nta kọ́ máa fún ẹ tó bá ti lónú àgọ́ ara mo lo òdòdó tí yóò sí bẹ́ẹ̀ ìwọ náà dánwò kọ́ máa bọ̀.
0: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaraje Road, Ikotun. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821 6859.
1: Ìwọ dá ti rí gbogbo fún bóyá orin ọ̀ntẹ́ kòlùbà ẹlòmí etí ẹ̀ máa pariwo ni ẹlòmí bí iṣẹ́ rìn lójú ọ̀nà ni ó máa jókòó bí iṣẹ́ rìn ni ó máa jókòó ẹ wo gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ń wò tó jẹ́ pé bá ṣe ń rìn ẹ máa fẹ́ rẹ́rìn ẹ má rẹ́rìn bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di omi yẹn kì í ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ tọ́wọ́ ẹ̀ kú abẹ́gbẹ́ kara kú tọ́ tètè jáde báyìí kó máa bọ̀ wá fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewé tegbò.
0: Ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaraje Road, Ikotun.
1: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkúwọ́nkú ọ̀rìn ọ̀ntẹ́ kòlùbà àti ìrìn di ọ̀ràn fún wọn ìwọ gan gbogbo òbàdí gbogbo ẹ̀yìn ló ti bí wàhálà ẹlòmí máa ń bọ̀ lọ́kàn báyìí bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa jẹ́ kí tiẹ̀ ó di bẹ́ẹ̀ tó bá ti rán pẹ̀rẹ̀ kéékèèké tètè gbéra báyìí.
2: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà.
0: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaraje Road, Ikotun.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821 6859. Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí dètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìrìn dogun ni àti ṣègbọ̀nsẹ̀ dọ̀ràn ni tẹ́lọ̀mí tí bá bọ́ náà ṣàánú wa tó bá gbé wọn gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi pàdélé mẹkáníìkì ni ẹlòmí ẹ̀yìn lè bá sọ̀rọ̀ nítorí bẹ́ẹ̀lòmí ò lè náwó ságọ̀ rẹ̀ àfi oríṣi kò sí nítorí kó rà fún náwó tí ò ní ṣe ẹ má fira yín ṣeré àgọ́ ara ṣe pàtàkì láti tọ́jú ẹ jáde báyìí jáde kẹ́ máa bọ̀ gbogbo ẹ̀yin dẹ́ rò pé bóyá mo ti lo eléyìí kò sì ṣe ẹ má sọ bẹ́ẹ̀ gbogbo wa la lóògùn kò sí ẹ tí ò lóògùn ṣùgbọ́n ọlọ́run ọba fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́ náà ṣe máa kò sí ẹ tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà á ti mọ̀ pé àdúrà ti gbà kó tó gbéra lé ni tó bá ti rá pẹ̀rẹ̀ pé bóyá òun bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ ẹsẹ̀ ń kọ́ pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìn dogun apá ronú ẹgbẹ́ kara ronú àti gbéra gan bábá ní patí àwọn olè lọ ogun lónìí ogun la ọmọ ní ọlọ́ọ̀bù òní já rogun à ń gbé ní sùgbénitọ̀ àmì rí o à ń dìmọ́ gidi mọ́ pẹ̀ ká tó rìn ọlọ́ọ̀dẹ jẹ kẹrí ṣùgbọ́n àdúrà lásán ọ̀ràn jù ká gbé ìgbésẹ̀ ìwọ tó ń wojú ọlọ́wọ́ tó ń bẹ gbogbo ọ̀nà tí ṣòro kan sí kejì bá fi wà lágbo ààrẹ tó ń fura sí tètè máa bọ̀.
0: Sí nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaraje Road, Ikotun.
1: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821 6859.
0: Ẹ tètè kọ́lẹ̀
1: tẹ bá ń gbọ́ lálẹ́ ẹ jíde bẹ́ẹ̀ dájí tẹ bá ń gbọ́ lọ́sàn-án ẹ má ti di parí kẹfì máa bọ̀ kẹ máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ lórí tewé tegbò tí ó mú kára yín ó ṣe kébékébé ṣàgbàdéwé márúgbóta kébé lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ di lójú ìlú màkà oníṣègùn ìbílẹ̀ tó ń fewé àtegbò sọmọ ara yín lóore ẹlòmíì ní mọ́tò tí ó tọ́jú mọ́tò ẹ̀yin lórí bí ó ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ara wa ara dàbí mọ́tò ni tí a bá gbé mọ́tò sọ́nà tá a bá ń lọ padà bíbí tá a bá lọ tá a bá sáfíìsì ẹ̀mọ̀ pé ó lè takún sójú ọ̀nà ọdún wo ni wọ́n ti wà láyé tó ti ń jẹ tó ti ń mu tó ń gbádùn tó ìjọ tọ́jú ara ẹ̀ rí tán mọ́ wá sọ̀rọ̀ pé báyìí bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lórí gbogbo omi tí mò ń dé pátá àdúrà náà máa ń ṣe é fèmí bóyá gbogbo ara ló ń tẹ́ni ara yín ẹni ọwọ́ kan mí ni ẹgbẹ́ kan ara ronú ni tó bá ti wá ń rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara.
0: Ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaraje Road, Ikotun.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821 6859.
3: Bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú ọ̀pọ̀ ló ti náwó náwó tówó ti tán kẹlẹ̀ kí ni ìmọ̀ràn yín fún wọn láti gbéra gìjà kí wọ́n máa bọ̀ ní ìlú Ìkọ̀tún torí ẹ lómi máa sọ pé Ìkọ̀tún jìnà o.
2: Bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bí lójú ni kẹ́ ẹ bá sọ pé Ìkọ̀tún jìnà ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹni kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yìí náà kẹ́ ẹ gbéra fàáyù
1: báyìí ogun wàhálà yà ń lù pìpìpì ayin to ejo beyin lete gbo gbogbo ti mo so pata wa ni abiwo so ro gbo obirin ni gbogbo to kun to beyin lo ni ta so ye sugba won to ba wa woju olon to nbe lo na to light kan si keji nu agbara iro kan si baba agba te nbe bi loju ona abayo olon lo se to ba ti de lori gbogbo nkan ko la le ma fe ni ba gbogbo ti won na ba joko to ri pe se olowo lowo bayi ma pa sa tarun to ba ti bimo ma bo si
0: number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun.
1: Tete ma bo ko ma bo mo se soro yi lokun lobin lo ma de lagba olobo ni so wa den to ma tiro a to se afi won se yeye sugbon kankan lo se okun fa e te ba tin ri papa nku ni ese nku ni abi won to ti sise agbara ri iwo to ti ba won se idana lori sirisi ti na ti gbogbo ara o ma fa kichara abi eja o ba nje ko wiki ojo ori ma nfa ale to ba ti fa ti ro titi ma bo sagbade yi ma rugo ta gbe lodo baba agba te de to ba ti de gbe won na ah baba won ni towo la ma do be a ki bo ke re ma do be te ba je be la be ku ta loni to ba n gbe lu eko abibadan ijo keji o ran ma lo pe lo ba ara wa to ba ti da ni eh ele ba ti foworo iye ko ko loju eyin e gbianju mo ti wa bi tele mo ti e ma so be o be se n gbo ni ba yen dide fia e ma bo pe ah o de je nti e wa e mu gbagbo yin lowo te ba tin bo Soro baba agba te nbe lo
0: ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun
1: e wa ke wa jafa ni ile ati gbo pe ni afiji eyin na didi ke ma bo kilo si o kilo ilu elenu wahala ti da mo wo ni wa nu agba re to ti fa isan boya ati ni gbogbo ati gbe se di wahala gbogbo egbe kan ara ku tai tai je je ni bi ni ele iwo si bi ni olodun ni je ka wa rogo ofa ofa buruku oni ba wa fe fe buruku oni fe lu wa ori si ni si ona lo gba wa elomi a fe fe ni ti e elomi ofa lo fa elomi ko si ba ti e chairman to ba ti de eyin na o mo lori ba se ibi ati aye wa tin to ba e ka si pe kilo fa ti leyi so ju orun mo ti sele ni abi ma te lo ni kankan ba e ti te mo boya boya won le te ni na to ba ti dagu ara to wa n baraje awon arun kan wa to de pe ma n baraje were were were ti o ma ba do ni ara ni oje ni ogeje olodun je kari sugbon de yan ba ti wa ri e je ka tete gbogbo se ka mo pe odo baba agba se gbe loju
0: number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun.
2: Me ma ba gba tele be du lojo wa.
3: Ero banisoro wa 08068216859. 08068216859.
1: E ma le ti na wa be ti de nikan le e mu gbagbo yin dani. E won ni bi na o ba tan la so e je ni tan yin kan ma. E gba pe be ba ti ri ni le te ba ti bi bayi. Ogun ati wahala ataisan to nla lam o ti se. Lori awon kan ta n pari ni won ni ati so boya won ti sise igiri ojabo loke boya won ko pe ni ojabo elomi na last day fun moto bi odun merin marun ko ni odun lohun fori abi nkin kankan gbadi kan a ma wa fa wa lati damu nu agbo ara ngba to ba dodun wa ni bi e to reyan bo se na ni te o ba wa mo a wa de arun sile isan sile igogo sile yara sile ijara a ma wo ka a ma rin ka ini wa to je pe ki de to se je ba nu to le je pe ofa o le je talabefe afefe buku o le fe lu wa
0: a wa ni number 20 Amoka Street Daily Arab bus stop off Abara Jerol Ikotun. Gbogbo bi te ba tin bo te ba ti de ko to underground. Ewo Marwa to lo se Abara Jerol. Tabi te ba gbo ko bo Abara Jerol ni ke bere. E bo le ni Daily Arab bus stop apo atun le yas. Number 20 Amoka Street Daily Arab bus stop off Abara Jerol ni mi Ikotun. Ni ko mbi.
1: Ibe n baba gba wa. Ero Banisho Hotel fi pe mi.
3: 08068216859. 08068216859.
2: Ẹ̀yin ẹ̀rọ aṣọ pé kọ̀tún ní ilẹ̀ kọ̀tún ní ilẹ̀. Àwọn tó wá wà lájàá, àwọn tó wà káàkiri tó wà ń jẹ́ ìgbèrè tó ń gbèrè àtọ́ yí ojú sí ìkọ̀tún. Ìdílé ẹ̀ láti sọ fún mi ẹ̀mọ́ ìgbẹ́ ká fi àkókò yìí náà la. Ẹ dìde ńlẹ̀ báyìí ẹ máa bọ̀ nínú ìkọ̀tún ojú àbá àgbà tẹ̀dún sí wẹ̀ ní number 20 Amoka Street. Délé ara bọ̀ stop off Abara Jerol nínú ìkọ̀tún. Ìkọ̀tún ò jìnà o.
4: Ha, ragbero wa wa ra ye.
5: I'm a born a profession.
4: O da, se won lo ri bo se rin ni. Ori kan te koloba. O tun rin won ku won ku.
5: Ijo lu wa da bayi. Ah, nkan kan ma n ba eni yi fa.
6: Ma je ki o fojo pipe tabi awon isan. To le fa ki ati gba pagbe se o di ni rada owo le. Ori keri ti ara nro ni. Abo nwu ara tita, ara nja ni je. Kori o ma gba ye, o le ruku ati bere mu nkan nile di ni ra. Bo si se eyin didun, abi egbe kara re futa ita ida to ke dele. Ke yo ma ri ko da bi pe kan ra lese. Baba ti bo lese lo mi ko ni mo. Elomi a ma rin a ma da de de bi. Mario, a lot of iso. Ti doni lewo, ti dani wole. Ti finishe se. Baba da koni begi loji. Ero bani soro wo. 08068216859. Abiko wako

0: 0068216859.
1: Wọ́n kẹ́jọ fojú inú wo, kẹ́sì ti ta wo.
2: Bàbá ìgbà tó ń bẹ̀ bí ló ń ṣe o, bó ló ń gbégi bàbá ìgbà bí àmì gbà.
3: Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin èèyàn mi. Orúkọ mi ni Mrs. Abike Amowo láti iléeṣẹ́ Ambi Jewelries and Accessories. Ọ̀rọ̀ Yorùbá ni mo tún mú wá fún wa tó ní pé ìrínisí ni ìsọnilọ́jọ̀. Bàdẹ̀ ṣe rìn là ń kó ni. Ìyẹn túmọ̀ sí pé you are what you wear. Pàápàá jùlọ àwọn obìnrin, we have to look good always. We must dazzle, either married or single. You may never tell what your husband or boyfriend falls for. Àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n like waist chain, leg chain, bold earring and the likes fáwọn ìyàwó wọn àtàwọn girlfriends wọn. Àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n kórira ẹ̀. Please don't try to look like anyone but create your own fashion style. Àwọn jewelries wa tí mo dẹ̀ ń sọ nípa èyí ẹ lè lo wọn lọ church. Àsàlá tù pàtì àwọn wà ń bẹ̀. Ẹ lè lo wọn lọ sọ fees, ẹ lè lo wọn lọ sọ jà. Ẹ lè lo wọn lọ sí àwọn shops yìí, àwọn store. Ẹ lè lo wọn kẹ look good, kẹ ma dazzle. Ẹ lè pe Ambi Jewelries and Accessories sórí 0802349 6546 0802349 6546 Ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà lórí nọ́mbà 0802349 6546 And àwọn jewelries wa ní gold replica tó yẹ pé ẹ máa lò lálòpẹ́ tó wẹ̀ ò dẹ̀ tún gara. Ẹ máa ré wọn lóríṣiríṣi ní Ambi Jewelries and Accessories. Ẹ máa rà lówó péréte, a dẹ̀ máa deliver ẹ̀ fún yín lówó péréte. Ẹ lè pe Ambi Jewelries and Accessories sórí 0802349 6546 0802349 6546 Ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà lórí nọ́mbà 0802349 6546 Ẹ ṣe gan.

0: Láki yọ àkànní ọbọlọ́mù tútù jà sọ́tọ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ rí wọn láàrin aago mẹ́wàá àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 10 a.m. to 6 p.m.
1: Ẹ máa gba káàdì
0: fún gbà àkọ́kọ́ tẹ́ ẹ bá wá nílé àdúrà Morak ọlọ́mù tútù traditional prayer temple international Ibafo branch so wà ní
1: number 7A
0: Ibadan expressway Ibafo nípínlẹ̀ Ogun 08039147266 àti 08078774484 nílé àdúrà Morak ọlọ́mù tútù traditional prayer temple international Olódùmarè Ọbàdẹ́ dà ńlá kéèké. Lonka olóòtọ́ ló sọ wọn gbogbo bí lo ti dé gbogbo ọ̀nà ló ti tọ̀ níṣẹ́ ló ń kó nírọ́ pàdé olóòtọ́ sì ń bẹ lórílẹ̀ ṣùgbọ́n sọ wọn ni ìdí rèé tí gbogbo àwọn tó ti fojú gẹ́ ní bàbá ayé kò tọ́ ṣe tọ pẹ́pẹ́lẹ́ jùmọ̀rẹ́ ọba dẹ́dà tọ́rọ́ mọ rákìyọ àkànní ọbọlọ́mù tútù sí wa lásìkò yìí nílànà ẹ̀sìn ìbílẹ̀ gbìyànjú bàbá ayé kò tọ́ wò kó wá fọ pẹ́pẹ́lẹ́ jùmọ̀rẹ́ tó ń gbọ́ ọbọlọ́mù tútù ṣiṣẹ́ ìyanu nílànà ẹ̀sìn ìbílẹ̀ gbogbo ọjọ́ ajé Mọ́ndé Ìṣẹ́gun Túwìsdee àtọjọ́rú Wẹ́nẹ̀sdee lẹ́mọ bábà pàdé nílùú Ìbàdàn ní ọbọlọ́mù tútù compound kilometer 128 Ìbàdàn Lagos Expressway ládojúkọ Yanati Flower Mill Olúwajì Ìbàdàn láàrin aago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. bákan náà ni gbogbo ọjọ́ àbámẹ́ta Sátidé àtọjọ́ Àìkú Sunday ní Ìbàfo branch
1: number 7A ọbọlọ́mù tútù house
0: ó jásọpẹ́ Totoro Street off Toyin Street ọ̀rẹ́ méjì bus stop Lagos Ìbàdàn Expressway Ìbàfo láàrin aago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. ìgbàgbọ́ ẹ̀dọ́dọ̀ bàbá yóò kò tọ́ lónìí ó gbà pé Olódùmarè ló rán ọbọlọ́mù tútù láti máa jíṣẹ́ nílànà ẹ̀sìn ìbílẹ̀ ẹ pè sórí nọ́mbà yìí 08039147266 tàbí 08078774484 nílé àdúrà Morak ọlọ́mù tútù traditional prayer temple international Olódùmarè Ọbàdẹ́dà là ń ké pè.
2: Ayé kò tọ́ ó tilẹ̀ kọ̀rọ̀ ó ti tọ́ lásán.
3: Ọ̀gá ọ̀gá jẹ́ ẹranko kan kékeré ẹranko tó jẹ́ pé mọ̀ yọrin ọ̀gá jẹ́ ẹranko kan tí a lè fi gbogbo ẹnu pè lẹ́ranko kì í lágbájá kì í sáré rìn ọ̀gá ọ̀gá kì í pariwo tí ayé ọ̀bà àdínrá ọ̀gá síyàn ẹ lè fọwọ́ kọ̀gà kan bẹ̀rẹ̀ sí ní ké torí kíké ọ̀gá létí ọmọ èèyàn ewu ni ọ̀gá tóbi kì í sábà gbé èèyàn jẹ ṣùgbọ́n tọ́gà bá gbé èèyàn jẹ àwọn àrùn kan bẹ́nu eyín ọ̀gá tó lágbára ọ̀gá ọ̀gá jẹ́ ẹranko tó yẹ pé kòkòrò wẹrẹ ni máa jẹ àwọn ẹ̀gbùn àwọn ẹ̀hámọ́ dùn mọ kó bí àwọn ẹranko tá à ń pè ní aka tó yẹ pé àwọn rẹ̀ ní fi jẹun bẹ́ẹ̀ lọ̀gá náà rí ọ̀gá máa sábà gbé ara igi lókè pàápàá igi ọdán tàbí igi àkókò níbi tí àwọ̀ ara rẹ̀ tí ó ti papọ̀ mọ́ àwọ̀ ara ewé bẹ́ẹ̀ ni ọ̀gá rí ọ̀gá jẹ́ ẹranko kan tí àwọn alágbára ayé àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn àwọn bàbá wa àwọn ìyá wa tí wọ́n jẹ́ onímọ̀ tí wọ́n máa ń lò fún àjò àjò wo àjò àwúre àjò káríṣe àjò kárólọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni wọ́n fi yan lu ọ̀gá fún ọ̀gá jẹ́ àbàmì ẹranko tí ó yẹ pé tọ́ bá yí ojú ojú rẹ̀ mọ́ yí fúnra rẹ̀ kì í yí ọrùn tọ́ bá yí ojú síbi nǹkan dúdú àwọ̀ ara rẹ̀ yóò sì dúdú lójú ẹsẹ̀ tọ́ bá tún yí ojú padà síbi nǹkan tó funfun àwọ̀ ara rẹ̀ yóò sì tún funfun lójú ẹsẹ̀ tọ́ bá yí ojú síbi nǹkan eléru àwọ̀ ara ọ̀gá yóò sì ṣe eléru lójú ẹsẹ̀ agbára yìí ni Olódùmarè fi fún ọ̀gá ìyẹn fi máa ń sọ wípé owó olówó léegun ná aṣọ aláṣọ òun ni ọ̀gá gbàbúra bẹ́ẹ̀ ni ọ̀gá nìyẹn níwọ̀nba ṣókí ṣùgbọ́n ibi tí èmi ń lọ lálẹ́ yìí ó yàtọ̀ sí bí ẹ̀yin ṣe rò mọ́kàn yànnànà mo ṣe introduction nípa ẹranko tí à ń pè ní ọ̀gá chameleon ni òyìnbó ń pè é kẹ́ ẹ lè mọ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ni ẹranko tó nírù tí àṣẹrú ẹ̀ sì máa ka roboto ṣùgbọ́n ọ̀gá tí ẹ̀ ń wò yìí ó jẹ́ irinṣẹ́ pàtàkì fún àwọn alágbára ayé ó jẹ́ irinṣẹ́ pàtàkì tí wọ́n fi máa ń dojú ọ̀rọ̀ rú mọ́yàn lójú ó jẹ́ irinṣẹ́ pàtàkì tí wọ́n fi máa ń fúnyàn ní confusion ó jẹ́ irinṣẹ́ pàtàkì tí wọ́n fi máa ń gbé ọmọ ọba fọ́sùn ó jẹ́ irinṣẹ́ pàtàkì tí àwọn alágbára ayé ń lò láti tú ilé láti tú ìjọ láti tú ìdílé láti tú ìlú láti da ìfẹ́ rú láti da àrin bàbá àtọmọ rú tí wọ́n bá tojú bọ̀gà tí wọ́n sì ran níṣẹ́ líle sínú ìgbésí ayé tọkọtaya tàbí sínú ìgbésí ayé ẹnìkan nǹkan kan bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ tí ó sì túlé tí ó sì tú ọ̀nà tí ó sì jẹ́ kí gbogbo nǹkan dàrú pàápàá jùlọ tí ó sọ àwọn ọmọ míì dáláì ní bàbá tí ó sọ ọmọ míì dáláì ní ìyá tí ìpínyẹ òjijì ó dé láàrin lọkọláyà téèyàn sì lọ forí sọ ọrùn rẹ tí ń ṣe ìyá ẹ tàbí kọ́ lọ forí sọ ọrùn rẹ tí ń ṣe bàbá rẹ nítorí pé yóò rí fin nígbà tí ayé bá rán ọ̀gá sínú ìgbésí ayé yẹn kí ni mo fẹ́ fàyọ pẹ̀lú ọ̀gá mo ń fàyọ nítorí pé ọ̀gá ń gbàsọ ayé a sì mú wa nígbà tí akúkú ti mọ̀ wípé tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn bá ń lálàá tàbí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn rí nǹkan lójú oorun ọ̀pọ̀lọpọ̀ aníyá òun ní ṣeun ọ̀pọ̀lọpọ̀ aníbàbá òun ní ṣeun ọ̀pọ̀lọpọ̀ alọ́kọ̀ òun ní ṣeun ọ̀pọ̀lọpọ̀ alálàáyé ìyàwó rẹ̀ pé ní ṣeun nígbà tí ọ̀pọ̀lọpọ̀ bá régún lójú oorun tàbí tó rí nǹkan kan tó ṣe aṣọ bojú tí wọ́n bẹ̀rẹ̀ sí jà tó sì ya aṣọ mọ́ lójú tó padà di ọkọ rẹ̀ tó padà di ìyàwó rẹ̀ yóò wá lọ wádìí wọn ní

0: sí ẹ. Ìgbàgbọ́ ẹ̀dọ́dọ̀ bàbá yóò kò tọ́ lónìí. Ó gbà pé Olódùmarè ló ń rọ́bọ lójútùú láti máa jíṣẹ́ nílànà ẹ̀sìn ìbílẹ̀. Ẹ pè sórí nọ́mbà yìí 08039147266 tàbí 08078774. Nílé àdúrà Mùràkì Olómitútù Traditional Prayer Temple International Olódùmarè Ọba Dẹ́dà là ń ké pè.
1: Nítorí eléyìí mo ń wúre fún yín mo sì ń kọ yín mo sì ń dábàá fún yín gbogbo owó tí wọn ti ríran sí pé ìyá rẹ ní sọ gbogbo owó tí wọn ti ríran sí pé ìyàwó rẹ ní sọ gbogbo ìwọ tí wọn ti ríran sí pọkọ rẹ ní sọ gbogbo kúkú ti sá fún wọn o ti sá nílé fọkọ o ti sá nílé fàyà o ti sá lọ́dọ̀ ìyá àti bàbá rẹ o kúkú dọ́dọ̀ wọn mọ́ o fowó ránṣẹ́ sí wọn mọ́ o fóúnjẹ ránṣẹ́ sí wọn mọ́ sọ̀rọ̀ rẹ ti wá tò sọ̀rọ̀ rẹ ti wá tọ́ sọ̀rọ̀ rẹ ti wá lójútùú tí ọba ti lójútùú ó yẹ kó da ìran nù tíketíke ni gbo sọ nínú ìran mẹ́sẹ́jì kan tí mo pè ní ìran àti àríran fún yín tí ẹnikẹ́ni bá ríran sí yín tó sọ wípé ẹni báyìí ló ń ṣe ọ́ tó sì sọ ìgbésẹ̀ tó máa gbé tó sì gbé ìgbésẹ̀ yẹn bọ́yọ́ ní kó rúbọ tó gbé ìgbésẹ̀ yẹn bọ́yọ́ ní kó ṣètùtù tó gbé ìgbésẹ̀ yẹn bọ́yọ́ ní kó ṣètò tó gbé ìgbésẹ̀ yẹn bọ́yọ́ ní kó gbàwẹ̀ tó gbé ìgbésẹ̀ yẹn tó ní kó ṣe deliverance gbogbo ohun tí wọ́n ní kó ṣe ló ṣe bóyá ó gbé ìgbésẹ̀ yẹn pọ́n ní kó mọ́ lọ lo oògùn bóyá kó lọ mọ́ wẹ̀ lódò bóyá kó lọ mọ́ wẹ̀ láàárọ̀ láàárọ̀ bóyá wọ́n sọ fún ọ pé kó jàṣì jẹ tẹ́ni sì ṣe ogun tó sọ pé kó ṣe tó san gbogbo owó tí ọ̀rọ̀ rẹ ò yí padà ìṣe lọ́ọ̀dà ẹnìyẹn nu ó ti mọ̀ pé ogun tó ṣe fún ọ òṣìṣẹ́ at the same time ó yẹ kó da ìran rẹ̀ nu ni ó yẹ kó dànù tó sọ pé fàṣùrù rẹ̀ ṣùgbọ́n o àwọn èèyàn wọ̀ ọmọ ní ṣe yẹn wọ́n sọ fún pé ìyàwó rẹ̀ ń ṣe ọ́ kó o ṣe báyìí kó o ṣe báyìí ó ṣe ogun tí wọn ní kó o ṣe àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ nǹkan yóò ní yí padà ṣùgbọ́n máa pariwo kí pé ìyàwó rẹ̀ ní ṣe ọ́ náà ni nítorí eléyìí mo sọ fún yín o àkànní Mùràkì mo tún jíṣẹ́ tá a ran mi gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fi ìran tí ẹ̀ ń fi ọ̀gà nípasẹ̀ ìran ojú oorun nípasẹ̀ ẹni tí ń bá lu yín lòpọ̀ lójú ran nípasẹ̀ ẹni tí ń gbóúnjẹ fún ọ jẹ lójú oorun àti gbogbo ẹni tí ń ṣe ibi fún ọ lójú oorun ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ̀rọ lẹ́ẹ̀kejì kẹ́ ẹ tó gbàgbọ́ ẹ̀rọ lẹ́ẹ̀kejì kẹ́ ẹ tó sẹ ọ̀run yín ẹ̀rọ lẹ́ẹ̀kejì kẹ́ ẹ tó forí gbépè lọ́dọ̀ àwọn tó bí yín ẹ̀rọ lẹ́ẹ̀kejì kẹ́ ẹ tó rí wàhálà láti ọ̀dọ̀ olóṣù mẹ́sàn-án yín ẹ̀rọ lẹ́ẹ̀mejì ẹ lọ wádìí jinlẹ̀ tàbí kẹ́ ẹ kúkú dá gbogbo ẹ̀ padà sọ́dọ̀ Ọlọ́run Olódùmarè ọba tó dá yín ewé kan ò ní bọ́ láyé kí Olódùmarè mọ́ mọ̀ sí tó bá ṣe pé ìyá rẹ̀ náà lọ bá jẹ́ pé fún ní ọgbà àròjinlẹ̀ láti rí wípé alẹ́ òun lòun bàjẹ́ bí adìẹ ti ń su sínú sásùn tí ń ba sàárẹ̀ ara rẹ̀ jẹ́ dá padà sọ́dọ̀ Olódùmarè fi Olódùmarè sí apáta ìtìyìn rẹ fi Olódùmarè sí àbò rẹ rìn jìnà jáde dáadáa kó o sì dáàbò bora rẹ lọ́wọ́ àwọn ajogun tó o bá ti ṣe léyìí gbogbo ẹni yòówù tó wùkọ́ mọ́ da ọ láàmú yálà ìyá tàbí ẹlòmíì ẹni yòówù tó gbé àwọ̀ ẹnìkan wọ̀ ẹni yòówù tó ń ṣe aburú fún ọ tí ń gbójú ẹlòmíì sí ó ti mọ̀ wípé o ti ní general security ló dáa jù general security ló sì fọkànyàn balẹ̀ jù kó tó di pé mo lọ lálẹ́ yìí mo fẹ́ gbà yín nímọ̀ràn gbogbo ẹ̀yìn aríran mo fẹ́ gbà yín nímọ̀ràn gbogbo ẹ̀yìn wosẹ́wosẹ́ mo fẹ́ gbà yín nímọ̀ràn gbogbo ẹ̀yìn èèyàn tí ń wò sun sí kan mo fẹ́ gbà yín nímọ̀ràn gbogbo ẹ̀yìn aṣáájú ẹ̀sìn ẹ mọrú iṣẹ́ tẹ́ jẹ́ ẹ jẹ́ ká mọ apply professionalism wa nínú gbogbo iṣẹ́ tá a bá ń ṣe gbogbo nǹkan tá a ṣe lọ ní kíkọ pàápàá wa kí a bá jẹ́ wípé à ń jẹ́ ìpè Olódùmarè nípasẹ̀ ẹ̀sìn kankan yòówù tó lè jẹ́ nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ jẹ́ ká máa rotí Olódùmarè tí a túbọ̀ tán wa àti pé bàbá ẹnìkan làwa náà jẹ́ ìyá ẹnìkan làwa náà jẹ́ ọmọ ẹnìkan làwa náà jẹ́ ìyàwó ẹnìkan làwa náà jẹ́ ọkọ ẹnìkan làwa náà jẹ́ gẹ́gẹ́ bí mo sì ṣe máa ń parí ètò mi máa ní.

0: I want to do that. We are king the who I want politing won't teach to one way out. King who I want politing won't teach to town on Walker. Come with you, I did Kuniso Abiboni. Kẹni tó ń wá ọkọ kó pàdé ẹni tó ń wá aya kẹni tó ń wá aya pàdé ẹni tó ń wá ọkọ ṣé ká sí ojú agóńgbà yẹn ṣé ká ṣe bẹ ó yẹ jẹ ń gbé fóònù tí máa lò jáde gbogbo ẹyin obìnrin tí ẹ bá mọ pé ẹ fẹ dárúkọ yín ẹ dẹ wá ọkọ àmọ ẹ mild ẹ kọ ẹ rí bí nǹkan tó burú kẹ fi nọmba yín síta ẹyin mo kọ fẹ kẹ ẹ pè mí ẹyin ọkùnrin tí ẹ wá fẹ irú àwọn obìnrin bẹẹ tẹ mọ pé yes irú obìnrin tí ẹ ń wá pẹ̀lú àpèjúwe ara ẹ tó ṣe rí ẹnu àpè orí ètò nìkan ni òkun ṣe lẹ́yìn ètò mí ní fẹ́kẹ́ nìkan pè mí lọ́la kó máa bá mi lójọ́ tí ò lọ ẹ̀jọ́ ẹ̀jọ́ nítorí ọlọ́run.
1: ìgbésí ayé mi nọ́rọ́ ẹ ló wà ìwọ̀nsá lọ́lọ́kọ tó darí ayé mi.
0: báró mi lé.
1: thank you lord.
0: sèmi á délé.
1: bàbá ìgbésí ayé mi nọ́rọ́ ẹ ló wà ìwọ̀nsá lọ́lọ́kọ.
0: Owo la

07063161916. Ẹ jẹ́ kí ló dùn yín lọlẹ̀ o tẹ́ ẹ bá máa pè 07063191916 07063161916. Tó o bá mọ̀ kóbìnrin ní ẹ òun wá olólùfẹ́ òun wá ọkọ, o lè má dárúkọ ẹ. Ọkùnrin ní ẹ òun wá ìyàwó, o lè má dárúkọ ẹ. O kàn máa dá mi lóhùn àwọn ìbéèrè tí n bá béèrè, wàá dẹ̀ fi nọ́mbà yìí síta. Obìnrin tó bá fẹ́ torí pé gbogbo ohun tó sọ tí ò parọ́, tó bá parọ́ ó pè orúkọ ọlọ́run, èmi ò lè mọ̀ bóyá ó parọ́. Bó bá parọ́ fún mi kò burú, ò lè parọ́ fọ́lọ́run. Tó bá dẹ̀ parọ́ fọ́mọ obìnrin tó bá pe nọ́mbà yìí náà, ìgbà díẹ̀ ló kù àṣírí ẹ̀ máa padà tú sí lọ́wọ́. 07063161916 07063161916.

0: Hello. Ẹ máa bá mi gbọ́ sókè sá nǹkan ẹ ká lẹ́tẹ̀ẹ́ sọ́gun agídí mo fi gbọ́ o. Orúkọ yín sá ṣe fẹ́ dárúkọ yá bẹ́ẹ̀ fẹ́ dárúkọ yín ṣe rí báyìí. Ẹ ṣàkíní kan pariwo ń bẹ̀ yẹn bíi kẹ máa sílẹ̀ kẹ máa tì. Ṣé ti ṣe tán pẹ̀lú wa báyìí? Ẹ lè má dárúkọ yín, mo sọ fún yín, ẹ lè má dárúkọ yín, ẹ ní sùúrù. Ẹ dẹ̀ lè lórúkọ táwọn èèyàn mọ̀ yín mọ́, sórúkọ yẹn wọn mọ̀ yín mọ́ àbí? Ẹ dárúkọ tí wọn mọ̀ yín mọ́, ẹ sà, ẹ dẹ̀ gbé fóònù yín sẹ́nu, ohun yín ò jáde dáadáa. Ẹ rí pé mo tún fa maikrofóònù bí. Ohun iṣẹ́ ń jáde sí ni, iṣẹ́ wo lẹ ṣe? Irú mọ́tò wo lẹ wà? Tírélà àbí kò
1: ẹbí
0: kẹrù. Ẹ ti bímọ rí, ẹ ti níyàwó rí.
1: Mo ní ọmọ, mo níyàwó dìsìn.
0: Ẹ níyàwó dìsìn. Irú obìnrin wo lẹ tún wá wá ṣe bẹ́ ti níyàwó?
1: Mọ̀kọ ní ìdí obìnrin bí bẹ́ẹ̀ ní ìdí máa wà.
0: Ẹ ní ìdí obìnrin tí.
1: Ẹni tó máa wà.
0: Ìyàwó yín wà lé gan, mo ní pé abájọ tẹ́ ṣe sájọ síta, bẹtúrúmù lẹ́sà lọ àbí tọ́ílẹ̀tì.
1: Yóò ilé mo wà.
0: Níbo ni ìyàwó yín wà wà?
1: Wà ní ilé
0: ìlú. Ẹ wá nídìí ọmọ tí wọn máa gbésùn lóṣòdì. Ìyẹn lágbára o. Ẹ pe nọ́mbà yín. Ẹ pè lẹ́ẹ̀kan síta. 08107063161916 ni nọmba yẹn.